0: ni sibe sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti an so nihi eyin obirin e teti sile igba miran o se se ki o se oko re eti o ba fi kule ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wepe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wepe eyi ni yo munu oko dun ni to to ni oko fe ki o je eni ti o ni imototo oko ki o oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele wepe yo ma so ninu okan re wepe o morun di looto sugbon iwa o da ni to to ni o ma aso owo sugbon iwa re nko wo ese kerin nisinsin yi sugbon ki o je ti eni ti o fara sinle okan ninu oso aidi baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun a wepe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iyebiye ni waju olowa nitori be o ye ki a mo wepe awon nkan wonyi ni olorun be lowo eni kokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni kokan lati kolose ori keta lati ese kejila si iketala egbe okan yonu wo e iseun irele inu titu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wipe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wipe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wipe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki e ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun a wepe bi a ba ni ife ife yo gbe waro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe niro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki e si ma fi itara safere ebun ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fihan nihin nisinsin ni ti ife e ma lepa ife eni pe pelu iyawo wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèèrè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí i wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ń ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ǹsìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe ṣé mo tún lè wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfo ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí i wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú Tesalonika kejì ṣùgbọ́n fà fún mi Tesalonika kejì orí kìíní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí i wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí báwo ni a ṣe lè fi hàn jẹ́ kí a wo pétérò lákọ̀ọ́kọ́ kí a tún lọ wo kọ́rìntì kínní pétérò kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ ju gbogbo rẹ̀ lọ ẹni ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ju gbogbo rẹ̀ lọ ẹni ìfẹ́ tí ó gbóná láàrin ara yín ìfẹ́ tí a ń sọ níhìn kì í ṣe ìfẹ́ kò fẹ́ nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná ó lè máa yà ọ́ lẹ́nu kì í ṣe ìfẹ́ ti inú ayé ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa ó ṣeéṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí o sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀ yóò bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe bóyá ẹni tí ó ń kọ́ alẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe ó ṣe ọ̀rọ̀ sọ ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú máàkù a sì mọ̀ wípé kò sí nínú máàkù wípé inú ìṣe àwọn àpọ́sẹ́lì ni ọ̀rọ̀ náà wà èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ́ máa sọ wípé wọ́n gbọ́n wọn sórí àga wàásùn wọn kúkú mọ̀ ọ̀rọ̀ sọ wọn kúkú lè ṣe nǹkan yìí àlùfáà wa olùṣọ́ àgùntàn wa ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀ tàbí ìwọ tí ó jẹ́ aya nínú ilé ó ṣeé ṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 náírà sílẹ̀ ó fi 22 sílẹ̀ kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 22 tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ tàbí ara nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò ọlọ́run fún wa níhìn rere ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣe wá ní olóríire wo bí ìjọ ṣe rí wo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí ìjọ dáradára ni ṣùgbọ́n ó ṣe é ṣe kí a ṣe ara wa kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn kí o wá gbé lọ sí cms kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà wọ́n ṣẹ̀ mí báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà lóòótọ́ la sọ pé a di àtúnbí ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ ọlọ́run tí a sọ pé a di àtúnbí nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba ọlọ́run ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ara nínú olúwa sí àwọn tí wọ́n wà ní òde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa jẹ́ kí a wo kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin ó ń sọ fún wa nípa ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ a máa mú sùúrù bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbéyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún àwọn ẹbí àbí ń sọ fún ọ wípé o ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í fẹ̀ kì í hùwà àìtọ́ kì í wá ohun ti ara rẹ̀ a kì í mú u bínú bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú kì í yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeé ṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ o sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dá dúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá alágbájá dúró kò dára bẹ́ẹ̀ o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si asododo a ma yo ninu otito a ma farada on gbogbo a ma gba on gbogbo a ma reti on gbogbo a ma fayaran on gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a n dupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa wo pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi aba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi ati n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe afe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa je ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba okan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbesi aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: kini ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro si ojo ona awon elese ati ti ko si joko ni ibujoko awon elegan sugbon didun re wa ni ofin oluwa ati ninu ofin re ni o nse asaro ni osan ati ni oru yo si dabi igi ti agbin si eti ipa odo ti n so eso re jade ni akoko re ewe re ki yo si re ati ohunkohun ti o se ni yo ma se deede awon eniyan buburu ko ri bee sugbon won dabi iyanbo ti afefe n fe lo nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣí wa lójú, wípé ẹ ṣí wa níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpọ̀, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀, ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gege bi asotele je ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan wonyi ni ipilese iponju nihin ni Jesu Kristi nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan wonyi o je iponju sugbon Jesu nso fun a wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun ekiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan wonyi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu tun lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o nso fun a wi pe gba ti awa papa bi a banka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sele wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi aba nso wi pe a ori on jeje to bi a ba nso wi pe oda tabi eyan o de si orile ede popo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun e ni o fi so tele wi pe awon nkan wonyi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba nri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kerinlelogun yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wi pe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni a ri wi pe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wi pe o seyin Olorun e a se wi pe Olorun ko mo nipa re e a se wi pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara e ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki apa won o ma ye awa lenu nigbati abari awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wi pe o sese ki o je omo ni yo dide si baba tabi si iya re o sese ki o je awon obi ni yo dide si awon omo o sese nigba miran bi a ba gbo inu ni bi ni ti awon omode ti won ma nri ni owo obi won o sese ki won se awon nkan miran ti a ma ro wi pe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwo si be si omo lati inu re wa awon nkan won ni Jesu Christi ti je ki o di mo fun wa wi pe ija tabi aran kan tabi inu ni bi ni o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba kori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Christi awon ro wipe koni si inu ni bi ni awon ro wipe koni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o ti nsin isu tele tele iwo ti o ti nbo orisa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigba ti o ba kon won sile o se se isu ni lati binu nitori wepe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o ti nsin tele tele iwo ti o ti nbo orisa tele tele nitori be ni inu fi ma bi isu ati awon omo ogun re nitori be ki o ma se yawa lenu wepe ari iponju elomiran won ma so ni aimo kan okan won wepe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han wepe a ko mo olorun ko fi han wepe a ko ni olorun eyi je idojuko awon ota nitori wepe ati ni olorun elomiran ma so wepe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi alaini nigba ti a je ti olorun Jesu ti so fun wa oni a o ri iponju oni iyalede ohun ko le sele oni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon omo israeli nigba ti a mu won lo si ile egypt lati odo Joseph ti Jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si Egypt Olorun fe mu won kuro ni Egypt o fe mu won lo si ile Kenani petisimi dara dara nigba ti won tedo si Egypt ti ara tu won won ran ti wipe Kenani wa won ran ti wipe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wi pe awon tun fe jade mo eyi ni olorun fi gba farao ti ko mo Joseph lo fi gba alaye gba ti inu ni bi ni de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wi pe olorun ran ti wa o olorun ran ti ileri re olorun ran ti wi pe Egypt ki se ile wa olorun ran ti ileri to ti se fun Abraham baba nla wa wi pe o mu wa jade kuro ni Egypt eyi ni olorun wa fi so wipe igbe awon omo israeli o de eti ohun ohun wa sokale nisisiyi lati gba won la lati mu kuro ni egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran a ki ranti wipe aye yi ki se ile wa a ki ranti wipe orun ni ile a ki ranti wipe jesu christi ti lo pese aye sile fun wa ati wipe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani anito ati aniseku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ilegbegbe nko o ti wa oko ayokede nko o ti wa an fi oko kan paro miran ni iru igba be a ki ranti o pe aye ki se ile wa sugbon igba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan won yi to nde ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raaye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re e ni olorun fi ma gba awon nkan be laaye ni igba kokan sugbon ti mo nso ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan won yi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan won yi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo Mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin oun na li aogbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati ti gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti nigbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara o ni eni ti o ba fori ti titi de opin oun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin oun na li aogbala sugbon Jesu Kristi nso oni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan wonyi ko le salai ri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori kokanlelogun Luke ori kokanlelogun ese kokanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ike edogbon ami yo si wa li ohun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni ti nbo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wi pe igba iponju wi pe yo wa ninu aye sugbon a je ki o ye wa wo pe ki a tujuka a je ki o ye wa wo pe ki a gbekele Olorun eyi ni a fi nbe lo wa ara wa wi pe kini bibeli so wi pe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wi pe a o ti e le rowo lesan ni akoko ti o je wi pe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je ki n fi to o leti wi pe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o n sele lorile ede aye ati ni arowo to won opolopo nkan ni won ma nse ni akoko idamu ni akoko aifan ni akoko inu ni bini ni akoko to je wi pe iponju po fun awon eniyan ikan awon elomiran won ma fokuso je ki a wo Samuel keji ori keta dilogun Samuel keji ori keta dilogun lati ese iketa le logun nitori Aitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wepe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wepe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wepe bi Dafidi bi o ba segun Absalom o daju wepe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati sori Aitofeli eni Aitofeli ni o fi lo poku so eni a ma ri wepe opolopo ma nse ni aye ti wa yi nitori wepe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wepe bi nkan ti le le loni wepe yo ro lola won ko ni igbagbo wepe o sese bi ekun pede ale kan wepe ayo nbo lo ro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se ohun ti androde iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi o ya ro wipe ohun fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi laito ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be oye ki o ye wa wepe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so wepe ki a lo pokun so oye ki a mo wepe a ni Olorun oye ki a mo wepe Olorun yo gbo ti wa oye ki a mo wepe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wepe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wo le fun Olorun ki a so fun wepe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wepe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wipe awon elomiran won ba iku da majemu won ba iku kumule awon elomiran won pada lo sinu egbe okunkun won so wipe awon fe abo se o ranti wipe aka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba iku da gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo oku da wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma ko ruru igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa n wa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si we fun awon iranse re pe epa mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro ti o ranti pe mo ni solu yi tele tele o ni yi pada okan eje ohun ti a ma n pe ni igbala ninu majemu titun eje ohun ti a ma n pe ni ki eniyan ki o di atun bi ninu majemu titun apun ni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo lorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wo pe o ye ki a ro lu olorun o ye ki a do bale gbala jani waju olorun ki a so pon olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a n fe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a firi wi pe ise se Saul yi nihi ye ki a wo nigba ti o koko dori yi mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyinda ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri iru awon eniyan be won a tun ma yo kele kele lo si odo awon adahun se won a tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru ah o je iwa apeyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso fun ki se deeper lo nlo ni sa ranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo iponju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun mi bi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi aniri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to ngba omo latodo igi agbara to ngba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu jesu lagbara wa ninu eje jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu a aso miran wo o si lo awon awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin le logun Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wipe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wipe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won akanko iwe here here kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon mo ro njeje nihin iyawo ori nkan nihin e bayi n lo e bayi n se nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi ibamu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya ti o nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan le logun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu won yi ti akosi ti ipa eyonu won yi pa won si kosi ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse wepe bi wahala ti lewa bi

Jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti kẹ́pẹ́ Ọlọ́run. Èni Jésù Kristi fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí èrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára, kì í bá tì ni, kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí? Ṣe rántí àwọn ọmọ Ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. Ó rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísírẹ́lì. Rántí tí a bá ń sọ wípé odi Jẹ́ríkò wó lulẹ̀, àkókò wo ni odi Jẹ́ríkò wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀, a sì tú gbogbo èdè, àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inúnibíni láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inúnibíni, kí a sọ àkókò inúnibíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú, ẹ gba Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí à ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dáyàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́

0: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Bí a ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wá sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ní, gbogbo wa sì ní iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ó mú, nítorí tí ìwọ pa ojú rẹ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn ohun tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti dìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn, èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. O so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni we pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe roko Olowa ki Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wi pe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu orin Dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju Olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni olorin Dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si ma awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati Olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo Olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aise dede yin le o yanyin kuro lodo Olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe Olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri Olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun oyinbo ti won fi n ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba se je eni to n tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala an se ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ka si o je ese o se se ki o je oju kokoro we pe onko ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe on buburu asa egboran si obi asa egboran si oro olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a n so fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ke a ma fi owo fun alagbe bi ke a ma lo si ilesin bi ke a ma rubo si olorun bi ke a ma sutura ri bi ke a ma se ohun kan tabi omiran a n so fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan wonyi ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun awe pe awon je ni mimo awon je ni titọ niwaju olowa ati wi pe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin an so fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki are danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerin le ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti answer ni pare ti woli aisa ti o ko iwe isila kokko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wi pe ati fi oruko olowa fun ati fi ileri olorun fun won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni asayan so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe ako ke pe oruko olowa mo boya oruko angeli le awa nke pe nisisin yi lati gbo adura awa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa josephu inu ni bi ni ati wahala popo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi o ti o se won ni we pe won ke pe oroko olowa bi o ba lo sinu maje mo titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni we pe won ke sejari ni ti igbagbo won ke sejari nipa ti ebi won won ke sejari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israel ni we pe ko si eni ti o ke pe oroko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je we pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju we pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko olowa bi o ko ba di iliri olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ike dogun ati ikerin dilogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea we pe o mo ise won ati we pe esun ti o n fi kan won ariwisi ti a niriwisi won ni we pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerindinlogun nje nitori ti iwo se ilowo owo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si olorun e je wi pe a o ta won nu e je wi pe bi a ti gba won gege bi eniyan olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu olowa kuro lenu ologbala we pe won ki se ti olorun mo o je mo we pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi ki o eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori we pe o ni bi o ba wa ni ilowowo sibe we pe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu Jakobo ori kerin Jakobo ori kerin ese ikeji eyin nfe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin nfe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma n se ni iwontunwonsi bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o se se ki eyi ki o ma wo rántí wọn pé kò lè ṣeé ṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsìn tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí olówó àti olùgbàlà rẹ láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́ ó ṣeé ṣe kí a rí ẹni tí ó ní ìwà rere ẹni tí ó ní ìwà tútù ẹni tí ó ti di àtúnbí ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jacob ń wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá ó ti ṣe ìgbéyàwó, ó ń bímọ, lé ọmọ, tàbí ó ṣeéṣe kí ó wà lé ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún un. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ó wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe bóyá o ti ní ìgbàlà. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, bí a bá ń sọ nípa pé kí a fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé ẹ̀dá, kí a fà á tu kúrò ní ọkàn rẹ, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí a bá ń sọ nípa ìwà bíi ti Ọlọ́run, bí a bá ń sọ nípa ìwà ìfarajọ Jésù Kristì nínú èrò, nínú ọkàn, nínú ìrìn, nínú gbogbo tí a ń ṣe, kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí o bá sì rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́, bí o bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà mímọ́, ìwà tútù tí ó wà ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà tí kóra ẹni ní ìjánu ní ìgbésí ayé wọn, ìwọ ń fẹ́ nǹkan wọ̀nyí. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Nítorí kíni? Nítorí wípé o kò rú ara rẹ sókè, nítorí wípé o kò di ìlérí Ọlọ́run mọ́, nítorí wípé o kàn gbọn ara rẹ kúrò nínú àwọn ohun tí ó dè ọ mọ́lẹ̀. Ó ṣeéṣe wípé o rí ẹni tí ẹjọ́ wá sí inú ilé ìsìnyìí ní àkókò kan náà. Nísinsìnyí wọ́n ti ní ìgbàlà, nísinsìnyí wọ́n ti ní ìsọ̀rí mímọ́, nísinsìnyí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run ó ti jọba ní ìgbésí ayé wọn. Kí ni wọ́n ṣe? Kí agbára Ọlọ́run kí ó tó wá sí ìgbésí ayé wọn, ohun tí Jésù sọ fún wa ni wọ́n ṣe, wípé kí wọn kí ó dúró ní Jerusalemu títí a ó fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Èyí ni wọ́n ṣe, wọ́n dúró, wọ́n fara wọn róbọ, wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn kí ó di ìfihàn níwájú Olúwa. Wọ́n sì sọ fún Ọlọ́run wípé bí ó bá fún ọ ní agbára ẹ̀mí mọ́ yìí, wọ́n ó máa gbàdúrà, wọ́n máa ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Nísinsìnyí bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ bí ọba, bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ, bí wọ́n bá gbàdúrà, wọ́n á lè di ìlérí Ọlọ́run mú. O sì ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé tìrẹ pẹ̀lú ní ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí orí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí wọ́n ti ń wá sínú ìjọ, bẹ́ẹ̀ ni a ti mú àwọn àìsàn wọ̀nyí kúrò. Àwọn tí wọ́n ti jẹ́ ẹni tí wọ́n jẹ́ aláìlera tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí wọn kò lè lọ síbi iṣẹ́ ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò lè gbé ohun tí ó wúwo, wọn kò lè ṣe ohunkóhun, àwọn tí wọ́n máa mọmí hẹlẹ hẹlẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí wọ́n ti di alágbára. Gbogbo àìsàn, gbogbo ìrẹ̀wẹ̀sì, gbogbo ohun tí ó ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mú un kúrò. Kí o sì máa fẹ́ nǹkan wọ̀nyí ní ọkàn rẹ wípé a jọ wà nínú ìjọ, a jọ ń gbàdúrà, a jọ ń ka Bíbélì, àwọn wọ̀nyí sì ti ní ìlera pípé. Síbẹ̀síbẹ̀ èmi wà nínú àìsàn. Ó ní ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Kíni ṣe? Tí a rí wípé àwọn ẹlòmíràn wọ́n ti ní ìdáǹdè, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n ti ní ìsọdi mímọ́, àwọn ẹlòmíràn wọ́n ti ní agbára ẹ̀mí Ọlọ́run, àwọn ẹlòmíràn a ti dá wọn sílẹ̀ kúrò nínú àìsàn tí ó ń ṣe wọ́n, àwọn ẹlòmíràn àwọn májèlé tí wọ́n gbé fún wọn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo rẹ̀ pátápátá ló ti pòórá ní ìgbésí ayé wọn. Kí ni ṣe? Tí oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa, ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́, ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì. Ó ní ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Wo àwọn nǹkan tí o ti ń fẹ́ nínú ọkàn rẹ, wo àwọn nǹkan tí o ti ń sọ fún Ọlọ́run ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyọrí. Àwọn nǹkan wọ̀nyí tí o ń fẹ́ wọ̀nyí bí wọ́n bá máa jẹ́ tìrẹ, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run, bi e ba nfe igbala olorun bi e ba nfe tesiwaju nipa ti emi bi e ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owu jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owu ati ilara won yi e ko si le ni eyin ja eyi je we pe en jiyan eyi je we pe an poju tembelu awon ti o le ni nkan won yi eje wipe anwo awon eniyan ti o ti ni nkan wonyi I eti aba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin sin jagun e ko ni nitori eyin ko bere e ko ni nitori ti eyin ko bere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan won yi ki o je ke awon eniyan won yi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodi mo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si nfe ni idande ani lati bere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si nfe itusile ati imunilarada ani lati bere bi o ba je wi pe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si nfe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati bere ani lati je ni tin gbadura ani lati je ni tin ru ara wa soke e ko ni nitori ti eyin ko bere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori 24 Matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Kristi ati awon omo ehin re o ti so fun oni isaju wi pe ohun fe ki won ki o le gbadura pelu ohun o mu Johanu Jakobo ati Petero o so wi pe won ni lati gbadura pelu ohun ohun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe Oluwa wi pe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki o dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be nikan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayorisi re tabi imuse awon nkan wonyi nigbati Jesu Kristi odo agutan olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi eyi ti won iba fi dide eyi ti won iba fi kunle eyi ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ehin re wa wi pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere wi pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi a ba ye igbese aye re wo daradara bi a ba wo kini idi ti o dabi eni wi pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wi pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma n gbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma n je otile ni o ma n fi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki esi ma gbadura e ma sona ki esi ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki esi ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki esi ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki esi ma gbadura bi idanwo ti nwa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti nbori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfe alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi o ba dabi eni pe oje alaisan a ma nfe ni kufo laye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki esi ma gbadura bi o ba je wepe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki esi ma gbadura bi o ba je wepe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki esi ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sa ilera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbese aye wa aseyege ni igbese aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n sọ ni wípé a ní láti ru ara wa sókè wo bí aisa ti sọ fún wa aisaya orí kejìléní àádọ́ta aisaya orí kejìléní àádọ́ta láti ẹsẹ ìkíní jí gbé agbára rẹ wọ ìwọ sí òní ó ń sọ fún àwa tí a rẹwẹsì ó ní kí a jí dìde ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀ ó ní kí a jí dìde ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́ ó ní kí a jí dìde jí gbé agbára rẹ wọ̀ ìwọ sí òní gbé aṣọ ògo rẹ wọ̀ ìwọ jerusalemu ìlú mímọ́ nítorí láti ìgbà yìí lọ àìkọlà ohun aláìmọ́ aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́ ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa bí a bá lè ru ara wa sókè bí a bá lè képe orúkọ olúwa wípé láti ìsinsìnyí lọ láti ìgbà yìí lọ àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa a kò ní rí wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀ a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù bí a bá lè jí dìde ìjí òdodo bí a bá lè képe orúkọ olúwa bí a bá lè ru ara wa sókè wo ẹsẹ ìkejì gbọn ekuru kúrò lé ara rẹ gbọn ekuru kúrò lé ara rẹ dìde jókòó ìwọ jerusalemu tú ọ̀tá kúrò tú ọ̀já kúrò lí ọrùn rẹ ìwọ òǹdè ọmọbìnrin sioni ohun tí a ń sọ ni wípé àwọn ìsírẹ́lì wọ̀nyí wọ́n dàbí òmìràn
1: ti o je we pe won dobole won ko wa alai lagbara ni bi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o da bi eni we pe an segun won sugbon Isaiah so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Oluwa ki a ba le mu awon ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro oni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wi pe an fe di eni igbala an fe di eni ti o ni so ni ma eni ti o ni agbara olorun ati eni ti a isan gbogbo ti o kiti kuro ni igbesi aye re ti a ko je ki onkon ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi leri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisiyi amo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori keji le logoji lati ese ikini orin dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti ma mi hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Oluwa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi so yi ni wepe oni ijatile ninu aye nitori wepe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi a ba gbekele eran ara o daju wepe a oni ijatile sugbon ni orin samu so wepe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wepe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju Oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan kekeke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di leri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbesi aye re o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe Oluwa ongbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese kefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki ongbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese kefa alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbesi aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu jesu christi won fe nkan won yi ni igbese aye won bi aban peru nkan be isori mo ki se on ti an ba pade loju ona isori mo ki se on ti an ba pade ni ibodo oko isori mo ki se on ti an ba pade ni bi oja isori mo je on ti an ba pade ni le olorun nigba ti aban ni ongbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi kan wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi aban fe awon ibokun won yi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketa dilogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati igbadura si olorun titi a o fi da won adura won oni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a ko ruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yo fifi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisiyi ati se jesu logo o si so fun awe pe nisisiyi ti ati se jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko si eni ti n ke pe oruko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a n fe awon ibukun olorun iliri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wipe a n fe imuse ileri re a n fe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wipe loni o n ru ara re soke loni o n jidide kuro ninu orun ti o ti n sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo si oni bo iru kukuro li ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo jidide bi o ba je ko gbona ko tutu jidide bi o ba je ni ti o si wa ninu ese sibe jidide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo jidide ki o kepe oruko olowa bi o ba je eni ti nfo ni kufo laye tele tele ninu igbagbo jidide ki o kepe oruko olowa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu osile o fe ki a da oni ide o fe ki a gba osile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu kepe oruko olowa kepe oruko olowa kepe oruko olowa o daju pe yo gbo bo ba le kepe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alai kola ati aimo alaimo ki o wo inu re mo kepe oruko olowa iwo nfe oko sile ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti an segun re ateni ti ko ni isegun nitori aile igbadura jidide ru ara re soke kepe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbese aye re mama fi igba gbogbo wo lai ni igbala mama fi igba gbogbo wo lai ile igbadura mama fi igba gbogbo wo lai ni isodi mimo o fi igba gbogbo wo lai ni agbara mi olorun ni igbese aye re jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa ki o so fun olorun wi pe loni o nfe igbala o nfe igbala ronu po ada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ki pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o n gbe ke pe oruko olowa ji ki oru ara re soke okay.

0: gba ohunkohun lọ́wọ́ Ọlọ́run, ò ní jẹ́ ara ilé ìbátan Esau lórúkọ Jésù. Kí ohun tí a ń sọ kí ó lè yé wa dáadáa, a wo ìwàásù yìí ní ipa mẹ́ta. Ìkíní, ìfọwọ́kàn. Ìkejì, ìsọdọ̀tun. Ìkẹta, ìgbàgbọ́. Lẹ́ẹ̀kan sí ìkíní. Ìkíní ni ìfọwọ́kàn máni gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìfọwọ́kàn máni gbàgbé pẹ̀lú ìka Kristi. Ìkejì, ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìsọdọ̀tun nípa ìfọwọ́kàn Kristi. Ìkẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìgbàgbọ́ tó ń fọwọ́kàn Kristi. Ìkíní ni ìfọwọ́kàn máni gbàgbé. Mo gbàgbọ́ wípé ohun tó wá fún nìyí. O ń fẹ́ ìfọwọ́kàn tó jẹ́ wípé ò ní gbàgbé títí ayé lórúkọ Jésù. Ìfọwọ́kàn máni gbàgbé yìí ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ìkejì, ìfọwọ́kàn tí ó ń yọrí sí ìyípadà. Ìkẹta, ìfọwọ́kàn ti ìwòsàn. Àti ìkẹrin, ìfọwọ́kàn ti ìkáàánú. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ṣé o mọ̀ wípé Ọlọ́run Olódùmarè òní ó dá gbogbo wa? Bí a ti kà á nínú Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Nígbà ìṣẹ̀dá, Ọlọ́run amọ̀kòkò ńlá fi erùpẹ̀ mọ́ ènìyàn lí àwòrán ara rẹ̀. Erùpẹ̀ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní ìyè nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kàn ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní ìyè àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀. Lọ́rọ̀ kan, ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí àti ka Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì ẹsẹ̀ ìkeje. Ó ní ìwọ dá, ó ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kì í ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé. Ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run ṣe ní ìgbà ìṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣubú. Àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀. Ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́rìntì kejì orí kẹtàdínlógún. Kọ́rìntì kejì orí kẹtàdínlógún wípé, nítorí náà bí ẹnikẹ́ni ba wa ninu Kristi o di iro edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku sugbon igbala olorun ni so ni di alaye ifowokan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifowokan Jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala Jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo we pe bi ati wa si iru ipago yi temi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi Jesu ba fowo kan okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamo si olara ti o fi pamo si ebi re nigbati o ba gba ifowo kan Jesu gbogbo re la o le jade loroko Jesu iketa ni ifowo kan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan na ni olorun si tun lo ni akoko ifowo kan ti iwosan ninu Marko ori ikejo Marko ori kejo ese ikeji le logun o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yala ninu eje yala ninu egungun tabi ninu eran ara bi Jesu ba fowo kan iru eni be o daju we pe iwosan yo de eyi ni won fi so wi pe ki o fowo kan okunrin yi ninu ese ikarun din logbon o ni leyin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o san loroko Jesu o si ri gbogbo eniyan gbangba mura sile nitori wipe lasale yi nigbati a ba bere si ni gbadura o ri ifowo kan iwosan Jesu oluwosan nla ni Jesu oun nikan ni awo gba arun magbeje oun ni iwe mimo jeri re wipe o n kiri sore o n se dida ara gbogbo awon ti esu n pon loju ninu iwe mimo la tun ti so fun wa wipe o n se iwosan gbogbo arun ati gbogbo aisan ni ara awon eniyan iwe mimo je ki o ye wa ninu Matthew ori kesan ese karun din ni ogoji Matthew ori kesan ese karun din logoji Jesu sirin si gbogbo ilu nla ati ileto o n koni ninu sinagogo won o si n wasu irere ijoba o si n se iwosan arun gbogbo ati gbogbo aisan ni ara awon eniyan ninu Matthew ori ikeji laese kedogo ni nigbati Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada se o gbagbo we pe olorun yo mo larada o ni Jesu jade lo ni Matthew ori kerin laese kerin la o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won se o ranti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti aso re ni isun eje isun itiju isun ibanuje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esuba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba da bi eni wo pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro jesu lasale yi ti o ba se kongere pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko jesu ifowokan jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowokan jesu lasale yi gbogbo igikigi ti baba mi ti nbe lorun ko gbin ni alfa to ti gbongbo loroko jesu a o si won won so sinu ina bi o ba da bi eni we pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won fese fe loroko jesu gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su emura lati damuso lati korin dande nitori jesu ti setan lati fi owo kan enikokan wa loroko jesu nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo jesu ifowo kan ti kaanu ninu matthew ori kesan ese ikerin de logoji sugbon nigbati o ri opo eniyan anu won se nitori are mu won won si tuka kiri bi agotan ti ko ni oluso jesu ni oluso agotan to nkanu awon agotan re o ni an pe ni abanikedun are ni lekun ifowokan re lo mu ki banuje ki o dagbere ibi kibi ti jesu ba de ifoju a di ohun igbagbe iyagan ayago lona oshi ani odegbo se aisan asepora nitori wipe jesu oni olodande oni olotunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamo si igbesi aye re lati mu won koro yo si mu won koro loroko jesu ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan kristi isodotun nipase ifowokan kristi ninu orin dafidi ori ikokan le ni adota orin dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi ewe sopo for mi emi o si mo we mi emi o si foju egbon owo lo eyi le o so nipa isodotun iwenumo ti jesu yo se fun eni kokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so wepe ni ese ikeji la mu ayo igbala re pada ton mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo wepe olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo wepe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri wepe ohun yo se ko si le se ke ninu Ezekieli ori ikerin din logoji Ezekieli ori ikerin din ni ogoji ese ikarun din logbon Èyí ni ìlérí Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹnìkọ̀ọ̀kan wa tí ó ń fẹ́ ìwẹ̀nùmọ́, ẹnìkọ̀ọ̀kan wa tí ó ń fẹ́ ìsọdọ̀tun, tí ó ń fẹ́ ìgbàlà Ọlọ́run. Ó ní nígbà náà, ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, nígbà náà ni èmi ó fi omi mímọ́ wọn yín. Èyí ni omi rere, omi orí ọ̀fẹ́, omi àtòkèwá, kì í ṣe omi àwọn wòlíì tí ń tanni jẹ. Ó ní nígbà náà lé èmi ó fi omi mímọ́ wọn yín, ẹ̀yin ó sì mọ́, ẹ ó mọ́ lórúkọ Jésù. Èmi ó sì wẹ̀yìn mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Nígbà tí àwọn tí ọjọ́ wọn ni ti ìjọsí, tí wọ́n bá Jésù pàdé, ó wẹ̀ wọ́n, ó gbà wọ́n là, ó yí wọn padà, ó sọ wọ́n dọ̀tun nínú ayé wọn. Bákan náà ni àrántí àwọn kan nínú májẹ̀mú titun bíi Matthew, bíi Saulu ará Tarsu, tí wọ́n rí ìsọdọ̀tun gbà. Nígbà tí wọ́n bá Jésù pàdé, ẹni tí ó ti jẹ́ Farisi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣé bí o bá ti mọ ìtàn Saulu ará Tarsu, ó mọ̀ wípé ó jẹ́ Farisi adániloro ẹlẹ̀sìn, ṣùgbọ́n ó di ajínrere, ó di aláàánú, ó di onífẹ̀ẹ́. Òun pàápàá nígbà tí ó gba ìfọwọ́kàn Jésù àti ìsọdọ̀tun láti ọ̀dọ̀ ọmọ Ọlọ́run, ó di orísun ìbùkún fún ìgbàlà àwọn ẹlòmíràn. Jésù yí Saulu yí padà, ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ apanilẹ́kún jayé, ṣùgbọ́n ó yí padà, òun wá di ẹni tó ń gbàdúrà fún àwọn ẹlòmíràn pẹ̀lú omijé ìṣìpẹ̀ ní ojú rẹ̀. Lónìí, bí Jésù bá fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa, bí ó tilẹ̀ jẹ́ wípé ajẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ajẹ́ ẹni tí ó burú tẹ́lẹ̀, yóò yí wa padà. Mo ní yóò yí wa padà, yóò sọ wá dọ̀tun, a ó di ojúlówó ọmọ Ọlọ́run, a ó sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn. Gbọ́, bí ẹlẹ́dàá, bí olùgbàlà, bí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìgbésí ayé wa, bí a bá jẹ́ kí Jésù kí ó fọwọ́ kàn wá láti àṣálẹ́ yìí, yóò tún wa rọ, yóò tún wa ṣe, yóò sọ wá dọ̀tun. Ohun yìí ni ẹnìkọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kàn rẹ̀ ni yóò sọ ayé rẹ dọ̀tun. Nípasẹ̀ ìfọwọ́kàn Jésù, ẹlẹ́ṣẹ̀ adìẹ ni mímọ́, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ ni yóò wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ ní orí òkè Kálfárì. Ó sì sọ elépè di aládùúrà. Ìwọ tó jẹ́ pé bó o bá jí láàárọ̀ kùtùkùtù, èpè ló fi bẹ̀rẹ̀ ọjọ́, ṣùgbọ́n nísinsìnyí, gba tí ó bá gba ìsọdọ̀tun, ìgbàlà, ìyípadà láti ọ̀dọ̀ Jésù, a mú èpè kúrò lẹ́nu rẹ̀, a sọ di aládùúrà. Bí a bá Jésù pàdé, ó máa ń sọ alágbèrè di oníwà funfun, olódodo àti olótìtọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo èyí tí a ti fi pamọ́ sọ́kàn, kí a tupaya níwájú Olúwa. Bí a bá ti jẹ́ ọ̀báyérẹ́ tẹ́lẹ̀, kí a sọ fún Olúwa wípé a fẹ́ ìyípadà, a fẹ́ ìsọdọ̀tun. A ó sì di ẹni tí a yí padà, tí ó yà ara rẹ̀ sọ́tọ̀ fún Olúwa lórúkọ Jésù. Bí o bá jẹ́ jàgùdà páálí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá bá Jésù pàdé, a sọ di olódodo, olóòótọ́, aláàánú ènìyàn, tí yóò sì jẹ́ ẹni pẹ̀lẹ́, nítorí ìfọwọ́kàn Jésù ló mú ìsọdọ̀tun wá sínú ayé wa. Ìfọwọ́kàn rẹ̀ ni ó sọni dọ̀tun, tí ó sì mú kí alárán kan kí ó di onífẹ̀ẹ́, kí aláìmọ́ kí ó di oníwà mímọ́, kí òṣónú kí ó di ọlọ́yàyà, àti kí ẹrú èṣù, ẹrú tábà, ẹrú ọtí kí ó di òmìnira. Ìwọ tí ó ti jẹ́ olófòfó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tí ó lè kó ara rẹ̀ ní ìjánu. Ìwọ tí ó sì jẹ́ apànìyàn máyọ̀dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di oníwà tútù, onígbàgbọ́ àtúnbí. Àwọn tí ó sì jẹ́ òpòrọ ẹlẹ́ẹ̀kẹ́ ìgbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. mo ni Jesu setan lati yi wa pada ṣugbọn ohun kan ni Olorun bere lọwọ wa eni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni we pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori we pe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so we pe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbesi aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi enikan kan wa wi pe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni idotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbesi aye eni oni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketa lelogun Marko ori kesan ese iketa lelogun Jesu si we fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a tin to Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun eni keni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbesi aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba Olorun gbo iyipada nla yo sele ni igbesi aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi eje pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo we pe yo gba ola yo yi opada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbesi aye re bi o ba gbagbo we pe arun ko gbogun to wa ni igbesi aye re we pe a o mu won koro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi o ni arun miran ni ago ara re we pe a o wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon we pe oju won si la oju won si la oju iwo na yo la agbara Olorun yo wo ni igbesi aye re a o mu o larada Olorun yo se se asepe ni aye re loruko Jesu ninu Marko ori kefa Marko ori kefa ese ikerin din ni ogota eyi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ile to gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a si mo wi pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbesi aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbesi aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko orí karùn-ún, ẹsẹ̀ ìkẹrìndínlógójì, Máàkù orí karùn-ún, ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Lójú kan náà, bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ, ó sì wí fún olórí sinagogu náà pé, má bẹ̀rù, sá gbàgbọ́ nìkan. Èyí ni ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìkìyà, ọ̀rọ̀ ìgbàgbọ́ tí Jésù ń sọ fún ẹnìkọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí. Ó ní kí a má ṣe bẹ̀rù, ó ní kí a sá gbàgbọ́ nìkan. Ṣùgbọ́n kí o tó dìde láti gbàdúrà, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé bí ọmọdé bá ti já sínú ẹrẹ̀ àbàtà, tí ó sì fẹ́ fi ọwọ́ kan bàbá rẹ̀ tó wọ agbádá funfun gbò, bàbá kò ní lè gbé e mọ́ra. Ọmọ yìí ní láti kọ́kọ́ wọ ẹ̀nà. Olúwa ní kí ìwọ náà kí o kọ́kọ́ ronú pọ̀wàdà, kí o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ó ní bí o bá ṣe bẹ́ẹ̀, kí ìwọ tí o jẹ́ ẹlẹ́ṣẹ̀, eléèrí, ẹlẹ́gbin, kí o tó lè fi ọwọ́ kan òun. Ó ní ọwọ́ tí o ti fi kan àgbèrè, tí o ti fi kan panṣágà, tí o ti fi kan rìbá gbígbà, tàbí olè jíjà, tàbí ìbọ̀rìṣà, tàbí ìpànìyàn, tàbí wọ̀bìà, tàbí ìtànjẹ, tàbí ìmùtípara, tàbí ìwà eérí gbogbo. Ó ní kí o kọ́kọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó ní lẹ́yìn náà kí o wá, kí o lè fi ọwọ́ kan ọba mímọ́ aláìléèrí. Bí o bá yẹ ìgbésí ayé rẹ wò, tí o rí wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ, ìwà eérí, ìdọ̀tí, ẹ̀gbin, ó wà ní ìgbésí ayé rẹ, ó ní kí o lọ lúwẹ̀ẹ́ pẹ̀lú ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, kí a wẹ̀ ọmọ nínú lóde. Ó ní ní ìgbà náà o lè padà wá láti fi ọwọ́ kan Jésù. Bí o bá sì fi ọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́ ní àṣálẹ̀ yìí, o kọrin ayọ̀. Ìdáǹdè yóò jẹ́ tirẹ̀, ìwòsàn yóò jẹ́ tirẹ̀. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn tó ti wà ní ìgbésí ayé rẹ, gbogbo wọn ni a ó lè jáde lórúkọ Jésù. Àkókò náà tó báyìí láti fi ọwọ́ kan Olúwa, láti fi ọwọ́ kan ẹni tí sọ ní dọ̀tun, ẹni tí yí ni padà, ẹni tí wo ní sàn, ẹni tí dáni ní ìdè. Àkókò tó fún ẹnikẹ́ni tí kìí ṣe ará ilé Ésáù, fún ẹnikẹ́ni tí kìí ṣe Farisí, fún ẹnikẹ́ni tí kìí ṣe alága Bẹ̀gẹ̀bẹ̀. Àkókò tó fún ẹni tí ó fẹ́ gbàdúrà, fún ẹni tí ó wá ìbùkún Ọlọ́run, fún ẹni tí ó fẹ́ kí a yí òun padà, kí a sọ ayé òun dire. Àkókò tó fún ẹnì kọ̀ọ̀kan tí ó wá gẹ́gẹ́ bí Anna, tí ó wá gẹ́gẹ́ bí Jacobo, tí ó fẹ́ gba ìwòsàn, tí ó fẹ́ gba àánú, tí ó fẹ́ kí a sọ ayé òun dire. Àkókò tó láti ké pe Olúwa, àkókò tó láti wá pẹ̀lú ìgbàgbọ́, àkókò tó láti wá pẹ̀lú ìrònú pọ̀wàdà, àkókò tó láti ké pe Olúwa wípé kí o fi ọwọ́ kàn ọ́, kí o tún ayé rẹ ṣe, kí o tún ọrọ̀, kí àwọn aráyé kí o dẹ́kun láti máa béèrè wípé Ọlọ́run rẹ dà ò ṣe dìde. Kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ìyípadà tòótọ́, wípé o fẹ́ iṣẹ́ àánú Ọlọ́run, wípé o fẹ́ ìfọwọ́kàn agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Bí o bá ké pe Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ẹ̀mí òtítọ́, láìsí àgàbàgebè, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́, Ọlọ́run yóò sọ ayé rẹ dire, Ọlọ́run yóò mú gbogbo wàhálà àti gbogbo àìsàn àti gbogbo èdè àti gbogbo ìdálóró sàtánì tí ó wà ní ìgbésí ayé rẹ, Ọlọ́run yóò mú o kúrò. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa. Nítorí àkókò tó tí Jésù Kristì Olùgbàlà, Olùdáǹdè, Olùwòsàn tí yóò fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa bí a bá gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó ní ṣe o gbàgbọ́ wípé òun lè ṣe èyí ní ìgbésí ayé rẹ? Bí o bá fi ìgbàgbọ́ dáhùn tinútinú tọkàntọkàn, bí o bá sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu ó súnmọ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn, ó ní bí o bá gbàgbọ́ wípé agbára Ọlọ́run súnmọ́ gẹ́gẹ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ti súnmọ́ pẹ́típẹ́tí, ó ní ó dájú wípé òun ó gbọ́ tirẹ̀, òun ó nu omijé gbogbo nù kúrò. Ṣùgbọ́n rántí o, bí o bá fẹ́ fọwọ́ ìgbàgbọ́ kan Ọlọ́run, ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbésí ayé rẹ, èérí ìdọ̀tí tí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ̀gbin tó wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ́kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kí o sọ fún Ọlọ́run.
1: ki ronu pon da ise re ki o ke pe pelu emi otito ki o sa fun ise ki o yago fun ise bi o ba se be anu olorun yo je ti re iyi pada ni ibukun akoko igbala ni ibukun akoko kepe ki o gba ola ki o dariji o ki o we omo ki o pa agbara eserun ni igbese aye re ki o fun ni ki o fun ni iyi pada to to oni leyin na bi o ba se alai ni ewosan ilera ayo ibukun oni ohun o se fun o bi o ba jewo esere ti o se ko sile o ri anugba oni sugbon ni ti o ba bo ese re mole ko le se rere bi awa ba jewo ese wa oloto ati olodo lili ohun lati dare ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo oni emi o fi omi mi won won yin eyin o si mo oni ohun we onu kuro ninu idoti eri iborisa gbogbo kepe olowa bi ese ba wa ni igbese aye re ese le dena ibukun olorun ninu aye re nitori be kepe ki o dariji o ki o we omo ki o so odotun nigbati o ba jewo esere ti o se ko sile eyi ni o je ki o wa ni imora sile lati gba ifowo kan Jesu jewo esere ki o se ko sile je ki a we o le awe mo ki o mora sile fun ifowo kan Jesu ni igbesi aye re ni oruko Jesu Kristi Oluwa wa wo ti o ba nfe ki Olorun ki o mo ese igbese aye re koro ti o fe di eni igbala ti o si ti fi otito okan je wa awon ese wonyi ti o ti pinu ti o si ti se ileri fun Olorun wi pe o ni pada sinu ebi ti aja re ti o ti po sile iwo ti oni emi ironu po ada tooto ti o nso fun Olorun wi pe bi o ba le dariji o ti o si fun ni ore ofe ati agbara ma lo ma dese mo wi pe orin ninu otito bibeli orin ninu iwa mimo ti Olorun ko wa sugbon ti o je wi pe ohun to reti nisisin ni ki Olorun ki o se anu fun o ki o dariji o ki o so odotun ki o yi o pada mo nfe ki o gbe owo re soke ki a le gbadura papo sugbon bi o tin gbe owo soke ki o ni ipinu ki o se se ileri fun Olorun wi pe awon ese to ti ko sile awon ese ti o ti jewo re o ni pada sinu won wi pe o gba ore ofe agbara eje Jesu laye ni igbesi aye re ki o so odotun ni toto ki o si je ki o gbe igbesi aye otun bi o tin nawo soke diji o ki agbadura papo Olorun alaanu ti n dariji ni ti n mu ese kuro ti n gba ni ila adupe wipe iwo lo pe wa we o si wipe enikeni ti o ba kepe oruko Oluwa ni a o gbala a n bebe fun awon wonyi ti o gbe owo soke pelu ironu po ada pelu ileri ati pelu ipinnu otun wipe bi o ba le gba won la wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́ abẹ̀bẹ̀ wípé kí ẹ dáríji wọn lórúkọ Jésù àwọn ẹ̀ṣẹ̀ tó ti di báraku awon ese ti o je wi pe won fe jadanu sugbon ko sese won fe fi sile won fe ko sile sugbon ko sese agbara won o ti o lati ko awon ese won yi sile a nbe yin wo pe ki e dariji won ki e si fun ole agbara lati gbe igbesi aye to bori ese loruko Jesu ewe won le awe mo e so won dotun e yi won pada e je ki igba otun ki o wo inu aye won loruko Jesu ayo igbala atoke wa e je ki o wonu okan won e ko ruko won sinu iwe iye lorun loruko Jesu e sanu fun won e je ki orin ayo orin igbala ki o ma ko lati inu okan won nisinsin yi loruko Jesu adupe wo pe e ti gbo loruko Jesu Kristo Oluwa wa ami nisinsin yi a fe gbadura fun awon ti o ni aisan ni igbesi aye won tabi ni ago ara won ohun kan ti Jesu n bere lowo re ni wi pe so gbagbo wi pe o le se eyi pe o le mu aisan re kuro arun ojo pipe pe o le mu kuro ni igbesi aye re ninu eje ni pe o le mu kuro ni igbesi aye re bo je ogbe enu bo je jejere lo n ba oja se o gbagbo wi pe Jesu le mu nkan won yi kuro ni igbesi aye re iwo ti o si dabi eni we pe o wa gege bi afoju tabi o mu omo kan wa o mu eni kan wa ti o di ti ko gboran se o gbagbo wi pe lasale yi olorun le se yi oni bi o ba gbagbo o ri ogo olorun bi a o ti gbadura mo fe ki o ma fi okan igbagbo ki o ma fi ba adura na lo nitori wi pe ohun to ti se fun awon elomiran o daju wi pe yo se fun o loruko Jesu ni aipe yi ni mo wa ni ilu Porta ni bi ati gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se nse ami ikeyin be ni agbara olorun le o le foju kuro loju won be ni agbara olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi a ti pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran ki n to de Kalaba bi olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi olorun ti mu awon ni warapa ti o mu won gba idande bẹẹni o tun mu awon asinwin ni o mu won gba idande bi olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihin ti a fe gba ifowokan agbara tobi ju ni igbesi aye wa mo gbagbo wipe akoko tire niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon to le seri ko bere si ni se won bi o ba le rin tele tele ko dide ko be si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo okay hallelujah o yin olorun logo nitori wipe olorun setan nisisiyin lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko naa to mo ni akoko naa to ti olorun funra ara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti aisan naa ti n se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura o ni lati ye ara re wo bi o ti n ye ara re wo o ri ise iyanu olorun lara re loruko Jesu bi o si ti n ri ise iyanu naa lo ma ke hallelujah lo ma yin olorun logo ni a o si ma patewo ti a o ma yin olorun logo pelu re e diju ki a gbadura olorun alaanu alagbara eni ti ko si ko se se pelu re a wa nisinsin pelu igbagbo a mo wipe awon eri ti a ti gbo bi e ti n la oju afoju bi e ti mu aro dide lati rin bi e ti mu arun boya arun were ni tabi arun warapa bi e ti mu koro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wi pe asale yi ni ojo ti wa wi pe e o se fun enikokan wa loruko Jesu emi mimo olorun akin yi kaabo laarin wa ni gbongan kokan a nbe yin nisin wi pe ibaje okunrin ibaje obinrin ibaje omode ibaje agba wi pe owo agbara atoke wa ki e fi kan eni kokan won loruko Jesu nihi ni a mo wi pe ko si ko sese fun olorun nitori be a wa nisese pelu igbagbo a si n bere wi pe e o se ju bi a ti n bere loruko Jesu nisisin mo gbadura fun awon ti o ni ohun kan ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti erin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni Lorun ni labiya ni nikun ni lesson ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo gbadura nisisi pe iko fe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura wi pe ki Jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisiyi nitori wi pe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba ndaruko Jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu gbogbo emi ti njobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu Olorun alaanu aisan kaisan to ba ni ago ara awon eniyan wonyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu echi ni ninu opolo ni mo gbadura pe nisisiyi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wi pe won loju won riran nitori wi pe esu so won sinu okunkun nje lese kese nisisiyi mo gbadura wi pe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisiyi iwo oju fifo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkun ti ibaje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisiyi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wi pe eti di o si gboran mo gbadura wi pe ki emi Olorun ki o be owo nisisiyi ki owo Jesu ki o kan eti re idi ti ki o kuro aile soro ki o kuro mo gbadura wi pe lese kese nisisiyi eti ti o di ela ni oruko Jesu ahon ti a de ti ko le soro e gba itusile ki e si bere si ni soro loruko Jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wi pe abio gege bi aro abi o je pe nigbati aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wi pe ki agbara Olorun ki o ba le onisisiyi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wi pe ki owo Jesu owo ti tun ni sile owo ti dani nide ki o kan nisisiyi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisinsin loju kan na bi aba ti daruko jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko jesu awon igun idile awon igun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisinsin yi awon egun won yi ki won ki o kuro loruko jesu olorun alaanu eyin ni olorun alagbara e so wi pe bi a ba ti nke pe ile o ma daun eni ki a ti le to pari adura e fun wa ni ibere wa nje nitori na ni mo se nbere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kokan abi e odarako ni kokan awon ti o ni aisan arun igun ni igbese aye won lese kese nisinsin e mu won kuro loruko jesu ki won ki o gba iwosan won ki won ki o gba idande itusile won e sanu foni kaluku loruko jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisinsin loruko jesu adupe upe ti gbo ti wa adupe upe ti se fun wa adupe upe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbese aye wa ni oruko jesu kristi oluwa wa nisinsin oni lati ye ara re wo ki o wo ohun ti olorun ti se bi o ba si ti ri we pe ohun ti o wo si olara tele tele we pe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri we pe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori pe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe. Kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Jẹ́ kí a dìde dúró.
2: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bá tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá, kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. bi won ti le ntes waju lati ma pa mo sibe sibe awon ibokun won yi won fo won koja eje ke awo ninu oro olorun ke awo pe li ododun li awon mo israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini Deuteronomy ori 16 lati ese ikini iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si oluwa olorun re nitori pe le osu abibo le oluwa olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibokun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibokun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe

ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Ephraimu àti Manase, Isakari àti Sebuloni kò sáàwẹ ara wọn mọ́ síbẹ̀. Wọ́n jẹ́ ìrékọjá náà, kì í ṣe gẹ́gẹ́ bí àti kọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí, bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́, àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n pa á mọ́, kì í ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Máàkù. Èyí ni nínú Májẹ̀mú Titun, orí 14, ẹsẹ̀ 1 sí 2. Máàkù, orí 14, ẹsẹ̀ 1 sí 2. Ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá, àti tí àìwúkàrà, àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà, bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un, kí wọn kí ó sì pa á. Ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe lé ọjọ́ àjọ, kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn. Títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí, ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n sì ń pa àjọ ìrékọjá mọ́. Ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọ́n kọjá. Ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán. Àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, iyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. Ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. A ti rí i wípé àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn, èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún, àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí a ṣe ń sọ̀rọ̀ lọ́rùn yìí, jẹ́ kí ó yé ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn, nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí, jẹ́ kí a padà lọ sí Exodus, orí 12, láti ẹsẹ̀ 1. Exodus, orí 12, láti ẹsẹ̀ 1. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí n tó tẹ̀síwájú, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé, nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀, tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀, tàbí Elijah, tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀, tàbí Dáfídì, tàbí Dánielì, tàbí ẹnikẹ́ni, bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé, lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kí o sán ṣòkòtò rẹ, tàbí kí o sún araki. Nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ. Níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni. Ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose, sí Aaroni, sí àwọn ọmọ Ísíráẹ̀lì àti sí Ọlọ́ni pẹ̀lú. Ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt. Èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí ni ìtumọ̀ èyí já sí? Nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt, èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráẹ̀lì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn, nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt, nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá, pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí, ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá, ni

Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà. Ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kìí padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣẹ̀ la ṣe ń lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la. Nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodus. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí ìkejìlá. Exodus orí ìkọkànlé ní àádọ́ta. Exodus orí ìkejìlá mutografara ẹsẹ ìkọkànlé ní àádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísíráẹlì jáde, kìí sì ṣe Áróni, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísíráẹlì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì,
ẹnfẹ́ rí ìhòhò ilẹ̀ náà wọ́n ní ń da ò rárá kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n òfin yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù wọn láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísíráẹ̀lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísíráẹ̀lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà. Nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa, èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá, ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀,
won ki le duro nile nitori wepe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa ni bi ni asa leyi ti o ngbo awon eko wonyi a o pa ni itan fun wa wepe awon baba wa ki won ki o to gbe yawo wepe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wepe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wepe ah mo ma se alarin ba pade eto igbeyawo won tin so fun ninu iwe iroyin wepe ba se igbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale e ti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wipe eni bi ti a ti n ta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa n si wa leti ti won so fun a wipe bi a se n gbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun diidi joko ni o ko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wipe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wipe a o le kese jari ni ona ti igbagbo olorun wa n so fun wa wipe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wipe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun titi ofiri jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo

láti gba ọkàn rẹ̀ là. Ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀. Ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun. O ní ẹ̀ran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀, wípé ó wà. O ní ẹ̀ran ti ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà orikunkun ti àtijọ́, o ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbé ìyàwó ni. Ó ṣe é ṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé, kí ó máa tì ọ́ gbọ̀n-ọ́n-gbọ̀n wípé kí ó ṣe èyí tàbí kí ó ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí. Ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣe é ṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ. Wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó o bá sáré ṣáájú Ọlọ́run, wà á pòfo. Gbà tó o bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wà á kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wà á débẹ̀. O sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà, wà á kan àpáta. Báwo ló ṣe fẹ́ mú omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó ti gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noa, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú, ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ ṣíwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣebí Mósè

0: kẹrin gbóhùn mi nígbà tí mo bá ń pè ọlọ́run òdodo mi. Ìwọ ni o dá mi ní ìdè nínú ìpọ́njú, ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi. Ẹ̀yin ọmọ ènìyàn, ẹ ó ti sọ ògo mi di ìtìjú pẹ́tó, ẹ̀yin ó ti fẹ́ asán pẹ́tó, kí ẹ ó sì máa wá èké ṣe. Ṣùgbọ́n kí ẹ mọ̀ pé Olúwa ya ẹni àyànfẹ́ sọ́tọ̀ fún ara rẹ̀, Olúwa yóò gbọ́ nígbà tí mo bá ké pè é. Ẹ dúró nínú ẹ̀rù, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ bá ọkàn yín sọ̀rọ̀ lórí ẹni yín, kí ẹ sì dúró jẹ́. Ẹrú ẹbọ òdodo, kí ẹ sì gbẹ́kẹ̀ yín lé Olúwa. Ẹni púpọ̀ ni ó ń wí pé, ta ni yóò ṣe rere fún wa? Olúwa, ìwọ gbé ìmọ́lẹ̀ ojú rẹ sókè sí wa lára. Ìwọ ti fi ayọ̀ sí mi ní inú ju ìgbà náà lọ tí ọkà wọn àti ọtí wáìnì wọn di púpọ̀. Èmi ó dùbúlẹ̀ pẹ̀lú ilé àlàáfíà, èmi ó sì sùn nítorí ìwọ Olúwa nìkan ṣoṣo ni ó mú mi jókòó lé àìléwu.
1: Orin ìkarùn-ún. Fetí sí ọ̀rọ̀ mi, Olúwa, kíyèsí àròyé mi, fetí sí ohun ẹkún mi, ọba mi àti Ọlọ́run mi. Nítorí pé ọ̀dọ̀ rẹ ni èmi ó máa gbàdúrà sí, ohùn mi ni ìwọ ó gbọ́ ní òwúrọ̀, Olúwa. Ní òwúrọ̀ ni èmi ó gba àdúrà mi sí ọ, èmi ó sì máa wòkè. Nítorí tí ìwọ kìí ṣe Ọlọ́run tí í ṣe inú dídùn sí ìwà búburú, bẹ́ẹ̀ ni ibi kò lè bá ọ gbé. Àwọn agbéraga kì yóò lè dúró níwájú rẹ. Ìwọ kórìíra gbogbo àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ìwọ pa àwọn tí ń ṣe ìkẹrun. Olúwa yóò kórìíra àwọn ẹni ẹ̀jẹ̀ àti ẹni ẹ̀tàn. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi, èmi ó wá sínú ilé rẹ ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ. Nínú ẹ̀rù rẹ ni èmi ó tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ. Tọ́ mi, Olúwa, nínú òdodo rẹ, nítorí àwọn ọ̀tá mi. Mú ọ̀nà rẹ tọ́ tààrà níwájú mi, nítorí tí òtítọ́ kan kò sí ní ẹnu ẹnikẹ́ni wọn. Ìkà kíkà ní ìhà inú wọn, ìsà òkú tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn, ahọ́n wọn ni wọ́n fi ń pọ́n ni. Ìwọ dá wọn lẹ́bi, Ọlọ́run, kí wọn kí ó ti ipa ìmọ̀ ara wọn ṣubú. Já wọn kúrò nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrékọjá wọn, nítorí tí wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ. Nígbà náà ni gbogbo àwọn tí ń gbẹ́kẹ̀lé ọ yóò yọ̀ láé, wọn ó máa hó fún ayọ̀, nítorí tí ìwọ dáàbò bò wọ́n. Àti àwọn tí ó fẹ́ orúkọ rẹ pẹ̀lú yóò máa yọ̀ nínú rẹ, nítorí ìwọ Olúwa ni yóò bùkún fún olódodo. Ojú rere ni ìwọ fi yí ká bí àṣà.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí, èyí tí múni dàgbà, èyí tí fúnni lágbára, kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé, àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, a ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístólì ti Pọ́ọ̀lù àti ti àwọn apọ́stólì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn apọ́stólì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún

ṣe pé àwọn ènìyàn mímọ́ fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristi. Àwọn epistẹ́lì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òun ni a ṣe rí i wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́, ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn epistẹ́lì yìí ni wọ́n sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn epistẹ́lì tí a ní, tí a ti fi fún wa nínú Májẹ̀mú Tuntun, wọ́n ń fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí ó lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn epistẹ́lì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristi, kí a ní àwòrán Kristi gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná. Nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn epistẹ́lì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn epistẹ́lì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé kírísítẹ́nì tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ 16 àti 17. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè 4:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Ohun tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kì í ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó
ni igbesi aye kristiani igbesi aye onigbagbo bi abasi fe gbe igbesi aye onigbagbo bi aba fe se rere ti a fe se daradara ani lati mo oro olorun e ti o ti odo kristi wa nitori pe kristi ni otito iye ati ona o si ye ki a mo we pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wo pe oro Olorun ohun ni o nje iye eni a fin so fun wi pe e je ki oro Olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro Olorun ki oro Olorun ki o to le ma gbe inu re nitori pe oro Olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wi pe ki won ki o di omode yi mu ki a se fi agbara ati ipa mu won lati gba abere yi oro Olorun ki fi be wole nitori be bi a o ba gba oro Olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro Olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro Olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro Kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nsoro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fini lati gba oro Olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kele kele sinu okan wa awon oro ti o le gbe ni sobo awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro dara dara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laaye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laaye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo a so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wi pe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ese kefa ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re eyi ni ni li okan re awon omo Israeli won lo si ile awon omiran ile ti o je wi pe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti won wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya poni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni we pe ki a pada sibi ti a ti nbo sugbon Olorun so fun wi pe ati oro wonyi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa we pe bi Philistine ti le nsoro bi Goliath bi o ti le nsoro bi awon olugbe Kenani bi won ti le nsoro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le nsoro ohun kan la igbodo ma se fun wa ki a ma fi eti si ohun ti awon keferi nso ki a ma fi eti si ohun ti awon elese nso ki a ma fi eti si ohun ti awon ota nso ki a ma fi eti si ohun ti awon ajoji si ihin rere ohun ti won nso ki a ma fi eti si ohun ti awon apeyinda ti won nso
ke a ma feti si ohun ti awon omo ni na kuna ti won ti rin jina rere si ijoba run ke a ma feti si ohun ti won so oro olorun oro ti a n gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alaafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a feti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa subo ye kin fo ni apere boya o ti ni ore abani dese tele tele gege bi obirin omokunrin yi o si je eni ti ejo rin rin kunrin ti ejo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsin yi bi o ti di onigbagbo nisinsin yi omokunrin yi o tun ko iwe ranse si o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumo ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ife ku fe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin rin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro won yi awon oro won yi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro won yi sile ti o feti si oro olorun ti o nronu lori oro olorun ti o nsasaro lori oro olorun oro olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan okan esan ese ikokanla oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aye ami ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihirere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o sese ki o pada seyin o sese ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamọ le aya mi ki emi ki o ma ba se si o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obinrin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o sese ki o je wi pe laarin oko ati aya ati ni ede aye de die iyawo so oro si oko oko si so oro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wi pe a n se abojuto ohun ti a n so sugbon bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wo pe ki a pari awon oro yi bi o ba n ronu si awon nkan ti iyawo re so tele tele abi o n ronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re
bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn.

Romu, Orikewa, Ese Kejo, Shugbon Kiliowi, Oro na wa leti odo re, li enu re, ati li okan re, eyi ni ni oro igbagbo ti awan wa su. Oni o ye ki oro ki o wa li okan wa, ki o si wa li enu wa, oro igbagbo ti awan wa su. Gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé kí ó gba ti òsì jáde ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù ọ̀rọ̀ ìyẹ̀ nípẹ̀kún tí à ń wàásù ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù ó yẹ kí ó wà nínú ọkàn wa ó yẹ kí ó wà lé ẹnu wa ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́jọ́ ajé ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́bọ̀ ọ̀rọ̀ tí à ń gbọ́ ní ọjọ́ Àìkú ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo kí a sì máa rìn déédé níwájú olúwa níwájú ọlọ́run nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta ó sì rẹ̀ ọ́ sílẹ̀ ó sì fi ebi pa ọ́ ó sì fi mánà bọ́ ọ tí ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀ kí o lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde lè ènìyàn wà láàyè bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí bí ó bá yé wa a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́ ní ilé ìtajà a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé bí ohun tí a kà yìí bí ó bá yé wa bí a bá jẹ́ kí ọlọ́run kí ó kọ́ sínú ọkàn wa a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé a ó dín ikù mo fẹ́ lọ sí abúlé mo fẹ́ lọ sí yìí mo fẹ́ lọ sí ọ̀hún èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ a ó dín wọn kù a ó wá láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ohun tí a kà yìí bí ó bá yé wa dáradára a ó palẹ̀ mọ́ ọjà tí a ń tà ní àkókò tí ó yẹ a ó wá láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí n tún kà á sí ọ létí bí mo ti ń là á yí ọ ó sì rẹ̀ ọ́ sílẹ̀ ó sì fi ebi pa ọ́ ohun tí a ń sọ fún wa níhìn ni wípé ọlọ́run dín oúnjẹ ti ara kù ebi pa wá díẹ̀ kí a bá lè fi ààyè sílẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run nítorí òun ni oúnjẹ ẹ̀mí mo fẹ́ kí o wo ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan ènìyàn nípa ti ara ènìyàn ti ọkàn ènìyàn ti ẹ̀mí ó ṣeéṣe kí ó má yí ọ ó yí ọlọ́run ṣùgbọ́n tẹ́tí sílẹ̀ nínú àwọn ènìyàn mẹ́ta yìí ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ní ọjọ́ méje ní ọ̀sẹ̀ èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara ṣíṣe àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí fetí sílẹ̀ dáradára ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ ẹnìkan nínú àwọn mẹ́ta yìí ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ ẹni ìkejì ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀ nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n ń wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọjọ́ ajé wọn ò sí níhìn-ín ọjọ́ àlàmísì èyí tí í ṣe ọjọ́bọ̀ wọn ò sí níhìn-ín oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni a ń fún irú ẹni bẹ́ẹ̀ ìkẹta a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá sọ fún mi gbàtí èyí tí ó fi èyí tó jẹ́ arọ́pò fún ara ó ń dàgbà èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù èyí tí a ò fún ní oúnjẹ rárá ń kọ́ ikú ti dé ó yẹ kí a mọ̀ wípé ara ọkàn àti ẹ̀mí ó yẹ kí a máa bọ́ wọn ara kí a bọ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ tí a ń fi sẹ́nu ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ pẹ̀lú àdúrà tí a ń gbà pẹ̀lú ìsìn tí a ń sìn pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń jẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo ṣùgbọ́n

0: bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ ìyè. Yẹ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀, bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò tí ì pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ ìyè, a sì fi ọ̀rọ̀ ìyè yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rere kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun, gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí ti inú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta, ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kì í ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe. Wọ́n kì í ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Samueli, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí Mose kọ nínú Exodus àti ní Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe. Àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀, Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Danieli tàbí Hosea tàbí Joel ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n àtẹ̀lé lọ sí Galilee níbi tí a ti ń kà á, wọ́n àtẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á, wọ́n àtẹ̀lé lọ sí Jerusalemu níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo ní láti sọ tí n kò tí ì sọ fún yín. Nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé eyín. Nítorí bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé èpístélì wọ̀nyí tí a kọ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, èpístélì nìkan ni àwọn ń kà. Àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn, ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tì, tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ angẹ́lì ni fún Jòhánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́. Nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà, ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ó ń sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀, kì í ṣe májẹ̀mú láéláé nìkan, kì í ṣe májẹ̀mú titun nìkan, gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa, ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe lé òní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta ẹsẹ̀ 16 àti ẹsẹ̀ 17, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú titun, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 17 ẹsẹ 12. Jóòbù orí 17 ẹsẹ 12. Bẹ́ẹ̀ni, èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀, èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná, bí o bá sọ wípé kí ló ń sọ fún mi, a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun, wípé òfin inú ń fà mí, òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ. Èyí ni wípé kí o lọ jẹun. Bí o bá ka èyí, ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi, mo pa òfin Ọlọ́run mọ́ ju oúnjẹ lọ. Ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan, ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀mí ìkan. Àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára, wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ Ọlọ́run kò sí oúnjẹ àárọ̀. Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀, ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́, àkókò tí wọn ó ka ọ̀rọ̀ Ọlọ́run, àkókò tí wọn ó gbàdúrà, nítorí pé wọ́n fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀, tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́, wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀. Bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara, bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé Bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì, ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun, wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí yóò ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Àwọn arákùnrin wa, àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé láàárọ̀ wọ́n á ní àkókò ìdákẹ́jẹ́, wọ́n á ka Bíbélì, wọ́n á gbàdúrà, bí wọ́n ń jẹun wọ́n á fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí. Bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọ́n á ṣe bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára. Àwọn ni wọ́n ń di akọni nínú ìgbàgbọ́, àwọn ni wọ́n ń di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ, àwọn tí wọn kì í ka Bíbélì, àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú titun yàtọ̀ sí májẹ̀mú láéláé, gbogbo ìdánwò tí ó ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Báwo ni èyí yóò ṣe ṣeé ṣe? Ohun márùn-ún ni: ìkíní, kí a ka ọ̀rọ̀ Ọlọ́run; ìkejì, kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run; Ìkẹta, kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí a ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹrin, kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkarùn, kí a rí wípé ohun tí a ń kà, ohun tí a ń gbọ́, ohun tí a ní òye rẹ̀, ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀, a mú u sí ìṣe. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, a ó rí wípé a ó di alágbára nínú Ọlọ́run. Jẹ́ kí a padà lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí, ó ń sọ ni di ọlọ́gbọ́n, ó ń fún wa ní ọgbọ́n, ọgbọ́n ti ẹ̀mí. Wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Nínú ọgbọ́n gbogbo, ọ̀rọ̀ Ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n. Jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà. Ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀, a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀, wọn kò pé. Níwájú Ọlọ́run, kí a má tó sọ nípa ọkùnrin, nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin. Nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà, èyí kò fún wa ní ìgbàlà. Wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa, wípé a ò lè ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, tí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀, tí a lè ní nínú Ọlọ́run, wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inúnibíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn, tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n, ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, tí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa, wípé òun ó fún wa ní ọgbọ́n tí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa, àti àwọn tí ń ṣe inúnibíni sí wa, tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Nítorí tí èmi ó fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì, bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a ó rí wípé ní àkókò inúnibíni, bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69 ẹsẹ̀ 182 àti ẹsẹ̀ 181. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi, láíláí. Ní ẹsẹ̀ ọgọ́rùn-ún dín kan, èmi ní iyì nínú ju gbogbo àwọn olùkọ́ mi lọ, nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inúnibí ni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí ókan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kìí ṣe ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀, àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kìí ṣe ìtàn àròsọ, kìí ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kìí ṣe àwọn òwe ìbílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró, àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni ní ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́. Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé tí ó ń dàárú, ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kìí ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ ẹ́ kìí gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè, lé àìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn-ín ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láì sí ègbè àti láì sí àgàbàgebè, irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run. A jẹ́ kí a mọ ìwà hù, a jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n, a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láì sí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ máa ra ìgbà padà, nítorí gbogbo olè àwọn ọjọ́. Ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n Ọlọ́run, tí ó ní ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́. À ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka Bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn. A fi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà, nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n. Ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó káwọ́ gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kìí ṣe orin ẹ̀mí, orin tí kìí gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú ninu Saamu, eyi ni orin Dafidi, tabi ninu orin iyin ati orin emi, ati ki e ma fi ore ofe korin le okan yin si Olowa. Iketa o wa ninu ese iketa dilogun ipinu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse oni ohun kon ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko Jesu Olowa e ma fi ope fun Olorun Baba nipasẹ re ohun kon ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohun kon ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohun kon ti eyin ba si nse ni ibe ise tabi ni inu ijo ohun kon ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohun kon ti eyin ba si nse ibaje laarin ofe tabi ni ojo isinmi ohun kon ti eyin ba si nse e ma se gege bi fun ogo Olorun ati ki a ma se ni oruko Jesu Oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu eni kokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o ngbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketa dinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oloko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi aba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketa lelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyin ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni aarin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun nikan soso e je ki a dede duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun oni ogbon ki o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun nikan soso ni o wa ni igbesi aye re gbadura so fun Olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ija apara wonyi o mo ko ni igbesi aye re ati lati sinsin lo o ri wi pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́ láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa. Láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. A ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa. Wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa. Nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí. Ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé kí a ba lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà réré sí Ọlọ́run kí a ba lè gbà wá là. Lónìí, a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù. A rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. Ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kìí bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wà ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹni tí àbí ní afọ́jú tí kò mọ bàbá. Ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùgbàlà. Ẹni tí àbí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀. Ẹni tí àbí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ní ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kìí bá ṣe wípé àbá Jésù pàdé. Yẹ kí n ka yìí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jọ́hánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kìí bá ṣe wípé òun bá Jésù pàdé. A kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tàbí òye tiwa tàbí ìmọ̀ wa kí a fi la ara wa lójú nípa ti ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, ìdáǹdè kúrò nínú ìfọ́jú ọkàn, ó wá láti ọ̀dọ̀ Kristì nìkan ṣoṣo. Ṣùgbọ́n kí ni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú? Kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn? Àti kí ni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn? Èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ Ọlọ́run ní ìpele mẹ́ta. Ìkíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ìkejì, àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn. Ìkẹta, ìwòsàn fún ọkàn òkùnkùn wa. Yẹ kí a lọ sí ìpele kìíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ Ádámù àti Éfà, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀, a bí wa lè afọ́jú. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ rere yàtọ̀ sí búburú, afọ́jú ni ìní. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà tí a ó rìn, tí a ó lè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà, a kò mọ̀. Èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí. Nínú Àísáyà, ìwé wòlíì Àísáyà, orí 111. Láti ẹsẹ̀ 10, a ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú, àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan.
2: wani iwe mimo iwaasu to ma todo baba wonu anu oluwa jade loni e je gbadura pe olorun wa ro olukuluku wa lowo eni kokko wa ni pada bakan na a o soju ba se wa lo loni oji imuye wa si a de ni ibuko latodo oluwa e gbadura e fara yin lọlọrun lọwọ ladua loni o e je ki akepe oruko oluwa gbogbo ko ohun to ma fa fiye si wa ku o olorun ni faaye gba gbogbo awaga pelu anijo ohun idiwo fa awon elomi ba se wa gbabukun la oni faaye gba ka ma dibu ko awon elomi lọwọ ni oruko Jesu alagbara lalagbadua baba onife julo adupe fun wakati adua didun yin adupe tori pe igbekele ta ni ni pe ta ba kepe oruko yi gege bi ife yin pe e ma ngbo ti wa e si fi gbo ebe wa loni oluwa wa ngbadua nu ijosin toni eto e dari gbogbo ijosin pata ebuko olukuluku awon mo re loni loruko Jesu ambere pe enikeni nu wa ni pada bakan na e fun wa lori ofe ba se nteti si oro yin aye wa soju ti tele lo a o si gba ibuko sinu aye enikoko wa adupe baba tori pa ope ti gbo adua wa ba se nteti waju laare oluwa e teti waju pelu wa o ni oruko Jesu alagbara nla lagbadua e jowo a fe be olukuluku wa pe niwon igbati boya aba ri awon alejo ta pe won laarin wa tabi ti awon akorin ba korin tan e ma patewo ejo bi e se ngboro si itoni kekere yi Olorun abuku eni kokan yin loruko Jesu. A o dide do lori ese wa be o se kori papo ninu iwe ore fun ilo ijo ore kefa. Ore re fun ilo ijo ore ikefa 6. Ma fara fun danwo tori ese ni isegun kan yo tun fun olagbara ja. Bi okunrin si bori ife ku fe sa teju mo Jesu yo mu ola aja ma kegbe buburu o ma soro ibi ma se pe oruko olorun lasan je eni ti ronu atolotito sa teju mo Jesu yo mu o la aja olorun yo fade feni to segun a o fi gbagbo segun bota koju wa oluwa wa yo so agbara dotun sa teju mo Jesu yo mu o la aja bere irowo atipa lodo olugbala o se to fun rowo yo mu o.

0: Let us pray.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Our Heavenly Father, we
1: Baba wa ọrun adupe kukọ
0: for this glorious and beautiful morning.
1: Owurọ ologo yii.
0: We bless your name, O Lord, our God,
1: adupe Ọlọrun wa. Fún àǹfààní tẹ fún wa láti kórajọpọ̀ síwájú yín láàárọ̀ yìí.
0: Bákan
1: náà, a fi bùkún fórúkọ yín fún àkókò wa ẹnu ìwé mọ́ta wọnú ẹ̀ lọ. Bàbá wa àti Ọlọ́run wa, à ń gbàdúrà pé bí a ṣe ń wojú ìwé mímọ́ lónìí, ẹ ó bọ́ ọkàn wa, ẹ̀mí àti ayé wa pẹ̀lú mánà. Látọ̀run wa lórúkọ Jésù. Mo sì gbàdúrà Ọlọ́run wa pé láti inú ìwọlé ọ̀rọ̀ rẹ lónìí gẹ́gẹ́ bí ohun tó fẹ́ ká dà, òun ni a ó jẹ́ lónìí lórúkọ Jésù. A dúpẹ́ Olúwa fún ìdáhùn sádùá. Ní orúkọ Jésù la gbàdúrà. Àmì. A kí olúkúlùkù wa káàbọ̀ sí àkókò wa níwèé mọ́ lóòrọ̀ yìí lórúkọ Jésù. Lọ́sẹ̀ tó kọjá nínú àwọn ìjọ ẹkùn wa àti àwọn ìjọ àdúgbò wa, òun ni akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ 214 tí a pe àkórí ẹ̀ ní Jonathani, Májẹ̀mú Jonathani pẹ̀lú Dáfídì. Inú ẹ̀kọ́ náà la kẹ́kọ̀ọ́ pé Dáfídì ó wọ gàù pẹ̀lú Sọ́ọ̀lù nítorí ìtara rẹ̀ fún orílẹ̀-èdè rẹ̀ àti fún ògo Ọlọ́run. Ṣùgbọ́n ó rí ojú rere lọ́dọ̀ Jonathani, ẹni tí ó bá dá Májẹ̀mú láti dáàbò bò ó, láti máa fi ìfitónilétí ààbò tó létí. A wá gbà wá níyànjú nínú ẹ̀kọ́ náà pé a gbọ́dọ̀ dòmìnira bọ́ lọ́wọ́ ìfurasí ni owú látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n lè máa ṣe ohun tó sàn jù wá lọ. Bí Jonathani, àwa gan pẹ̀lú a gbọ́dọ̀ fi ìkáàánú tòótọ́ hàn. Ìkáàánú tòótọ́ sí àwọn oníwà bí Ọlọ́run tí wọ́n ń ṣe àìjòótọ́ hàn sí wa. À ń lọ sínú ẹ̀kọ́ míì lónìí. Eléyìí ni ẹ̀kọ́ 215. Àkórí ẹ̀kọ́ wa tòní la pè ní Dáfídì sálọ fún Sọ́ọ̀lù. Kí ni mo pè o? Dáfídì sálọ fún Sọ́ọ̀lù. Ẹ ṣe. Ibi ìka wa ó wà nù Sámúẹ́lì 1, orí 21, 22 àti 23. Ṣùgbọ́n ká tó lọ sí ibi kíka wa tòní, a fẹ́ wo ẹsẹ̀ àkọ́sórí wa. Mo fẹ́ rọ olúkúlùkù wa nínú ìjọ yìí, ẹnikẹ́ni láàrin wa kò ń dé, láti wá ka ẹsẹ̀ àkọ́sórí wa tó wà nù Sámúẹ́lì 1, orí 23, ẹsẹ̀ 14. Ẹnikẹ́ni kò ń dé kó wá ka. Ẹ ṣe. Kẹ́nìkan ń dé kó ka. Ẹ ṣe. Ẹ ka. Ẹ ṣe púpọ̀. A ó ka ibi ìka wa láti yìn lọ. A ní orí 21, 22 àti 23. Ṣùgbọ́n a ó ṣe àyọkà. A ó ka orí 21, ẹsẹ̀ 1 sí 10. Orí 22, ẹsẹ̀ 1 sí 3. Orí 23, ẹsẹ̀ 1. Ìkejì àti ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún. Màá kà á níhìn-ín. Sámúẹ́lì 1, orí 21 láti ẹsẹ̀ 1. Dáfídì sì wá sí Nóòbù sọ́dọ̀ Ahimeleki àlùfáà. Ahimeleki sì bẹ̀rù láti pàdé Dáfídì. Ó wí fún un pé àti rí tó fi ṣe ìwọ nìkan àti tí kò sì fi sí ọkùnrin kan tí ó pẹ̀lú rẹ̀. Dáfídì sì fún Ahimeleki àlùfáà pé ọba pàṣẹ iṣẹ́ kan fún mi. Ó wí fún mi pé má

ẹnikẹni kini awọn onigbagbọ le ri ko lati ni ilakaka Saul lati pada Dafidi ese edamilohun ese e soro nibe yen ma gbọ ese ese a keko pe owu o ma mu oko ko foju ṣugbọn owu yi awọn eroja ota olorun o le pada lati je ki Dafidi ma siwawu bakan na awọn ota ko le fa gbo owo olorun seyin bo se wu kan bibo eto nigba igba to ta ba ti de iru eni ota be ko le mu eto olorun ko fa wo seyin a mo se gbadura eto olorun fun aye eni kokan wa ni a o mu se loruko Jesu koko meta la o wo ninu ikoni taaro yi koko akoko Dafidi salo si nobu ati gati koko keji iku awon alufa ni nobu nipase solu koko keta o la pe ni sise ife olorun lai mo tara ni nikan pelu isora eje lo si koko akoko bayi Dafidi o salo si nobu ati gati e wo bi ka wa nu Samuel kini ori kokanlelogun mo ka ese ikeji ati ese iketa Samuel kini ori ogun o le eyokan ese ikini Dafidi si wa si nobu sodo Ahimeleki alufa Ahimeleki si beru lati pade Dafidi o si fun pe e ati ri ti o fi se iwo nikan ati ti ko si fi okunrin kan ti o pelu re eleka lo sese ikejo Dafidi si tun wi fa Ahimeleki pe ko si oko tabi ida lowo re nihin nitori ti emi ko mu ida mi be ni emi ko mu nkan ija mi lowo nitori pe ise oba na je ise ikanju leyin igba to ku olodo Jonathani Dafidi salo si nobu ko si awon alufa to ma dabobo eyi je iranlowo eniyan bi ati rinu ori Dafidi ori ogota ese ikefa abo to to lodo olorun kiki awon to ba gbo oju won si oluwa ni gbogbo ayida yida nigba ti Dafidi wa ni nobu Dafidi paro fun Ahimeleki alufa ni lati fun ni akara ati ohun ija pelu eke ewu ese ikeji Dafidi wi fun Ahimeleki alufa pe oba pase ise kan fun mi iro lo de pa o wi fun mi pe ma se je ki enikan mo idi ise na ti mo ro ati eyi ti emi ti pase fun o emi si yan awon iranse mi si bi bayi ni la ri pe Dafidi paro fun Ahimeleki alufa eni ti o gba akara ifihan ati ohun ija lowo etan yi ko ba iwe mimo mu ko de wulo alufa yi ba ran lowo bo ba je ko so oto eyi to fi n paro ṣugbọn iro lo pa fun eleyi si lodi si oro olorun ma awon onigbagbo majemu tuntun a o gbodo lu awa wi Dafidi lati fi fo oto bole Kristi ni apẹẹrẹ alailese wa bi a se ninu Peteru kini ori keji moka ni ese ikokanlelogun titi di ese Peteru kini ori keji ni ese ikokanlelogun nitori inu eyi ni a pe yin si nitori Kristi pelu jiya fun wa o fi apẹẹrẹ sile fun yin ki eyin ki o le ma to ipase re a pe wa lati ma tele ipase olugbala oga wa wese ikeji logun eni ti ko dese be ni a ko si ri arekereke ni enu re eni nigba ti akegan re ti ko si pada kegan nigba ti o jiya ti ko si kilo ṣugbọn o fi oran re le eni ti n se idajo ododo lowo emo nigba ti Dafidi ati Ahimeleki ti won n foro wero ko n kankan la ṣakiyesi nibe nu Samuel kini ori kọkanlelogun ni ese ikeje Samuel kini
ori kọkànlélógún ẹjẹ awo ẹsẹ ìkeje ní ẹsẹ ìkeje ibeli wípé ọkùnrin kan nínú àwọn ìránṣẹ́ sọ́ọ̀lù sì ń bẹ níbẹ̀ ní ọjọ́ náà tí a dá dúró níwájú olúwa orúkọ rẹ̀ sì ń jẹ́ diogi ara edomu olórí nínú àwọn darandaran sọ́ọ̀lù ní ìlàrí diogi ara edomu níkọ̀kọ̀ ó gbọ́ ohun ti dáfídì àti ahimeleki ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ diogi ni adádúró eléyìí ló wá mú ìyìn wá sọ́dọ̀ sọ́ọ̀lù a wá fẹ́ bèrè ìbéèrè yìí pé kí nìdí tí onígbàgbọ́ fi gbọ́dọ̀ máa ṣọ́ra nípa gbígba àwọn ẹlẹ́ṣẹ̀ ṣiṣẹ́ nínú iṣẹ́ ilé ọlọ́run wọn kí nìdí táwọn onígbàgbọ́ fi gbọ́dọ̀ máa ṣọ́ra nípa gbígba àwọn ẹlẹ́ṣẹ̀ ṣiṣẹ́ nínú iṣẹ́ ilé ọlọ́run wọn ẹnikẹ́ni ẹ dá mi lóhùn ok ẹyin ẹ sọ ẹ ṣeun ẹ mọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò ní májèmú pẹ̀lú ọlọ́run àwọn ẹlẹ́ṣẹ̀ bíi dóògì ara adédómù wọn ò bẹ̀rù ọlọ́run bákan náà wọn ò nǹkan mímọ́ ṣàjèjì sí wọn bákan náà ọ̀dàlẹ̀ ni wọn wọn ń ẹni tó gbọ̀jẹ̀gẹ́ láwùjọ rẹ nínú ìjọ rẹ irú ẹni bẹ́ẹ̀ a máa wá àṣìṣe rẹ a máa wá lọ tú àṣírí ẹ̀fọ́ta fún èrè bákan náà owó wá jáde àwọn aláìwà bíi ọlọ́run dóègì wọ́n pa àwọn èèyàn márùndínláàádọ́rùn-ún àti àwọn ìlú ẹ̀wò pẹ̀lú ìdá gòláyàtì dáfídì sálọ sí gáàtì àwọn ká máa dẹ́rù ikú pa ní nǹkan tó bá rèé mu ní ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹta bákan náà ó wà pẹ̀lú ìbámu pẹ̀lú àṣẹ kristi nígbà tá a bá ṣe ní bínísí ni nu matthew orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlélógún bákan náà lílọ sí gáàtì ìbẹ̀rù ló mú un lọ dáfídì ó wá bẹ̀rẹ̀ sí ní yọrí sí ọgbọ́n ara ẹni ẹja wo eléyìí nu samuel kínní orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹtàlá samuel kínní orí ogún ẹlẹ́yọkan ẹsẹ̀ ìkẹtàlá òun sì pa ìṣe rẹ̀ dà níwájú wọn ó sì sọ ara rẹ̀ di aṣiwèrè ní ọwọ́ wọn ó sì ń fi ọwọ́ rẹ̀ ha ilẹ̀kùn ojú ọ̀nà ó sì ń wá ìtọ́sí ìrùgbọ́n rẹ̀ kéèyàn máa dọ́gbọ́n sí ara ẹni nìyẹn láti sá fún wàhálà a fẹ́ bèrè ìbéèrè yìí láti ní ibi ìkà kan mẹ́nuba àwọn àṣìṣe tí dáfídì ṣe èyí tí àwọn onígbàgbọ́ ti gbọ́dọ̀ yẹra fún ẹnikẹ́ni ẹ sọ màá gbọ́ ẹ ṣeun pẹ̀lú ohun tó yọrí sí irọ́ ohun tó ṣe yọrí sí irọ́ àti ẹ̀tàn dáfídì parọ́ fún ahimeleki nípa ipe iṣẹ́ kan wà tá a rán òun látọ̀dọ̀ sọ́ọ̀lù láti gba ohun ìjà yìí rọ́ ni ìkejì kò gbà á rò láti yọ nǹkan tó máa jẹ́ àbáyọrí fáwọn ẹlòmíì ò pàrọ̀ kò ro ohun tó máa tẹ̀yìn ẹ̀ jáde irọ́ tó pa yìí kò mọ̀ kó máa nípa nú ayé àwọn ènìyàn irọ́ tí dáfídì pa òun ló mú ìjàm̀bá tá a fi pa gbogbo àwọn àlùfáà ní nóòbù bákan náà ó lọ sínú ìdọ́gbọ́síra ẹni ìbẹ̀rù ló fa léyìí dáfídì gbàgbé ìfarahàn ọlọ́run àti bóbrẹ̀sì ní ṣe bí ìwà wèrè láti jàjàbọ́ èyí tí ìbá fi gbẹ́kẹ̀lé ọlọ́run tí ń dáàbòbò ni pẹ̀lú ìlàkàkà dáfídì síbẹ̀síbẹ̀ oore ọlọ́run ò fi dáfídì ilẹ̀ eléyìí ó fi hàn pé dáfídì ó nílò gbígbẹ́kẹ̀lé ọlọ́run lójoojúmọ́ láti wá ojútùú sí ọ̀tá alé àti ọ̀tá òde olúwa máa ń lo ìyírí wo láti fi dá ìgbàgbọ́ onígbàgbọ́ wò gbogbo ìyírí wo tó bá wá sójú ọ̀nà ó nídìí o ẹ má jẹ́ kùnà nú róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n èmi mọ̀
pe ohun gogo nsise po si rere fun awon ti o fe oluwa ele lo ti wa fun koko keji iku awon alufa ni nobu ni pase solu samuel kini ori keji le logun mo nka ese kini samuel kini ori ogun le meji ese kini david si sa kuro ni be o si sa lo si iho adulamu nigba ti awon alakunrin re ati idile baba re si gbo won so kale to nibe won so kale to nibe solu to nlepa davidi davidi o sa lo si adulamu libi abo adulamu pese ibi abo ni bi ti David tu oko re jade so lorun o lakoko lati gbadura o lakoko lati sasaro o lakoko lati olukuwada lati tu ona re se si ipa ona ododo bakan na o ni akoko to lati yin olorun fun awon ore idande ateyiwa ni lati ri ti o ko ri David ketedilogota atori David ori ogogorin o le meji ogoje o le meji eleyin mu ki a onigbagbo ma wa abo atoke wa bi solu o se nwa ma pa o iriwo awon eniyan okunrin ori tolu gbende lati ro gba yi David ka bi atinu samuel kini ori kele logun ejaka David wi fun ameleki pe oba pase fun mi ni ese ikeji ori kejile logun olukuluku eni ti o wa ninu ikanju ati olukuluku eni ti o je gbese ati olukuluku eni ti o wa ninu ibanuje won ku ara won jo sodo re ohun si je olori won awon ti o wa lodo re to iwon iriwo okunrin awon iriwo okunrin ti won to David wa to wa ninu ibanuje to je gbese awon ti o wa ninu ipanju David wa je olori won o wa je abo fun won awon eyan yi o lo chapere Jesu omo David eni to je ibi abo to ngbe awon ti o leru wo loko to ro won leru lati mo wa sinu ijoba ibere mi ni pe kini kan ti a le ri ko nipo niru ru awon eniyan ti won lo sodo David kini nkan la le ri ko nipo niruru awon eniyan ti won lo sodo David nje mo ri owo kan nibe yen e se owo yen e da mi lohun yala okunrin e se e da mi lohun e seun bo se ri gan na niyan a ri aworan nkan to je be eyan se ri lẹ́ẹ̀ni kristi èèyàn wà nú ìpọ́njú èèyàn wà nú gbèsè àwọn tó wà ní ìwádúlámù ló sọ àpẹẹrẹ àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n ní ẹ̀rù wúwo a rí agbára tí ń sọ ní ìdọ̀tun àwọn adarí àwọn tó tọ dáfídì wá dáfídì kò kọrú àwọn èèyàn yìí o ṣùgbọ́n ó jẹ́ balógun wọn fún ọ láàbò bákan náà ó pa wọn mọ́ ni lati mu ete atoke wa se bakan na la le ri imura sile fun ise isin bakan na olorun ma nlo awon oko onirobi lo je awon ti aye o ka si lati je omo ogun fun ogun ojo iwaju samuel kini ori kejile logun ni ese iketa samuel kini ori ogun le meje ese iketa bibeli wi pe david si ti ibe na lo si mispe ti moabu òun sì fún ọba muabu pé jẹ́ kí bàbá àti ìyá mi èmi bẹ̀ ọ wá bá ọ gbé títí èmi ò fi mọ ohun tí ọlọ́run mi yóò ṣe fún ọ David ó ń ṣọ́ra láti dáàbò bo bàbá ẹ̀ tó ti darúgbó ẹni tí ó jẹ́ ẹni ayérayé ojúṣe fún ẹwẹsẹ̀ kẹta ilé-ẹ̀kan sí David ó ti ibẹ̀ lọ́nà sí lispe. Only here in Judah, how much
je ki baba ati iya mi mi be o ba ogbe titi emi o fi mo to Oluwa Olorun ma se fun ese ikesa ikarun bayi ni David o lo si Keila o si pa won bayi ni David pa awon ara Keila mo Samuel kini orike ilogun ese iketa David si ti be na lo si Mispe ti Moabu ohun wi fun oba Moabu pe je ki baba ati iya mi emi be o wa ba ogbe titi emi o fi mo ohun ti Olorun yo se fun mi ni ilari David to boju to baba re fun baba arugbo yi baba agbalagba lati pese fun eleyi je apere ojuse ayeraye ni ese ikarun Samuel kini ori ogole meji Gadi woli wi fun David pe ma se gbe inu iho na yera ki o lo si ile Juda nigba na ni David si yera o si lo si igbo Hareti Olorun lo to David nipase woli Gadi en to pase fun lati lo si iho ni ati Hareti Olorun pese bi sile ise iranse woli ko se fowo reti seyin lati ma toni lati ma dabobo eni ninu Saulu ro pe o fi esoko woli yi ni ese ikejo Samuel kini ti gbogbo yin fi dimolu si mi ti ko si fi si enikan ti o so ni eti mi pe omo mi o ti ba omo Jesse mule be ni ko si si enikan ninu yin ti o sanu mi ti o so ni eti mi pe omo mi mu ki iranse mi de si mi lati bade mi bi o ti ri loni lati ma wo oju ere oba ara Edomu yi doegi o lo so nipa Ahimeleki to ran David lowo bole ye pe Ahimeleki bebe pe ohun o mo ari ebi buburu oru solu soke lati pa gbogbo idile yi nigbati oba nlo gad doegi nlora doegi dide o pa alufa mejidinlaadorun lai lese ani bole ye pe iranse solu yi ko gboro si ase ti oga re solu mo pe ko ba iwe moju doegi wa dide o wa pa awon alufa meji marun di laadorun ni nobu ikan lo sa abiateri lo sa jade lati lo fi royin to David leti ohun to sele bo se pa awon alufa yi ibere lati nu apere awon ranse solu kini o gbodo je iwa si onigbagbo si itoni ati ise riro eni awa ila bi olorun lowo lati nu apere awon iranse Saulu kini o gbodo je iwa si onigbagbo si itoni ati ise riro eni awa bi olorun kini o gbodo ese ese eri eri ase olorun lo gbegbe lo gbodo gbegbe oroke nigbati Saulu pase lati pa alufa oluwa won ko lati bola fo olorun bakana oni rara o gbogbo nkan to ba je isododo e je ko onigbagbo ko gbodo gboro si ase to tako oro olorun bo tile le je ko wa latodo ga wa tabi alase kan laye a gbodo setan lati gba ohun to ma nani ni npa ti abagboran nigba ta abagboran o yan lati gbo ti olorun ju ti eniyan lo eleyi lo mu wa lo sinu ko keta sise ife olorun lai mo tara eni nikan fun pelu isora Samuel kini ori keta le logun mo ka ese ikini nibe won si wi fun David pe sawo awon filistini n ba ara Keila jagun won ja ile ipaka won ni ole David si be lodo Oluwa pe ki emi ki o kolu awon ara filistia won yi bi Oluwa fun David pe lo ki o kolu awon ara filistini ki o gba Keila sila David beere latodo Olorun kom o koko mu awon gbara awon eniyan ready
lati loja e jowo awon nigbagbo a o gbodo fi fale lati lo jere awon alaigbagbo lati gba won la awon to nku lo inu aye eleyi ni ibere ti mo fe bere kini awon nigbagbo gbodo se ki won to gbe igbese to se pataki inu aye ibere ni mo nbe wale o kini awon nigbagbo gbodo se ki won to gbe igbese to se pataki inu aye da mi lohun ese a gbodo bere lowo oluwa David bere lowo oluwa lati ko to lo gba keila sile o to lati ma bere lowo olohun fun itoni o se nigba koko o se lekeji nigba teru nba awon eyan iwa tumo si pe a o gbodo kugbu wonu nkan lo le dabi nkan eda gbadua ko waju olorun ko gba itoni olorun ko gba ilepa latodo olorun latodo olorun a gbodo yera nipa gbigbekele o isegun ateyinwa David mo isegun ateyinwa lori Goliath gbo mo pele yo to o nilo ibasepo to to lati odo olorun nu gogogo aye a fe bebe kini o ti a le ri ko ninu ona ti jodan ta ni gba be David wo ni akoko iriwo re ti o ga julo e da mi lo eni kan ni be ese eda mi lohun ese ale ale ko pe iye ife to to nani donatani ko gbodo ma fowo juwo si o mo itunu lati lo fararan nibe lati wa David lo lati lo mu lokan le bakan na o jade lo lati fun lokun lati fun igbagbo David loko Jonathan soro oro ifese mule oro wa ro David leti majemu ati lere olorun ti ki ye pe lojo kan yo di oba looto looto bakan na ari re lenu aye Jonathan ati jo ensi ife olorun Jonathan mo o mo pe David adoba o mo pe okan ti aba so di mimo adominira kuro ninu owu Samuel kini ori ketalelogun ese ikokodilogun Samuel kini ori ogun le meta ese ikokodilogun awon ara si fi si goke to solu wa ni Gibea won wi pe se David ti fi ara re pamo sodo wa ni ibiti o sa pamo si ni igbo ni oke akila ti o wa ni agusu ti Jeshimoni ari solu o wa si Gibea won wa eleyi ari pe abo atoke wa o faran lojiji ti awon ara filistini n wa solu lati fi okunrin sikan sile eje kan de duo ka to olorun lo nadua eje kan de duo ohun gbogbo ta ti ko laaro yi eje amu to olorun lo nadua o ni oruko jesu lagbadua baba wa orun adupe pupo lowo yin ayin oluwa fun abo yin lori David ati fi foruko mimo yi tori pe ti se leri fun wa o daju pe a nbere olorun ogo ni gbogbo ona wa labe inu ni bi ni oluwa ejo e wa pelu wa e to wa e dabobo wa loruko jesu adupe pe e ti gbo adua wa o ni oruko jesu lagbadua ami

kí a tó gbọ́ ìwàásù tòní, a ó ní àkókò kúkúrú fún bíbélì kíkà. Èpísítẹ́lì Paul apọ́sítẹ́lì sí àwọn ará Kọ́rìntì. Kọ́rìntì kíní orí ìkẹjọ. Kọ́rìntì kíní orí ìkẹjọ. Ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa ni ó ní ìmọ̀ ìmọ̀ á máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ní gbé ní ró. Bí ẹnìkan bá sì rò pé òun mọ ohun kan, kò tí ìmọ̀ bí ó ti yẹ tí ìbá mọ̀. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ Ọlọ́run olúwa rẹ̀ ni ó di mímọ̀ fún. Nítorí náà, ní ti jíjẹ àwọn nǹkan tá a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé òun asán ni òrìṣà ní ayé, àti pé kò sí Ọlọ́run mìíràn bí kò ṣe ọ̀kan ṣoṣo. Nítorí pé bí àwọn tí a ń pè ní Ọlọ́run tilẹ̀ wà, ìbá ṣe ní ọ̀run tàbí ní ayé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀ Olúwa. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní ń bẹ, bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá, àti ẹni tí gbogbo wa ń ṣe, àti Olúwa kan ṣoṣo Jésù Kristì, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ yìí kò sí nínú gbogbo ènìyàn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn tí ń bọ̀ ìrìṣà pẹ́ títí fi di ìsinsìnyí jẹ́ bí ohun tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀rí ọkàn wọn tí ó ṣe aláìlera sì di aláìmọ́. Ṣùgbọ́n oúnjẹ kì yóò mú wa súnmọ́ Ọlọ́run, nítorí pé kì í ṣe bí àwa bá jẹ ni àwa sọ jù, tàbí bí àwa kò sì jẹ ni àwa burú jù. Ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín kí ó má ṣe di ohun ìkọ̀sẹ̀ fún àwọn tí ó ṣe àìlera. Nítorí pé bí ẹnìkan bá rí tí ìwọ tí oní ìmọ̀ bá jókòó tí ó ń jẹ ní ilé òrìṣà, bí òun bá ṣe aláìlera, ọkàn rẹ̀ kì yóò há dúró láti máa jẹ nǹkan wọn tí a ti fi rúbọ sí òrìṣà. Àti nípa ìmọ̀ rẹ ni aláìlera arákùnrin, nítorí ẹni tí Kristì ṣe kú yóò fi ṣègbé. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣẹ̀ sí àwọn arákùnrin bẹ́ẹ̀ tí ẹ sì ń pa ọkàn àwọn tí ń ṣe aláìlera lára, ẹ̀yin ṣẹ̀ sí Kristì. Nítorí náà, bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀, èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láé kí èmi má bàa mú arákùnrin mi kọsẹ̀. Orí ìkẹsàn-án, Kọ́rìntì kíní orí ìkẹsàn-án. Apọ́sítẹ́lì kọ́ èmi ṣe bí? Èmi kò ha wà ní òmìnira? Èmi kò a ti rí Kristì Jésù Olúwa? Iṣẹ́ èmi kọ́ ẹ̀yin ṣe nínú Olúwa? Bí èmi kì í ṣe apọ́sítẹ́lì fún àwọn ẹlòmíràn? Ṣùgbọ́n dájúdájú apọ́sítẹ́lì ni èmi ṣe fún yín. Nítorí èdìdí iṣẹ́ apọ́sítẹ́lì mi ni ẹ̀yin ṣe nínú Olúwa. Ìsinmi fún àwọn tí wá bí mi ni èyí. Àwa kò há ní agbára láti máa jẹ àti láti máa mu. Àwa kò há sí ní agbára láti máa mú aya tí arábìnrin kiri gẹ́gẹ́ bí àwọn apọ́sítẹ́lì mìíràn. Àti bí àwọn arákùnrin Olúwa àti Kéfà tàbí èmi nìkan àti Bánábà, àwa kò há ní agbára láti jókòó ní àìṣiṣẹ́. Ta ni ó lọ sí ogun nígbà kan rí ní ìnáwó ara rẹ? Ta ni ń gbin ọgbà àjàrà tí kì í sì jẹ nínú èso rẹ̀? Tàbí ta ni ń bọ́ ọ̀wọ́ ẹran tí kì í sì jẹ nínú wàrà ọ̀wọ́ ẹran náà? Èmi à ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí bí ènìyàn tàbí òfin kò wí bákan náà pẹ̀lú bí? Nítorí tí a ti kọ́ nínú òfin Mósè pé ìwọ kò gbúdọ̀ pa màálù tí ń paka ní ẹnu mọ́. Ó wá ṣe màálù ni Ọlọ́run ṣe ìtọ́jú bí? Tàbí ó sọ èyí pátápátá nítorí wa ní tòótọ́? Nítorí wa ni a ṣe kọ̀wé yìí, kí ẹni tí ń tulẹ̀ kí ó lè máa tulẹ̀ ní ìrètí, àti ẹni tí ń paka kí ó lè ní ìrètí àti ṣe olùbápín nínú rẹ̀. Bí àwa bá ti fúrúgbé ohun ti ẹ̀mí fún yín, òun láàánú bí àwa ó hà ká ohun ti yín ní ti ṣe ti ara. Bí àwọn ẹlòmíràn bá ń ṣe alábàápín nínú agbára yìí lórí yín, àwa kò ha kọ́ ha ní ẹni tó tọ́ fún jù. Ṣùgbọ́n àwa kò lo agbára yìí, ṣùgbọ́n àwa farada ohun gbogbo kí àwa kí ó má ba ṣe ìdènà fún ìrere Kristì. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́ wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì, àti àwọn tí ń dúró ti pẹpẹ wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹpẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Olúwa sì ṣe ìlànà náà pé àwọn tí ń wàásù ìhìnrere kí wọn kí ó sì máa jẹ nípa ìhìnrere. Ṣùgbọ́n èmi kò lu ọ̀kan nínú nǹkan wọ̀nyí, bẹ́ẹ̀ ni èmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí. Nítorí ká lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi, nítorí pé ó sọ fún mi kí èmi kúkú kú jù kí ẹnikẹ́ni kó sọ ògo mi di asán. Nítorí pé bí mo ti ń wàásù ìhìnrere, èmi kò ní ohun tí èmi ò fi ṣògo, nítorí pé ìgbùdọ̀ má ṣe wà lórí mi. Àní mo gbé bí èmi kò bá wàásù ìhìnrere, nítorí pé bí mo bá ṣe nǹkan yìí tinútinú mi, mo ní èrè kan. Ṣùgbọ́n bí kò bá ṣe tinútinú mi àti fi iṣẹ́ ìrújú lé mi lọ́wọ́, ǹjẹ́ kí a ní èrè mi pé nígbà tí mo bá ń wàásù ìhìnrere Kristì fúnni láì ní ìnáwó, kí èmi kí ó má ṣe lo agbára mi nínú ìhìnrere ní kíkún?
nitori bi mo ti je ominira kuro lodo gbogbo eniyan mo so ara mi di aru gbogbo won ke mi ke le jere pupo si ati fun awon ju mo dabi ju ke mi ko le jere awon ju fun awon tin be labe ofin bi eni tin be labe ofin ke mi ko le jere awon tin be labe ofin fun awon alai lofin bi alai lofin emi ki sa alai lofin si olorun sugbon emi n be labe ofin si kristi ke mi ke le jere awon alai lofin fun awon alai lera mo di alai lera ke mi ko le jere awon alai lera mo di ohun gbogbo fu gbogbo eniyan ke mi ko le gba die labi o ti wu ki ori emi si se ohun gbogbo nitori ti yin rere ke mi ko le je alabapin ninu re pelu yin eyin ko mo pe awon tin sare ije gbogbo won ni sare ni toto sugbon nikan ni gba ire na e sare be ke eyin ke le ri igba ati olukuluku eni tin jijado ati bori a ma ni iwon tun wa si ninu ohun gbogbo nje won se lati gba be idibaje sugbon awa eyi ti ki idibaje nitori na be ni emi nsare ki se bi eni ti ko da loju be re emi nja ki se bi eni ti nlu afefe sugbon emi npara mi loju mo si mu wa sabe iteriba pe leyin ti mo ti waasu fun awon elomiran nitori ohun ko ohun ki emi fura mi ma se di eni itanu ki olorun ko ran wa lowo lati je oluse oro na amen.

0: There are men whose lives become a sermon before they ever...
1: Àwọn ènìyàn kan wà.
0: Men...
1: Àwọn ènìyàn tí wọ́n dúró gbọ́yìn nígbà míì, tí wọ́n mọ̀ pé Ọlọ́run jó lóòótọ́, olùṣọ́àgùtàn WF Kumuyi kan lára wọn ni. Wọ́n wàásù ìwà mímọ́, kì í ṣe gẹ́gẹ́ láti inú àwọn bí kò ṣe láti ọ̀dọ̀ agbára Ọlọ́run wá. Wọ́n ń kọ́ ni pé Ọlọ́run yìí kan náà tó ń dá ẹlẹ́ṣẹ̀ lẹ́rẹ̀ nípa orí ọ̀fẹ́ ló ń sọ nígbàgbọ́ di mímọ́ nípa orí ọ̀fẹ́ kan náà. Ìwà mímọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ó jẹ́ ẹ̀rí pé Ọlọ́run wọ orí ìdánilójú iná wọn ní nǹkan kan. Àtàwọn nù, wọn ò gbà wọ́n, wọn ò gbóhùn wọn ń bò míì. Ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ò kà sí, òun lọ́lọ́run yàn gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n tẹ̀síwájú. Wọ́n ń tẹ̀síwájú ní wàásù, wọ́n ń kọ́ ni iṣẹ́ ìránṣẹ́. Wọ́n wà ní àárín gbogbo ọkàn wọn, ìran náà pé ìjọ Deeper Life gbọ́dọ̀ wà. Eléyìí ni ohun tí ìjólóòótọ́ jẹ́, eléyìí ni ohun tí oore ọ̀fẹ́ jẹ́. Láti èèyàn 15 ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀lì yí yunifásitì. Wọ́n á di mílíọ̀nù káàkiri Áfíríkà, Yúróòpù, North America, Asia àti jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ń gbóhùn bàbá yìí, kì í ṣe láti gbéra wọn ga ṣùgbọ́n sí Kristi, láti gbé ìgbé ayé òdodo. Ìwà mímọ́ wọn jẹ́ ẹni pẹ̀lẹ́, ìmúra wọn kò gara jù. Wọn ò fẹ́ káwọn èèyàn máa gbóríyìn fún wọn, nítorí pé kì í ṣe pé láti fọ́kọ́ ìjọba ni nǹkan tán ń lépa, ṣùgbọ́n fún ohun kan pé kí ògo kó jẹ́ tọlọ́run, kí ìgbé ayé ẹ̀ kó wọnú àwọn ènìyàn. Alan Isaacson, ó tẹ ìwé kan jáde, ó sọ nípa ìjọ Deeper Life. Ó parí ẹ̀ sí pé iṣẹ́ ìránṣẹ́ yìí dàgbà nípa àdúrà àti àìgbọ̀jẹ̀gẹ́ ìgbé ayé yìí rere. Kì í ṣe bóyá bí ẹni pé kán máa gbóhùn wọn, ṣùgbọ́n ìgbé ayé wọn jẹ́ ẹ̀rí, gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi ìṣó ẹni tó yọ̀ǹda rẹ̀ pátápátá sí ìjólóòótọ́ Ọlọ́run. Ìjólóòótọ́ Ọlọ́run jẹ́ àpilẹ̀kọ wọn. Ìjọ Deeper Life dúró lónìí, kì í ṣe nípa ìpinnu ènìyàn bí kò ṣe nípa ìgbọ́ràn ẹnìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mílíọ̀nù àwọn ìgbé ayé la yí padà. Iṣẹ́ ìránṣẹ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú Kamajibeli kékeré pẹ̀lú èèyàn 15, ó ti wá gbẹ̀rẹ̀gẹ̀jígẹ̀. Ìwàásù, ìwà mímọ́, agbára nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Olùṣọ́àgùtàn WF Kumuyi, ẹni tó jẹ́ pé ọni Ọlọ́run yàn, wọn ò dákẹ́ àti Ọlọ́run ò dáwọ́ dúró àti máa lò wọ́n. Nítorí náà lónìí, kì í ṣe ẹnìkan ni mò ń sọ nípa ẹ̀, ṣùgbọ́n ni mò ń sọ nípa ẹ̀kan olúgbogbo àgbáyé, ẹni tí gbogbo àyè gbáyé mọ̀. Ẹni tó jẹ́ pé bàbá mọ̀, pèsè ọkàn rẹ sílẹ̀ bí olùṣọ́àgùtàn ìjọ Deeper Life ń gorí àga wàásù bọ̀. Ẹni tó jẹ́ agbátẹrù ìjọ ìṣòwàásù ìrere gbogbo àgbà láyé, olùṣọ́àgùtàn WF Kumuyi ẹ̀dẹ̀ dúró kẹ́ kí wọn káàbọ̀.
2: Ẹ̀kẹ́ àlelóyà, mo yan Ọlọ́run lógo wípé kò soyin nípa gbígbọ́ gbogbo ọ̀rọ̀ ìgbani àti gbígbọ́ láti ohùn àgbàlagbà. Ẹ̀mí Olúwa tí ó ti pa ìjọ mọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àkókò yìí, ẹ̀mí yẹn kan náà nínú agbára rẹ̀, nínú ìfihàn rẹ̀, nínú àṣẹ àti òtítọ́, yóò pa ẹnìkọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú èmi náà. Gbogbo wa lápapọ̀ yóò pa wá mọ́ títí di ọjọ́ ológo ní orúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ omi ló ti ré kọjá lábẹ́ afárá láti àkókò yẹn títí di ìsinsìnyí, ṣùgbọ́n Olúwa ti fún wa ní agbára, ìmísí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó darí wa nínú àdúrà lónìí, wọ́n ràn wá létí wípé ó jẹ́ ìfàmì róyàn láti fi sí ìṣe láti wà lójú iṣẹ́. Bó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ omi ló ti ré kọjá ní abẹ́ afárá, síbẹ̀ à ń rìn kọjá lórí omi yẹn, a ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ sì ni agbára Olúwa yóò tẹ̀síwájú láti mọ pa ẹnì kọ̀ọ̀kan wa mọ́ ní orúkọ Jésù. Mo mọ̀ wípé lánàá ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026, a sọ fún wa pé kí a wá láàgogo méjì ọ̀sán fún ìpàdé àwọ òṣìṣẹ́, ṣùgbọ́n a dá yẹn dúró kó ba lè jẹ́ wípé a kò lọ fi àgbékalẹ̀ tí wọ́n ò dára lélẹ̀ débi pé mo sọ pé nígbàtí bàbá tí wọ́n jẹ́ ọmọ ọdún 95, 85, nǹkan tí wọ́n ṣe nígbà yẹn nìyẹn, kọ́ wá sọ wípé gbogbo ọjọ́ ìbí nísinsìnyí láwà mọ̀ yàsọ́tọ̀ wípé kó kún jẹ́ ara ìṣe ìfisíṣe tàbí kó bá di ẹ̀kọ́ ti ìjọ. A kò fẹ́ fero àpẹẹrẹ bẹ́ẹ̀ lélẹ̀ tí àwọn ẹlòmíràn yóò wá mọ́ wo àkọ́ṣe rẹ̀, tí a wà mọ́ tọ́ka sí ìjọ, a wà fi ìjọsí ọwọ́ Hẹ́rọ́dù alákọ̀ọ́kọ́ tí ó bẹ́ orí Jòhánù tó ṣe ọjọ́ ọ̀bí, èrèdígan nìyẹn tá a fi dá dúró tá a fi ṣe. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ ní gbogbo àgbáyé pé wọ́n ń gbàdúrà wípé Ọlọ́run yóò tẹ̀síwájú nínú ìjólóòtọ́ rẹ̀ láti pa mí mọ́, n kò sì gba mú ìfẹ́ yín àti àdúrà yín pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ àti ìbáraẹnijì yín àti ìsopọ̀ yín mọ́ olùsọ àgùntàn, n ò fọwọ́ yẹpẹrẹ mú òkà sí ohun tí ò ṣe pàtàkì. Mo mọ rírì oore gbogbo tí ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ ti ń ṣe ní orúkọ Jésù. Ohun mìíràn eléyìí ẹ nílò láti ní egun ẹ̀yìn tẹ̀mí tó lágbára láti lè gba tí mo fẹ́ sọ yìí o. Bí bẹ́ẹ̀ bá kọ́ ìní sọ fún yín, ṣé kí n tẹ̀síwájú? Ó ṣeéṣe kẹ́ ẹ ti ṣe àwárí wípé a kò gbé GCK ní Benue State, tí mo sọ wípé mo ti sọ wípé ká ilé ègbó ẹ̀yìn kẹdú ògbọ̀ngbọ̀n dáadáa, ṣé kí n tẹ̀síwájú wípé ó yẹ kí a ní GCK ti Benue ní ọdún 24 títí di ọjọ́ 28 oṣù kẹfà yìí ní Makurdi, ó sì yẹ kí a tún rékọjá lọ sí Èpogò àti ká tún lọ sí Òtùpó bí ẹ ṣe lè rí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run fún ti ìlera o. Ìlera wà ń bẹ̀ nípa ti okun, nípa ti ipá láti dúró, láti rìn, láti sáré. Àdúrà yín àti ìjólóòtọ́ ti Ọlọ́run ó ń pa mí mọ́. Nítorí náà mo ṣetán, ṣùgbọ́n a gbọ́ ní àṣálẹ́ àná wípé ìpínlẹ̀ yẹn wọ́n ń ṣe àjọyọ̀ 50 ọdún tí wọ́n di ìpínlẹ̀, 50 years. A sì wá wò wípé a sọ fún wa nípasẹ̀ aláṣẹ ìpínlẹ̀ yẹn, aláṣẹ ìpínlẹ̀ yẹn wípé láti ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹfà, gómìnà ìpínlẹ̀ yẹn fún ara rẹ̀ ó ń ṣètò yẹn papọ̀, ó ń ṣètò ìpéjọpọ̀ ńlá

nítorí náà a gbọ́ láti àṣàlẹ̀ àná gan la ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí wípé eléyìí kò ní í ṣe é ṣe kí wá ló yẹ ká ṣe ṣé ká lọ sí ipò ibòmíràn láàrin ìpínlẹ̀ yẹn náà láàrin ìlú yẹn níbí eléyìí yóò dàbí ẹni wípé a ní ìpàdé méjì nífẹ̀gbẹ́ ìkẹ̀gbẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ gangan nítòótọ́ náà gbogbo àwọn ẹ̀ṣọ́ ní ìpínlẹ̀ yẹn bóyá jagunjagun ni àwọn dss ni àwọn òṣìṣẹ́ ìjọba gbogbo àwọn ènìyàn yóò wà papọ̀ pẹ̀lú ibi tí gómìnà ti fẹ́ ṣe ìpàdé nítorí ìdí èyí àwa nílò láti rẹ̀ sílẹ̀ fún ní àkókò yẹn pé ká mọ̀ ṣe èrèdí nìyí tí a kò fi ṣe ìfilọ̀ nípa gck tí gck ń tẹ̀síwájú ní ọ̀nà agbára ńlá lọ́nà ńlá nítorí náà nígbàtá bá máa ṣe ohunkóhun tí yóò bá ṣẹlẹ̀ nítorí wípé oṣù kẹfà kò kí í ṣe òpin ọ̀nà náà ẹ̀mí gígùn iṣẹ́ ìránṣẹ́ tí a pamọ́ rírékọjá wọnú gbogbo kọrukọ́ndúrú gbogbo agbègbè gbogbo orílẹ̀-èdè yóò ṣẹlẹ̀ ní orúkọ jésù ṣé eegun ẹ̀yìn yín sì wà níbẹ̀ sódára pẹ̀lú mi pẹ̀lú bẹ́ẹ̀ olówa wà pẹ̀lú wa a kò ní jà a ní ní ìfagagbága papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè orílẹ̀-èdè ìpínlẹ̀ ìpínlẹ̀ níbikíbi olúwa ó ń ṣí ilẹ̀kùn àwọn ilẹ̀kùn yẹn yóò sì wà ní ṣíṣí sílẹ̀ lórúkọ jésù ohun tó sì yẹ láti tún ṣe ó ga ó tóbi ní ọ̀pọ̀lọpọ̀ ju èyí tí a ti ṣe látẹ̀yìn wa lọ tẹ̀síwájú láti jẹ́ olóòótọ́ tẹ̀síwájú láti ní àfojúsùn o iṣẹ́ ńlá yìí iṣẹ́ ìhìnrere yìí yóò tẹ̀síwájú ní ọ̀nà agbára ńlá àmì ti olóòjọ́ báyìí ìjọsìn tí ò ní ó jẹ́ ìjọsìn alábùkún fún gbogbo ìjọ àti fún ìjọ wa pẹ̀lú ní pàtàkì wípé a jẹ́ onígbàgbọ́ tó gba bíbélì gbọ́ onígbàgbọ́ tó ń wàásù bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí à ń wò lónìí yìí wọ́n mọ̀ fi ọgbọ́n yìí nìke fòó wọn ò ní fọ́fọwọ́ kàn án nítorí wípé dáfídì àrínìhìn yìí ní ipò tí ò yẹ kí a bá a nítorí wípé èyí ní bí ẹsẹ bíbélì tàbí orí ìwé bíbélì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí yóò fẹ́ dọwọ́ bò ṣùgbọ́n pẹ́ni fún ọlọ́run èyí yìí ni ìjọ tó gba bíbélì gbọ́ ẹ fún mi ní àmì tó dára kì í ṣe kó jẹ́ ìjọ tó gba bíbélì gbọ́ nìkan ó jẹ́ ìjọ tó jinlẹ̀ deeper ẹ bá mi pariwo orúkọ yẹn deeper life bible church nítorí náà a kò ní gbójú fò bẹ́ẹ̀ ni a kì í sí sá fún bẹ́ẹ̀ ni a kì í pa ibikíbi tì nínú ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ tí ọlọ́run sì ní fún wa tó ń fi hàn fún wa yóò àmọ́ jáde láìsí ìbẹ̀rù láìsí ìbínú láìsí pé à ń dákú láìsí pé à ń halẹ̀ mọ́ni láìsí ojúsàájú àti láìsí ìàsọrégé kankan lórí ẹnikẹ́ni nítorí náà à ń wo ẹsẹ̀ bíbélì yìí olúwa ti ká lára rẹ̀ fúnra rẹ̀ yóò kọ ọ̀rọ̀ rẹ̀ sí inú ọkàn rẹ ní orúkọ jésù bàbá a dúpẹ́ lọ́wọ́ yín fún wákàtí alábùkún yìí olúwa dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ yìí tí ẹ ti fi fún wa

àwọn kan bẹ tí mo fi òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn ní ẹnìkan tí wọ́n gbìyànjú láti dáàbò bò níwọ̀n ìgbà tí Ọbásanjọ́ ti bá òrìṣà ọkàn wọn wí báyìí wọ́n mọ̀ gbọ̀n ṣùgbọ́n kò sí òrìṣà kankan tí ó ṣẹ́kù nínú ìjọ wa ní orúkọ Jésù. Àwọn Sámuẹ́lì kìíní orí kẹrìnlélógún 24 ẹsẹ̀ ìkẹrìndínlógún Sámuẹ́lì kìíní orí kẹrin ó lé ní ogún 24 ẹsẹ̀ ìkẹrin ó dín ní ogún 16 ó sì ṣe nígbàtí Dáfídì sì dákẹ́ ọ̀rọ̀ wọ̀nyí sọ fún Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù sì wí pé ohùn rẹ ní èyí bí Dáfídì ọmọ mi. Fún ìgbà àkọ́kọ́ ó wá mọ̀ báyìí wípé ó wá dá orúkọ Dáfídì mọ̀ nítorí pé ní gbogbo ìgbà tó ní ìkáàrí ọkàn gbogbo ìgbà tó ní ìdáyàfò gbogbo ìgbà tí ń káàánú ara rẹ̀ gbogbo ìgbà tí Sọ́ọ̀lù tó ń fi ìbànújẹ́ ọkàn hàn ọmọ sọ pé ọmọ Jesse gbogbo yí dìtẹ̀ pẹ̀lú omi pẹ̀lú ọmọ Jesse ṣùgbọ́n nísinsìnyìí ó ní ohùn rẹ ní èyí bí Dáfídì ọmọ mi. Sọ́ọ̀lù sì gbé ohùn rẹ̀ sókè ó sunkún. Jọ̀ má jẹ́ kí eléyìí tán o má jẹ́ kí ẹkún omi jẹ́ Sọ́ọ̀lù kò tán ọ jẹ a ò lè sọ èrè ìdí tó fi sunkún. Sọ́ọ̀lù sì sunkún ní ẹsẹ̀ kẹtàdínlógún 17 ẹsẹ̀ kẹtàdínlógún ó sì wí fún Dáfídì pé ìwọ ṣe olódodo jù mí lọ nítorí pé ìwọ ti fi ire san fún mi èmi fi ibi san fún ọ. Ẹsẹ̀ kejìdínlógún 18 ìwọ ti fi oore tí ìwọ ti ṣe fún mi hàn lónìí nígbà tí ó jẹ́ pé Olúwa ti fi èmi lé ọ ní ọwọ́ ìwọ kò sì pa mí. Ẹsẹ̀ ìkọkàndínlógún 19 nítorí pé bí ènìyàn bá rí ọ̀tá rẹ̀ ó lè jẹ́ kí ó lọ ní àlàáfíà bí Olúwa yóò sì fi ire san èyí tí ìwọ ṣe fún mi lónìí. Ẹ pàdánù àmì yín níbẹ̀ yẹn. Sọ́ọ̀lù bá gbàdúrà fún ẹ tí àdúrà yẹn tó sì jẹ́ èyí tó bá bíbélì mu ọ gbọ́dọ̀ ṣe àmì bí ọ̀tá rẹ yóò gbàdúrà fún ẹ olúninibíni rẹ yóò súre fún ọ ní ẹsẹ̀ ogun wò ó. Sọ́ọ̀lù ló sọ̀rọ̀ yìí ó wò ó èmi mọ̀ nísinsìnyìí pé kìí ṣe pé mo mọ̀ nísinsìnyìí pé mo mọ̀ dájúdájú pé nítòótọ́ ìwọ yóò jẹ ọba Dáfídì ìwọ yóò jẹ ọba. Àmì ilẹ̀ ọba Ísíráẹ̀lì yóò sì fi ìdí múlẹ̀ sí ọ lọ́wọ́ ó gbàdúrà fún nígbà òṣe ṣùgbọ́n jẹ́ mọ̀ Dáfídì ó jẹ́ ọlọ́gbọ́n. Ìwọ yóò lérò wípé Dáfídì yóò wá sọ pé báyìí mo ń padà lọ sí ààfin Sọ́ọ̀lù mo máa lọ dúró pẹ̀lú Sọ́ọ̀lù ní ìsìn jọ̀wọ́ mọ̀ jẹ́ kí ìhùwàsí ẹkún omi jẹ́ àti àwọn ọ̀rọ̀ ìdánilójú ọ̀tá má padà sí bẹ́ẹ̀ mọ̀ jẹ́ kí èyí tàn án jẹ́ ẹ̀kọ́ wá sọ pé nísinsìnyìí ọwọ́ ọkàn mi balẹ̀ báyìí torí náà Sọ́ọ̀lù padà ṣùgbọ́n Dáfídì ó sì fi ara rẹ̀ pamọ́ nínú ihò tó sá pamọ́ sí ní orí tó sì tẹ̀lé àti ní orí kẹrìndínlọ́gbọ̀n gan tó bá tẹ̀síwájú tó kà á wà á rí pé Sọ́ọ̀lù ó sì tún lépa ẹ̀mí Dáfídì. Omijé àwọn alágàbàgebè ọjà mọ̀ nkankan omijé ojú àwọn èèyàn alálàá tó sùúrù tán tí wọ́n ń lépa àlá tí wọ́n

tọwọ mu o tẹ ala won yen omi ji oju mu o ja mo nkan kan ohun rere dodo ninu oro didun enu won ti a ba so lakoko kan mo je kele yi tan je sibe je ni to sona to si n gbadura wi pe ko ni bo si inu idekun awon ele te wo abala keta abalaketa koko kejo ni ijiya ojo iwaju ti gbogbo awon alagidi asiwere awon eniyan ti won teswa ninu ibi bo ti le je wi pe won so pe mo toro aforiji bi ati so wi pe mo mo pe mo se ti o da bi ati so wi pe ori mi o pa mi oluwa gba gbe mi le olowo sibe o pa mi bo ti je pe won se gbogbo awon ojewo to dun yi sibe won ti tẹ̀sí wájú wọn yìí ni àwọn alágídí ẹ̀wù samuelik ní orí kẹrìndínlẹ́ ọgbọ̀n 26 ẹsẹ̀ ìkọkànlélógún 21 samuelik ní orí kẹrìndínlẹ́ ọgbọ̀n 26 ẹsẹ̀ ìkọkànlélógún sọ́ọ̀lù sì wí pé èmi ti dẹ́sẹ̀ yípadà dáfídì ọmọ mi ẹ̀mọ̀ ó sọ ni pé wàá di ọba ní ẹsẹ̀ ní orí kẹrìndínlélógún olúwa yóò sì fi ìtẹ́ ìjọba ìsírẹ́lì múlẹ̀ ní ọwọ́ rẹ báyìí tó o bá ti sọ yẹ sọ́ọ̀lù kí ló dé tó tún wá ń béèrè ta tún wá tó nǹkan fún ara rẹ̀ tún wá sọ wípé mo ti ṣe àwárí ara mi pé èmi ti dẹ́sẹ̀ yípadà dáfídì ọmọ mi nítorí pé èmi kì yóò wá ibi rẹ mọ́ nítorí tí ẹ̀mí mi ṣàṣe iyebíye ní ojú rẹ lónìí wò ó ẹ̀wẹ̀ léyìí wò ó ohun ti sọ́ọ̀lù ọ̀rọ̀ sọ́ọ̀lù nìyí o tó sọ nípa ara rẹ̀ sọ́ọ̀lù ní sọ̀rọ̀ yìí o èmi ti hùwà wèrè mo sì ti ṣìnà jọjọ mo sì ti ṣìnà mo ti hùwà síwèrè òye wa yé wípé gbogbo ìlépa mi gbogbo sísá káàkiri láti máa lépa ẹni tí ọlọ́run ti yàn àdínlẹ́ ìgbà tí ọlọ́run ti yàn án síbẹ̀ kò sì mọ lépa ẹ̀mí tèmi kò fẹ́ gba ìjọba náà lọ́wọ́ mi ó jẹ́ olódodo jù mí lọ èmi ti hùwà síwèrè ǹjẹ́ wa rí àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú wọn lọ́hùn wọ́n mọ̀ wípé ìgbésẹ̀ táwọn ti gbé wọ́n ti hùwà síwèrè ṣùgbọ́n wọn ò sọ fún wa wọ́n ń sunkún wọ́n ń ké wọ́n sì ń jẹ́ ẹlẹ̀tàn síbẹ̀ wọ́n sì tún ń fò sókè wọ́n sì tún lépa ipò ọlá tí wọ́n ti pàdánù wọ́n sì ń lépa àlá tí kò lè wá sí ìmúṣẹ wọn síbẹ̀ wọ́n mọ̀ nínú ara wọn wọ́n mọ̀ wípé àwọn ti hùwà wèrè ṣé eléyìí túmọ̀ sí wípé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni ẹ̀yẹ wo kírónìkà kínní orí kẹwàá kroníkà kínní orí kẹwàá ẹsẹ̀ kẹtàlá bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá sí olówa nítorí ọ̀rọ̀ olówa tí òun kò kíyè sí ọkùnrin yìí kò rí ìdáríjì gbà títí ó fi kú ó hùwà síwèrè ó tẹ̀síwájú nínú ìwà síwèrè àìgbọ́ràn rẹ̀ sí olówa àti sí ọ̀rọ̀ olówa tètè òfin kú bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá sí olówa nítorí ọ̀rọ̀ olówa tí òun kò kíyè sí àti pẹ̀lú nítorí ó lọ béèrè ọ̀ràn lọ́wọ́ àbókù sọ̀rọ̀ láti ṣe ìbéèrè ẹsẹ̀ ìkẹrìnlá ní ẹsẹ̀ ìkẹrìnlá kò sì béèrè lọ́wọ́ olówa nítorí náà ni ó ṣe pa ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ dáfídì ọmọ jésù nínú gbogbo ìṣe a gbọ́dọ̀ ronú nípa ọjọ́ ọ̀la wa nínú gbogbo ìgbésẹ̀ a gbọ́dọ̀ máa ronú nípa ọjọ́ iwájú wa nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó bá jèrè gbogbo ayé kí ni yóò jèrè ènìyàn tó bá jèrè gbogbo jíjẹ́ gbajúmọ̀ nínú ayé gbogbo ìṣerere gbogbo èrè gbogbo ìbùkún
gbogbo igbega aye sibe ti o wa so emi ara re nu ere kini fun kini eyan fi se pasi paro emi re runo nipa opin re runo nipa ayeraye re iwasi re tuni yo pinu ojo de ojo ohun ti opin igbe aye re yo je ninu tita nono mi ori kejili logbon 32 ese ikokan din ni ogbon 29 32 29 iba se pe won gbon ki oye yi ki o si ye won won iba ro igbeyin won Saulu ko rona nipa igbeyin re ni ti mo fe nisisin yi ite ohun ti mo fe nisisin yi ola nti mo fe nisisin yi iboriyin fun ohun ti mo fe nisisin ijoba ohun ti mo fe nisisin yi alaami alaami alaami o duro lori nkan ti won fe ni wakati yi won gbagbe ojo ola won nitori pe o gbagbe ojo ola yi ko se to be ni ko gbadura ko mura sile lati ni opin to dara o so pe ibaje pe won je ologbon ki oye yi ko si ye won won ibaro igbeyin won bi o ti se wa se ebi mimo olowa to si lu akoko to dara ni waju olowa jowo mo fi gbogbo igba rona nipa opin re je ki gbogbo iwasu to ba ngbo gbogbo adura to ba ngba ati gbogbo ileri ta ba fi fun e je ki gbogbo aso tele ta ba na wa leti nipa re ko pese wa sile fun opin aye wa ji ologbon ko si rona nipa igbeyin re sugbon nipa ti Saulu bayi o njiya nitori wipe o je alagidi asiwiri awa sinu koko keta bayi koko keta oni abu atoke wa pelu idande to gaju ti eda lo abu atoke wa pelu idande to gaju ti eda lo Samuel kini ori keta lilo Samuel kini ori keta lilogun Olorun mo nda abubu awon ti re abo atoke nbe ati idade to gaju ti eda lo o meta la mo gbe yewu labe koko keta yi akoko anwo wiwa oluwa wiwa ojo oluwa fun itoni ninu gbogbo anwa itoni wiwa oluwa fun itoni ninu gbogbo se ki nse tabi be ko wiwa ojo oluwa fun itoni ninu ohun gbogbo ikeji oni sisin oluwa ninu iwa bi olorun nigba gbogbo iketa yo je jijoko pelu oluwa ninu ogo rekoja gbogbo akoko eje ka wo akoko baye akoko ohun ni wiwa oju oluwa wiwa oluwa wiwa oju re fun itoni ninu ohun gbogbo Samuel kini ori keta lilogun awon ese ikeji ni ese ikeji o pe David si bere lodo oluwa pe ki emi ki o lo ko lu awon ara Filisti wonyi bi ele ni wiwa oju oluwa tomi oluwa Jehovah la tomi mo arinrin ajo ni mi ninu aye yi a ko ti rin ni oju ona yi tele wa oluwa ki se ni akoko ta fe se igbeyawo ni gbogbo igba ninu ohun gbogbo anwa oju oluwa fun itoni oluwa si wi fun pe wi fun David pe lo ki o si kolu awon filisti ki o si gba keila sile ewese ikerin nigbati awon eyan si ye meji itoni olorun lori David ko so wi pe ah se mo ju mi lo ni oluwa ni ki ya lo nigba ti on si ye meji o to pada wa oju oluwa ewese ikerin David si tun bere lodo oluwa
Oluwa si da lohun o si wi pe dide ki o si so kale lo si Keila nitori pe emi yo fi awon ara Philistine na le o lowo emi yo fi won le o lowo bi o si se lo ti o nka o tes lati mo wa Oluwa ni gbo se o gba gbogbo ilu na la Saulu si gbo wi pe David ti gba Keila la lowo amo Philistine o gbo wi pe Saulu na yo wa mu ohun ni be David gbo yen sugbon ko fowo ye pere mu wi pe ra ko se se amo ti mo se gba la nisisin ye amo ti mo tolorun ti lu mi lati da bobo mo se se fi emi mi wewu nitori ti won ni won le fi mi le Saulu lowo la la David o ro be o David pada lo bere lowo Oluwa Oluwa mo gbo wi pe Saulu nbo wa ba mi ni yi se awon ara te Keila ti mo se daada fun yi awon ti mo ti da bobo yi awon eniyan ti mo ja fun ti mo fe mi ara mi wewu lati pa won mo yi se awon eyan won yi yo fi mi le bere o le le pe won dara o lo ru le pe won kan ti se nkan to da fun won wi pe won ni foju tembelu e won ni fi ajo e won ni fi ole ota lowo nitori na o bere lowo Oluwa Oluwa de fun ni idahun wi pe won o fi ole won lowo tori ije yi o le sa mo gbadun pe wa more bo wa sasala Oluwa le mo fun ni itoni ta ba bere sugbon ta ba nru wa bi pe mo mo gbogbo re tan mo mo gbese to ye ki n gbe mo mo bi to ye ki n lo mo ja fafa gbogbo nkan yi ki sajeji si mi mo le gbe Oluwa yo jowo re lowo fun rara re lori eto are fun re sugbon baba wa Oluwa ninu wiwa Oluwa yi eyi yo fun wa ni itoni iwe owe ori keta ese ikarun ninu owe ori keta ese ikarun o ni fi gbogbo aya re gbekele Oluwa ma si se tesi imo ara re ma si tesi imo ara re wo ese kefa mo ni gbogbo ona re ohun yo si ma to ipa ona re ewo abala keji labe koko keta oni sisin Oluwa ninu iwa bi Olorun nigba gbogbo sisin Oluwa ninu iwa bi Olorun nigba gbogbo Johanu ori keji la ese ikeni le logun looto ni mo wi fun yin bi ko se pe horo aluke amo ba alika mo ba bo si ile ti o ba si ku o wa ni ohun nikan sugbon bi o ba ku a si so eso opolopo eso ese ike 25 Johanu orikeji lese ike 25 eni ti o ba fe mi re yo so nu eni ti o ba si korira emi re ni aye ye ni yo si pa mo titi fi di iye aini pekun ese ikerin din ni 26 bi eni keni ba nsin mi ki o ma to mi leyin tele isise re tele oro re tele ilana ona re tele ise re tele gbigbekele tele ko si simi le Oluwa tele simi le igbagbo omo Olorun tele irubo re tele ijosin re ifare niji re fun Oluwa bi enikeni ba nsin mi ki o ma to mi leyin ati nibi ti emi ba wa nibe ni iranse mi yo si wa pelu bi enikeni ba nsin mi ohun ni baba mi yo bu ola fun ewu iketa nibi yi iketa oni jijoku pelu Oluwa ninu ogo rekoja gbogbo akoko nisisin yi bi a si wa ni bi ninu aye ni yi ati joko
ninu orun pelu Kristi a si ntese wa ti ma sin Oluwa ni ojo kan leyin ojo kan isele kan leyin isele kan a n bori idanwo kan leyin idanwo miran a n bori ipenija kan leyin ipenija miran a n bori awon idamu kan leyin omiran bi a se n gbe ojo di ojo iseju leyin iseju ti a si bi ikan omi kekeke se n di alagba lugbo omi nla yi ni sise o wa ma di ba se n gbe ni iseju leyin iseju ninu iwa bi olorun ta si n sunmo ogo ni ojo ikeyin yo wa de ta wa joko pelu olowa ninu ogo rekoja gbogbo igba ni ayiraye ninu efesu ori keji ese ikefa efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa joko pelu re ninu amu orun ninu kristi jesu o ti se leyi na ati para wa mo ati kan wa magbele bu pelu kristi sibe awa laye sibe ki se awa mo ki se mi mo sugbe igbe aye ta gbe ninu ara a gbe ninu igbagbo omo olorun eni ti o fe wa ti o si fi ohun ti kalara re fun wa ati kan ma magbele bu pelu re a ku pelu re a si sin wa papo pelu re nisisin yi o ji wa dide a si wa gbe ninu agbara emi olowa ta joko papo pelu re pelu Jesu Kristi ni orun ni bi ori ofe to gba wala ori ofe ikan na to lati pa wa mo ori ofe to ti fun wa ni igbala o si to lati fun wa ni isodi mimo olorun oloto olorun alaafia to ti fun wa ni isodi mimo o le fun wa ni iribomi ninu emi mimo ifami oroyan ninu ti emi mimo agbara emi mimo o si le pa wa mo rekoja ojo oni koroja akoko yi akoko ipenija akoko isoro akoko wahala yi ko mu wa rekoja awon akoko idanwo yi titi a o fi ri ninu ogo ta si wa papo pelu re titi lai ati lai lai doruko Jesu ki ore ofe olorun ko mo po si ninu aye re ati pelu ohun gbogbo ta ti gbo loni yi ki o se wa ni eni to n kiye sara ju ti ateyin wa lo loruko Jesu erugba lati wa je alarekereke lati je eletan erugba lati fe huwa siwere lati fe se ohun ko ohun kankan ti o tako ife pipin olorun ori ofe olorun lati bori gbogbo agbon aye ni keke ati awon iyiriwo ati idanwo be oluwa yo fun ni ori ofe na loruko Jesu ori ofe ninu aye re ise won olorun ninu aye re iwa bi olorun ninu aye re nigbe igbeyin ogo ni orun fun oloruko Jesu ami olu ijo miran eje ki a dide duro baye ki a wa ba oluwa soro ninu adura olorun wa dara olorun ti fi oro re han wa okan re o ti fi han wa loni gbadura wi pe ohun gbogbo ta ti ko loni yo je yi ti o mu ko jere ninu igbe aye mi re lo akoko die lati ba oluwa soro ko je ki olorun ko se ohun nla ise nla ise nla ise ori ofe ise wa bi olorun ni inu aye re

ẹjẹ ká gbàdúrà kọlọrun kò fún wa ní ẹbùn ẹmí ìmọ ẹmí yàtọ yìí bí jésù olúwa ẹjẹ gbàdúrà pé kí ọlọrun kò fún wa ní ọgbọn tẹmí a ò ní jẹ onígbàgbọ aláìlóye a ò ní jẹ kìrìsẹ́nì aláìlóye a ò ní jẹ adarí aláìlóye a ò ní jẹ òṣìṣẹ aláìmòye pé kọlọrun kó ràn wá lọwọ kí a bá lè ní ìmọ òtítọ yìí pé a ó máa gbé nípa ìmọ ọrọ ọlọrun tá a mọ ẹ jẹ ká lanu ká bólúwá sọrọ. A ti rí Ahimeleki kò ní ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí ó dẹ̀ jẹ́ aláìlóye ó kúkú àìtọ́jọ́ àlùfáà tí wọ́n wà pẹ̀lú ẹ̀gàn àwọn kan kú ẹjẹ́ gbàdúrà o pé kọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ pé a ò ní jẹ́ onígbàgbọ́ aláìmòye ẹjẹ́ ká lanu ká bólúwa sọ̀rọ̀. A rí àwọn àlùfáà tó ń fara wọn jì tí wọn ò ní ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí ó fara jì lóòótọ́ ó dúró ṣinṣin ó jó lódodo ó jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó fẹsẹ̀ méjèèjì àlùfáà tó fẹsẹ̀ méjèèjì dúró ṣùgbọ́n kò lóye a sì tàn án jẹ́ ẹ jẹ́ ká gbàdúrà pé kọlọ́run kó ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kìrìsẹ́nì pé a ò ní tàn ọ́ o ò ní jẹ́ aláìlóye olúwa yóò fún ọ ní ẹ̀bùn ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí nínú ìjọ ẹkùn nínú ìsọ̀rí ẹkùn ní ìpínlẹ̀ ní rígíọ́nì ibikíbi yóò léwu tá a bá bára wa ẹjẹ́ lanu ká gbàdúrà o pé a ní jẹ́ aláìlóye o ní jó nígbàgbọ́ tó farajì láìsí ẹ̀bùn ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láì ní ìmọ̀ ọlọ́run ìmọ̀ọ̀rọ̀ ọlọ́run. Ó léwu o kéèyàn jáfọ́jú láìsí ẹ̀bùn ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí a ó mà léwu gan-an. Ó lè pàdánù ẹ̀mí rẹ ó lè pàdánù iṣẹ́ ìránṣẹ́ rẹ pẹ̀lú. Gbogbo nǹkan tó ní ó lè pàdánù ẹ nítorí pé ó fọ́jú ìfọ́jú tẹ̀mí ìfọ́jú sí òtítọ́ ìfọ́jú sí ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká lanu ká gbàdúrà. Gbogbo ibi yóò léwu tí ó wà báyìí ẹ jẹ́ ká ké pe orúkọ Olúwa a rí ìwà ẹ̀tàn àwọn onígbàgbọ́ tá a tàn jẹ́ ǹjẹ́ o jẹ́ atanijẹ́ ǹjẹ́ o jẹ́ òpùrọ́ ǹjẹ́ o ń gbé ìgbé ayé kò ṣe kú kò ṣe yẹ bí dáfídì ṣe ṣe ó parọ́ fún Ahimeleki ẹ̀jẹ̀ gbàdúrà lóòrọ̀ yìí o pé kí ọlọ́run kó dá ọ nídè kúrò nínú ìgbé ayé ẹ̀tàn
Eje lanu ka gbadua. Oluwa yo da oni de lati ma gbegbe aye lati o ko si opuro kan to ma wo ijoba olorun o lanu gbadua ko boluwa soro o gbodo je olooto gege bi o nigbagbo o gbodo ko apere ti Davidi se

A ò gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ oníṣẹ́ẹ̀ṣẹ̀. A ò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́tàn òṣìṣẹ́. Èké onígbàgbọ́. A gbọ́dọ̀ sọ òótọ́. A ò gbọ́dọ̀ máa ṣe ọ̀nà ká máa gbọ̀nà àlùkọ́rọ́ yìí ibi yóò léwu ká bára wa. Má ṣe jẹ́ ìránṣẹ́ èṣù o. Má gba èṣù láàyè kó máa yá ẹ lọ́nú ìjọ. Nípa gbígbé ìgbé ayé ọ̀gà láti máa tan àwọn adarí. Láti máa tan àwọn adarí nínú ìjọ jẹ. Gbàdúrà kọ́lọ́run kó ràn ọ́ lọ́wọ́. Pé o ò ní jẹ́ ìránṣẹ́ àlẹ̀tàn, ìránṣẹ́ èṣù.

wí ìtìjú mà ní pé ọmọ ọlọ́run kan tó jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ kó máa wá ṣe kó máa má palọ̀lọ́ kó máa ṣe bí wèrè bí irinṣẹ́ ìṣù ohun ẹ̀gbin ní ohun ìtìjú ní onígbàgbọ́ tó dàtún bí kó máa gbégbé ayé ọ̀gà. Àjálù ńlá gbáà ni. Fún àwọn tó yapa. Ègbé tó burú ni. Fún àwọn tó yapa. Ó jẹ́ ohun ẹ̀gbin èèwọ̀. Láti jẹ́ ẹni tó ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde inú ìjọ. Ohun tó burú gbáà ni. Ohun tí ò dáa rárá ni pé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan onígbàgbọ́. Gẹ́gẹ́ bí kìrìsẹ́nì. Láti wà nú ìjọ. Òun gbọ́rọ̀ Ọlọ́run. Gbogbo ìgbà ló ń wá òun tẹ́tí sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ọkàn rẹ ẹ̀mí rẹ òde ìjọba ló wà òde ìjọ ló pakọ̀pọ̀ sí. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ Ọlọ́run fẹ́ kí ọ̀rọ̀ náà kó yí ayé wa padà kó sọ wá dọ̀tun. Kó sọ wá dẹ̀dá ọ̀tun ẹjẹ́ lanu ká gbàdúrà o.

Bá Olúwa sọ̀rọ̀, ẹjẹ́ alánú, ẹjẹ́ àgbàdúrà. Pé o ní dẹni ègbé. Bí o ṣe wà nínú ìjọ, o gbọ́dọ̀ kíyèsára, o gbọ́dọ̀ máa ṣọ́ra. O gbọ́dọ̀ gba ìkìlọ̀ sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ ń sọ fún wa.

ìjìyà ayérayé kan dúró de gbogbo àwọn ènìyàn Sọ́ọ̀lù sí ọkàn ẹ̀ lé pẹ̀lú bó sọ pé òun sunkún tó alákùnrin àti alábìnrin mi má wùwà wèrè o jẹ́ kó ohun tó máa lọ jẹ́ kó Ọlọ́run kó ráàyè lọ́nú ayé rẹ̀. Fààyè gba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ìlérí àsọtẹ́lẹ̀ Ọlọ́run, ohun gbogbo tí à ń gbọ́ látinú ìwé mímọ́ nú ìjọ yìí. Ẹjọ́ ẹ jẹ́ kó ráàyè láti yí ayé wa padà lánú kó gbàdúrà o. Ní orúkọ Jésù la gbàdúrà. Ní orúkọ Jésù la gbàdúrà. A wà nú ìjọ torí pé a fẹ́ lọ sọ́run. Ó sì yẹ kó yé wa pé bá a ṣe wá sínú ṣọ́ọ̀ṣì àyànmọ́ wa ọjọ́ iwájú òun la ń pinnu nípa ọ̀rọ̀ Ọlọ́run tá ń gbọ́. Bí a ṣe ń wá sí ṣọ́ọ̀ṣì, a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run yìí lò fún ayé wa. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ sèso òdodo, èso ìgbàlà, èso ìwà bí Ọlọ́run nú ayé wa. Ẹ jẹ́ lanu ká gbàdúrà. Olúwa, gbára mi dì láti ṣe mí ní ẹni tó múra lẹ̀ sí ìjọba rẹ. Ẹ jẹ́ lanu kọ́ bọ́lúwa sọ̀rọ̀ nádùúà. Gbogbo ìgbésẹ̀ rẹ, gbogbo ìṣe rẹ, jẹ́ kí Ọlọ́run kó tọ́, jẹ́ kí Ọlọ́run kó darí rẹ, jẹ́ kí Ọlọ́run kó máa ṣàkóso rẹ, jẹ́ kí Ọlọ́run kó máa tọ́. Rí i dájú pé o wà láàrin gbùngbùn ìfẹ́ àti ètí Ọlọ́run ní ìgbésẹ̀ ayé rẹ o. Má jẹ́ ẹni tó ń ṣe nǹkan ní ìwara pàpà. Má mọ̀ ju Ọlọ́run lọ o. Ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run ló wà. Ó máa pa ọ́ mọ̀, ó máa dáàbò bò ọ́. Bó o ṣe ń tẹ̀lé ọ̀nà Ọlọ́run tó o sì ń gbégbé ayé tó tẹ Ọlọ́run lọ́rùn. Ìwé mímọ́ wípé gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú gbogbo ọkàn rẹ, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ, ní gbogbo ọ̀nà rẹ mọ̀ Ọlọ́run yìí, mọ̀ Ọlọ́run yìí, ní gbogbo ojoojúmọ́ nú ayé rẹ mọ̀, gbẹ́kẹ̀lé sinmi lẹ́.

Jésù la gbàdúrà bàbá wa àti ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí a mọ̀ ọ́ lóore fún ìwàásù tó bágbà mu tẹ́ ẹ fi fún wa lónìí olúwa à ń gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ pé a ò ní gbé ìgbé ayé ẹ̀tàn nú ayé wa lórúkọ Jésù pé ẹ ó ràn wá lọ́wọ́ pé ẹ ó ṣe ayé wa tó máa dàbí ìgbé ayé Jésù olùgbàlà wa ẹni tó jẹ́ pé kò sí ẹ̀tàn nú ayé rẹ̀ olúwa ràn wá lọ́wọ́ pé ẹnikẹ́ni nú wa a ò ní gbégbé ayé ọ̀gà lórúkọ Jésù àwọn èèyàn kan wà níbí lónìí tí wọ́n sì ń gbénú ẹ̀ṣẹ̀ irọ́ pípa ẹ̀tàn ń tan àwọn ènìyàn jẹ́ wọ́n ń gbé bí ọ̀gà olúwa ń bẹ̀ ọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí ìyípadà kó wọlé ẹ jẹ́ kí ìsọdọ̀tún kó wà ẹ jẹ́ kí ìgbàlà kó wọnú ayé àwọn èèyàn bẹ́ẹ̀ lórúkọ Jésù bọ́ ṣe ń jẹ́wọ́ tọkọ̀tọkọ̀tọ́ ń pépé orúkọ rẹ olúwa ẹ dẹ́rí ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n lórúkọ Jésù à ń gbàdúrà pé ó ràn wá lọ́wọ́ lójoojúmọ́ ayé wa ẹ ràn wá lọ́wọ́ láti sinmi lé ọ láti mọ̀ ọ́ àti láti gbégbé ayé tó tẹ ọlọ́run lójoojúmọ́ lórúkọ Jésù à ń bèèrè olúwa pé ohunkóhun eléyìí tí ẹ ti ní gẹ́gẹ́ bí ètò fún wa nú ìjọba ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ láti di ọ̀rọ̀ rẹ mú àti ìlérí rẹ ká sì máa gbé títí a ó fi rí ẹ lójúkojú lórúkọ Jésù ẹ ràn wá lọ́wọ́ olúwa pé ẹnikẹ́ni nú wa a ò ní jẹ́ irinṣẹ́ lọ́wọ́ èṣù lórúkọ Jésù ẹnikẹ́ni nú wa a ò ní jẹ́ àwọn tó ń ta àwọn èèyàn jẹ lórúkọ Jésù nípa ètò àti oró ọ̀fẹ́ rẹ ẹ ó pa wá mọ́ títí dópin lórúkọ Jésù ìdí tá a fi wà nú ìjọba náà nìyẹn láti rí olójúkojú olúwa aláti dọ́run níkẹyìn à ń gbàdúrà olúwa ẹ ràn wá lọ́wọ́ láti kíyèsára láti rí òtítọ́ ìmú lórúkọ Jésù pé a ó máa gbé láti tẹ ọlọ́run a ó máa gbé láti tẹ̀lé ọ a ó máa gbé láti máa nú ìfẹ́ rẹ lórúkọ Jésù pé a ò ní gbé ìgbé ayé eléyìí tó máa dójú ti jọ ìgbé ayé tí ò ní tẹ ọlọ́run ní gbangba ní kọ̀kọ̀ lórúkọ Jésù ẹ ràn wá lọ́wọ́ olúwa láti farajì fún ìfẹ́ rẹ àti ètò ayé wa lórúkọ Jésù ohunkóhun tẹ ẹ sí ní gẹ́gẹ́ bí ètò tẹ ẹ pinnu fún wa ẹ ràn wá lọ́wọ́ ká ní sùúrù títí ètò inú ayé wa fi wá sí ìmúṣẹ lórúkọ Jésù ọ̀rọ̀ ọlọ́run ìlérí ọlọ́run àsọtẹ́lẹ̀ ọlọ́run eléyìí tí ẹ̀ ń fún wa nú ìjọ yìí à ń gbàdúrà pé yóò sèso nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù a fẹ́ gbàdúrà fún olùṣọ́àgùtàn àwa àgbà oore ọ̀fẹ́ sí i okun sí i ẹ dàálù wọn lórúkọ Jésù olúwa ń bèèrè pé ẹ pa wọ́n mọ́ fún wa o ẹ dì wọ́n mú o ẹ ràn wọ́n lọ́wọ́ sí i lórúkọ Jésù olúwa ń bẹ̀ ọ́ ohun gbogbo tó wà níwájú bàbá wa nú olúwa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ nú ayé wọn lórúkọ Jésù olúwa bọ́ ṣe ń darí ìwà ẹ ràn wá lọ́wọ́ ká máa tẹ̀lé wọn lẹ́yìn ká máa gbọ́ràn ká sì máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ tí wọ́n ń sọ fún wa lórúkọ Jésù ẹ ràn wá lọ́wọ́ ká jẹ́ ọmọ ọlọ́run tó máa mú kí inú ọ̀run dùn tó máa mú kí àwọn èèyàn kó múra sílẹ̀ fún ìjọba ọlọ́run lórúkọ Jésù ní gbogbo ìgbà tí Jésù bá wá dé olúwa a ní dẹni àwátì lórúkọ Jésù a dúpẹ́ bàbá pé ẹ ti gbọ́ àdúrà wa bá a ṣe ń lọ báyìí ojú yín kó máa bá wa lọ ní orúkọ Jésù lágbàdúrà.

máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà, yóò máa ń fi han ẹni, yóò máa sọ wípé èéṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó dáríjì wá, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí, orí 14 ẹsẹ̀ 15, ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀, ó gba ọkàn là, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeé ṣe o lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan, ọdún méjì, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, o lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, òun ni iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ a ti fi fún wa kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébò, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù, ẹsẹ̀ orí 15, ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ó ràn sí yín láti ọ̀dọ̀ Bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ Bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyìí wọ́n ti kọ ètò sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22 ẹsẹ̀ 15. Ìṣe àwọn àpọ́sẹ́lì orí 22 ẹsẹ̀ 15. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́.
bi aban pe eniyan ni eleri o je wo pe o ti ri nkan kan o si se eleri o ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi o ba bi on ba so wi pe se eleri ni o si nkan ti an so to ba so pe be ni won ni so wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkan kan mi o se gbo nkan kan mo kan lo loju city ni okunrin yi lo wa pe ni o pe mo ni ejo ile ejo nitori be wa se eleri mi awon ni eleri eke lo fe se oju e o ri nkan eke e o gbo nkan ki o si nbe nigba ti nkan won isele o se le se eleri se owo ti won so pe ogbeni ni se o fun o ninu e rara se o je onile eri rara se o ba agberi rara se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi nfun ni lofe o ba pade ati ayo orun ti Jesu Kristi ma nfun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti ate ti omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo papa o ti alejo o ti ajiji ti Olorun ewo lo fe jeri eni ti a ba so pe o je eleri o je wi pe oju re ti ri nkan oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade mo gbo oro Olorun ni bi mo ti n gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to n bu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni igbese aye e tele tele bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fin ba emi ni jere wo pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wo pe e ma binu o ise etuni o nisisin mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo n gbe inu mi bi mo n lo mo n korin ni bi mo n ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti esi won ti gbo nkan nipa ayo atorunwa to dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni à ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjèrè ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristi ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristi ń gbàlà Jésù ń dani nídìí Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ Jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá Jésù Kristi pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ ẹlẹ́rìí àti bá Jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde
ni ijo keta kuro ninu oku ati ki awasu ironu pe wada ati idarije ese li oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni tin wasu ihirere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini a dota oni o si we fun won pe be li ati kowe re pe ki Kristi ki o jiya ki o si jinde ni ijo keta kuro ninu oku je ki a duro nibe na sori ohun ti a n pe ni ihinrere o je oro Olorun lati inu bibeli ṣugbọn awọn elomiran oye oye won nipa ihinrere o seese ki a ma so itan inu bibeli bi a ba so itan inu bibeli bi a ko ba mu itan yi wa si ise ti Jesu Kristi se fun igbala wa a o ti waasu ihinrere gẹgẹ bi apẹẹrẹ je ki n se apẹẹrẹ yi fun ọ o seese ki a ka bibeli ki a so wipe Olorun da eniyan wipe agbara Olorun tobi pupọ agbara Olorun yi o si da eniyan o seese ki oniwaasu ki o so lati ibe wipe agbara Olorun ki baati wipe bi Olorun ba ni agbara lati le da eniyan je ori wipe Olorun ni agbara to je wipe ko so n to soro fun Olorun lati se looto ni ṣugbọn ko ti iwaasu ihinrere ko ti so fun wa wipe Jesu Kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro nta pe ni ihinrere ni wipe ati je odaran tele tele ati je elese tele tele onikupa ni eniyan ṣugbọn Jesu Kristi wa a si fi agbara fun a fi ase fun wipe nipa etutu eje re ki o le ki o ba le gba wala kuro ninu ese wa bi a ba so wipe Olorun da eniyan ooto ni ṣugbọn bi a ba so wipe ṣugbọn eniyan ṣubu ni ọgba Edeni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogun Olorun ṣugbọn ni akoko ti o ye Olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su ihinrere a n so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati waasu ire ki a ba le ni igbala o seese elomiran le waasu we pe Dafidi o dese agbere eyi ki se waasu ihinrere bi a ba so we pe ṣugbọn o wa sodo Olorun o toro idariji o so fun Olorun we pe looto ni mo ti dese ṣugbọn ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sinsin se sinu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba waasu bee ti a si wa so wipe awa naa ti a ti dese gege bi Dafidi bi o ti dese bi a ba wa sodo Olorun nisinsin Olorun di alaanu ko ni tawanu bi o ti wun ki o ri wipe yoo dari ese wa ji wa gba ti a ba ti n waasu idariji ese nipasẹ Jesu Kristi nipasẹ ẹjẹ Jesu Kristi ti o ta sile fun wa wo ọdọ agutan Olorun ti o ko ese ara aye lo e je wipe a n waasu ihinrere oni o so fun wa ni ese iketadini aadota o ni ati ki a waasu ironu pe wada ati idariji ese le oruko re ki a waasu ironu pe wada ati idariji ese le oruko re kii se ni oruko ijo o kii se ni oruko alufa opolopo ni won ma n se asise o ya mi lenu wipe awon elomiran won ma n daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wipe won mo alufa ju bon se mo Jesu bi a ba so wipe a je omo leyin Jesu oruko Jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni akan ma gbelebo fun yin
tabi apolo ni a kan ma gbelebo fun yin o ni Jesu Kristi ni awon asu re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n waasu ironu piwada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o seese ki o wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je yo awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba waasu bee gba ti o ba so fun awon eniyan bee wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba waasu bee emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se paṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti e leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni bee ni idalebi okan a fun iru eni bee ni idalebi fun awon ese ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n leti iro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe ah mama gbogbo nkan te n se ise esu patapata gba orun apaadi ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen kii se eni to fe dani lare yen kii se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba n so bee o seese elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ mo yìí ìgò kan ṣoṣo yóò mú mi lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ẹ́ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo fẹ́ mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi bípa lèmi ń lọ
omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odomo birin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa su irere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo ye o dara dara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaili nipase be o wa tun lo si egypt iya popo ni o je josephu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo sokan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibaka si e awon eranko won fe fun lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin nko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon won yi won seri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si ile esi to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wo si ile esi ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi o jina si o nje wa wa sosi mo ti n ba so bee fun o o soro lati wa si sosi bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú ti ẹ ṣé wà lè ronú pò àdá rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà sóò yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti joseph fún ọ nísinsìnyí ṣòro ti nátánì dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè nátánì wá sí ọ̀dọ̀ dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n dáfídì ò mọ̀ dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni nátánì wá sọ fún un pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ bí o bá wo paul níwájú ọba agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba agrippa mo mọ̀ kó gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba agrippa wá sọ wípé díẹ̀ lókù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n ti jésù kristi nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ̀ gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn
iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lorin kaakiri jesu je so be oni lo pe oko re wa ni obirin so pe ah bawo lo se mo mi o si nile oko ni jesu wa tun soju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni kristi na ogbon olorun ni a fi gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele tele a je omo siga tele tele a je oniku pa ni eniyan tele tele a je eni ti se fayawo tele tele a je eni ti ja tele tele sugbon ati ba jesu pade jesu ti yi wa pada ke a si so fun ke a so fun awon eniyan wo pe jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe jesu kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihirere ti a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon cassette ti ati waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba de bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti nti waasu eleri olooto ti nti leyin ki si ni eredi ti a fi waasu agbara ti nti waasu wa leyin je ki a wo Johanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara ti nti iwa su wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣagutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin enke wa ni idapo oju ole pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó bá ti rí pé onídàrúdàpọ̀ ní ọ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba jésù kristi gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluso agutan ti n so be la n ti leyin bi adari ekun bi o ti n so be ni a n kin leyin bi awon ti a jo je ara ninu oluwa bi won ti n gbe soke be la jo n gbe soke bi won ti n gbe sile be ni a jo n gbe sile eko kan iwoso kan irin kan ti o je wipe amoran kan naa ni a n gba awon ti a n gba ni imoran gba ti awon eniyan ti won ba ri isokan wa ti won ba ri pe a jo ni idapo a si ni irepo ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ìṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa tí a fi ẹ̀mí ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí ọlọ́run iná ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin
ìṣe àwọn àpọ́sẹ̀lẹ̀ orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwà tóun kí ó ní agbára, agbára tí ń yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe, agbára tí ń sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún ẹni ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún, wọ́n ti dákẹ́ àdúrà. Èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan, wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́ jẹ́ ni, àdúrà kí a má lè sọ̀rọ̀ síta, àdúrà kí a má tilẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́, agbára Ọlọ́run ó sọ kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá, agbára ńlá ni àwọn àpọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó balẹ̀ ní ìgbàlà, kí wọn kí ó balẹ̀ gba Jésù Kristì gbọ́. Kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a balẹ̀ gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún, ẹsẹ̀ 30 àti ẹsẹ̀ 31. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yìn kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yìn kí ó lè ní iyì sí orúkọ rẹ̀. Ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì lé orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn, kì í ṣe wípé kí a máa lé wọn sá fún Ọlọ́run, kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni, lágbájá ìwàásù kọ́ yẹn. Èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù, kí wọn kí ó lè ní ìgbàlà, kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun. Lónìí ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́, wípé ó yẹ kí o jẹ́ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà. Ṣé ìwọ fún ara rẹ tí o ti ní ìgbàlà? Bí o bá ti ní ìgbàlà, o ti jẹ́ ẹlẹ́rìí, o ti di agbẹnusọ fún Ọlọ́run. Ìdádúró lórí ẹsẹ̀ rẹ, kí o gbàdúrà, kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ. Dìde, kí o gbàdúrà sókè, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́, ẹlẹ́rìí tí gba ọkàn là, ẹlẹ́rìí tí sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà, Jésù Kristì ó ní iyì, àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Dìde, kí o sọ fún Ọlọ́run Jésù Kristì ní òtítọ́, ó ní ọ̀nà àti iyì, ẹnikẹ́ni tí ó bá tọ́ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀. Sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ,
nípa kíka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwo àti fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpologo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wà sí ìrere ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ jésù kristo gbàdúrà gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyè ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàdúrà sí sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún jésù kristo.

0: ọjẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀ràn adúpẹ́ wó pé a tún péjọ pọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wà lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrù, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrù ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrù. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbáṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbáṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún. Kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣe é ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́sítélì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́sítélì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún ọ wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀, tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ejinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe oni ireje lati to won wa pelu timotheus nitori pe timotheus ti a ko nipa re ni hin o ti wa ninu tubu nitori ninu bi ni si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara e gba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paulu ni o lo ede kan o lo ede yi pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini Paulu aposteli kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju ni ni ohun ti o ti ko si won lati ori kini titi de ese titi de ori iketala sugbon gege bi akeko bibeli a fe ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon aposteli ise awon aposteli ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irinrin ki o ye enikookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari wi pe nihi eyi ti iba fi lo agbara tabi ase aposteli o n parowa si won o n be won wi pe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wi pe emi n be yin ara eyi ki se igba akoko ti Paulu aposteli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu Olowa ninu Hebrews ori keta ese ikini yo so wepe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ileesi a ma n pe ni arakunrin tabi arabirin laimo wepe o ni awon nkan amuye ti enikokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo we pe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o pe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun aninu ese iwe pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori wipe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ti o ye ki won ki o se awon nkan yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o ti fun won ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun won wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin eyi ni o fi paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun oni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o nso fun a wipe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e kiyesara ara se ori nihin wipe awon omo olorun ni o ma soro ni ori keji ti a ti ka o ni awa o ye ki a ma fi iye gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wipe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihin ni o so wipe ara e kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni ni lo kuro lodo olorun alaye bi a ba so wipe enikan lo kuro nibikan o je wipe o ti wa nibe tele tele iyi n so fun a wipe nigba ti a ba ti di omo olorun bi a ba ti ni igbala o sese lati peyinda o sese lati subu kuro ninu ore ofe sugbon o n ki won ni lo wipe ki won ki o kiyesara ki okan kuro ti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni ni lo kuro lodo olorun alaye ni ese iketala sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo ni won igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun won opolopo oro isiri oro ti muni lokanle ni ohun ti so fun lati ibere episteli yi o si so fun wi pe ohun be won nisisiyi nigba ti o de ipari episteli wi pe ki won ki o gba oro eyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini turina e je ki a beru ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se wepe o sese lati kuro ninu ore ofe ti ki ba se wepe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera lera limode mo wepe ki a beru ki a sora ki a kiesara ki a ri wepe a ko gba ohunkohun ninu aye tabi ohunkohun ninu irun ara wa ohunkohun ninu ebi wa ohunkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin o ran won leti we pe ibere ki se onise wepe enikeni ti o ba fori ti titi de opin le agbala oni nitori na ki eni kokan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekun rere ireti titi de opin ninu ese ikeje la ki e ma se di oni lora sugbon alafarawe awon ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awon kan won yi ti o n so fun wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awon ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu ori kewa lati ese ikeji le logun eje ki a fi otito okan sumoto si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o n da wa lebi boya a ti se ohun kan sugbon ti a n bo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon nkan naa wa si imole sugbon ti a n pa mora eyi ti a ba fi lanu lati so fun awon ti a se we pe jo mo se bayi tabi mo se tohun o ni ki a fi otito okan sumo tosi bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a n bo mole bi a ba ni ohun miran ti a n se ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le sese lati sumoto si pelu eri okan rere o ni ki a se sumoto si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a si we okan wa nu kuro ninu eri okan boboro ki a si fi omi mimo we ara wa nu ninu ese ti o tele e je ki a di ijewo ireti wa mu sinsin lai siye meji o n so fun wa pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele e je ki a ye ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo etile ojo wo lo nsumo etile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fa han lati ko awon ayan fe lo oni bi ati ri pe ojo na nsumo etile.

bí pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹsẹ̀ kékeré tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ó wà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan kì í dàbí àbàtà tó ń ta kété bí ẹni wípé kò gbódò tán. Ó jẹ́ kí ó yé wa wípé nítòótọ́ ni Timotiu yìí ni ó ti lọ sí ilé túbó, ṣùgbọ́n Paul ó ń gbàdúrà fún ní àkókò tí ó wà nínú inú níbí ni. Ó sì jẹ́ kí àwọn ará Hebrew wọ̀nyí kí ó mọ̀ wípé gbà tí a tú u sílẹ̀, tí a dá a sílẹ̀ nínú wàhálà tí ó ti wà, ó jẹ́ ọ̀kan nínú wa. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ará. Ó sì yẹ kí ó dùn mọ́ àwọn wọ̀nyí nínú wípé àtitú tàbí àtidá Timotiu yìí sílẹ̀. Èyí kọ́ wa ní ẹ̀kọ́ kan wípé ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí ọ, ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí mi, ó yẹ kí a ka ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú agbo àwọn onígbàgbọ́ tàbí àwọn tí ó wà nínú ẹbí Ọlọ́run. Kí a máa pa àwọn ohun tí ó ń ṣe wá, kí a máa pa mọ́ra bí ẹni wípé a ò fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀, a ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ nípa àwọn ohun tí ó ń ṣe wá. Akọ́ ẹ̀kọ́ mìíràn níhìn-ín, ó ń sọ fún ọ wípé ẹ mọ̀ wípé Timotiu yìí arákùnrin wa àti tú sílẹ̀. Ó ní bí ó bá tètè dé, èyí jẹ́ wípé ìròyìn ti dé ọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n kò tí ì fi ojú rí Timotiu tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ìgbà tí ó bá dé, òun pẹ̀lú Timotiu yìí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew. Ó jẹ́ kí ó yé wa wípé ó fẹ́ fun ní ìṣírí tàbí ó fẹ́ fun ní ọ̀rọ̀ ìmúlọ́kànlé. Ó sì ń fẹ́ kí àwọn ará Hebrew kí wọn kí ó múra sílẹ̀ láti gbà á àti láti tọ́jú rẹ̀. Èyí ń kọ́ wa wípé bí ẹnikẹ́ni nínú wa, bóyá a ṣe àìsàn tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbàdúrà nísinsìnyí a ní ìlera, irú ẹni bẹ́ẹ̀ tí a ti tú sílẹ̀ kúrò nínú ìdí àìsàn tí ó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nílò ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa tàbí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó wà nínú inú níbí ni. Ṣùgbọ́n nísinsìnyí ó ti ní àlàáfíà, a ti tú sílẹ̀, ó dàbí ẹni wípé ìrọ̀rùn ti dé nísinsìnyí. Irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí Timotiu yìí, ó nílò ọ̀rọ̀ ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa tàbí a rí ẹnikẹ́ni tí ó ti ń la ìdánwò kọjá, ìdánwò gẹ́gẹ́ bí iná, bóyá nínú ẹbí ni tàbí níbi iṣẹ́ ni. Ṣùgbọ́n nísinsìnyí pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ àti fún un ní ìṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ ó nílò ìmúlọ́kànlé wa tàbí a rí ẹnikẹ́ni tí ó ní ìdáhùn sí àdúrà tí inú rẹ̀ ń dùn, ó ní àwọn tí ń yọ̀ kí a máa bá wọn yọ̀. Èyí ni a fi sọ wípé Timotiu yìí o àti dá a sílẹ̀. Paul sì sọ wípé nígbà tí ó bá dé, òun nìkan kì yóò wá bá wọn, ṣùgbọ́n àwọn méjèèjì yóò lè wá bá àwọn ará Hebrew. Ta ni a tilẹ̀ ń pè ní Timotiu yìí? Kí ni a mọ̀ nípa ẹni yìí tí a ń pè ní Timotiu? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú Bíbélì kí ó lè dá wa lójú ẹni tí a ń pè ní Timotiu nínú Iṣẹ́ àwọn apostoli láti orí ìkẹrìndínlógún láti títí dé ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Bí o bá kà á níbẹ̀, ó rí wípé Timotiu yìí ó ti gba Ọlọ́run gbọ́, ó sì rí wípé ó jẹ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ Jew ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ ẹni tí kì í ṣe Jew, ṣùgbọ́n a ti kọ́ ọ lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí a sì kọ́ láti kékeré yìí ó ti fún un ní ìgbàlà nínú Timotiu kejì orí kẹta. À ń wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ṣùgbọ́n nígbà ó ṣe, Timotiu wá di ẹni tí ó jẹ́ wípé òun pàápàá ó di ìránṣẹ́ Ọlọ́run, ó di oníwàásù. A rí wípé ó jẹ́ oníwàásù nítorí wípé nínú Kọ́rìntì kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún ni a ti kà nípa rẹ̀. Ó ní, nítorí náà ni mo ṣe rán Timotiu sí yín, ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ nígbà gbogbo. Ó ní yóò máa mú wọn rántí ohun tí òun ti ń kọ́ àwọn ẹlòmíràn. Nínú Kọ́rìntì kìíní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá, ǹjẹ́ bí Timotiu bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. A rí níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́,
o je eni tin sha pon o je eni ti o fi okan irele ati pele pele se ise olorun o si je eni ti paul apostle papa ti o gba iri re je wo pe ohun se ise olowa bi emi pelu tin se nitori na ki eni keni ma se kegan re ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandilogun ṣugbọn mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi ṣugbọn eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si n ba mi sise po ninu ihin rere eyi ni awon nkan ti a ri ko nipa Timotheo yi a ri we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa n so we pe nisinsinyi o je idunu wa o si je ayo eni kookan wa wipe ati da Timotheo yi sile inu ni bini tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihin ni ati je ki o ye wa we pe Paul o n gba ni imoran o n se ipinnu we pe ohun lo ohun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bi ni koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se o ni wahala tabi inu ni bi ni nitori ihin rere o ye ki o mo wepe nigbati a ba tu ose tabi ti a da osile wipe ise iranse re yo ma tesiwaju nisisiyi a nwo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ore ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o kẹyin ninu episteli yi opolopo ohun ni a ri ko ninu oro ti a nso yi ṣugbọn ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran kan ara wa leti we pe nihin yi ati de opin episteli bi o ba je ni ti o ti n ba wa pejo o mo we pe o gba wa ni ose mejileladota gbako ki a to wa si ipari eko kan ni a ri ko nihin we pe bi o ti wo ki irin ajo wa ki o gun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o wipe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohunkohun ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loruko Jesu ati wipe irin ajo wa paapaa ninu aye yi funra re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je wipe owo ago ti a n wo ti a fi n ka ojo yio dopin fun eni kookan wa nisinsinyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti wepe opin yio de lojo kan o ye ki eni kookan wa ki o mura sile ninu Peteru kini ori kerin Peteru kini ori kerin ese ikeje ṣugbọn opin ohun gbogbo ko si dede nitori naa ki eyin ki o wa li aire koja ki esi ma ṣọra ninu adura o ni bi ati mo wepe opin oni pede opin enikookan
tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisi bi a ti mo we pe opin ko si dede oni ki enikokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fe je Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura ṣugbọn o nki enikokan won o ni ye ki gbogbo awon ti se olori yin e je ki o ye wa wi pe ayin lati ma fi ife han fun awon ti se olori awon ti se oniwasu tabi oluṣagotan tabi awon adari wa ni ekun wa tabi ni agbegbe wa o ni ki a si ma ki gbogbo awon eniyan mimo o ye ki a mo we pe nitori aje bi kan na o ye ki a ma ki ara wa ki a ma ṣanu fun ara wa ki a ma ṣori fun ara wa o ni awon onigbagbo ti o wa ni Italy papa won fi ikini won fi ranṣẹ si enikokan wa ni opin gbogbo o wa nso fun won wipe ki ore ofe ki o wa pelu gbogbo yin bi a ba nso nipa ore ofe o ye ki o je ki o ye awa ti a je onigbagbo onihirere wipe ore ofe o se pataki pupo fun enikokan wa ti a wa ninu ebi olorun lati ni igbala o gba ore ofe olorun lati ni isodi mimo o gba ore ofe olorun lati ni aidahun si adura wa o gba ore ofe olorun lati bori idanwo lati bori awon wahala awon iponju ti ma de bani ni kokan o gba ore ofe olorun eyi lo fi ri wipe ninu majemu titun lati ibere de opin ni a tin so nipa ore ofe je ki a wo awon ese die ti o so nipa ore ofe ti eni kokan wa ti anilo ninu Rome ori keta ese ikerin le logun awon eni ti an dalare lofe nipa ore ofe re an dan won lare won je elebi tele tele won je eni ti o wa labe idajo ibinu olorun tele tele sugbon nigba ti a ba to Jesu Kristi wa ti a ba so wi pe agbagbo ninu ebo ati etutu ti o se fun wa loroke kanfari o ni an da wa lare lofe lai sowo a da wa lare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi je ki o yi o nigba na we pe bi o ba nfe idalare bi o ba nfe igbala bi o ba nfe idariji yi wa o sin wa lati odo Jesu Kristi nipa ori ofe re ninu Rome ori ikarun Rome ori ikarun ese iketa din logun nje bi nipa ese okunrin kan ikujoba nipase enikan na melo melo li awon tin gba opolopo ori ofe ati ebun ododo yo joba ninu iye nipase enikan Jesu Kristi o so fun anihi wo pe ki se ore ofe die lo wa fun eni kokan wa o pe ni opolopo ore ofe o si tun ni isopo mo pelu ebun ododo o ni eyi ni yo je ki atile le ma joba pelu iye ninu ese ikokan le logun pe gege bi ese ti joba si nipa iku be ni ki ore ofe si le joba nipa ododo titi iye ni pekun nipa Jesu Kristi Oluwa wa adura mi ni we pe ore ofe yi yo je ti eni kokan wa loruko Jesu o ti le won fi ye wa ninu iwe mimo we pe lai si ru ore ofe yi ti an so nipa re ko sese lati sese esin kan si Olorun ti yo le je itewogba ninu Ebero Ebero ori kejila Ebero ori kejila ese ikeji din logbon nitori na bi awa ti n gba ile oba ti a ko le mi eje ki a ni ore ofe nipa eyi ti awa le ma sin Olorun ni itewogba pelu owo ati ibero re oni bi a ba fe sin Olorun pelu itewogba o ye ki a ni ore ofe ki a ni ore ofe yi nipa eyi ti awa le ma fi sin Olorun ni itewogba ninu ori iketala Ebero ese ikesan ni apa keji nibe ni o ti so pe nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe o ti o ma nfi ese wa mule ni nigba ti a ba ni opo ore ofe olorun ti a si mo we pe a nsimi le olorun agbara le olorun ninu gbogbo eyi ma nje ki a ni imulokan le tabi ifese mule bawo ni a se le ri opo ore ofe yi gba o so fun a we pe nipa adura ni ninu Ebero ori kerin ese ikerin din logun nitori na eje ki a wa si bi ite ore ofe
iki se ite idajo nisinsin gege bi omo olorun gege bi eni ti o ti fi ese re re koja si ayeraye pelu iwenu mo eje Jesu Christi oni eje ki a wa si bi ite ore ofe pelu igboya ki se pelu ibero ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo onko ti iba je isoro wa bi abato olorun wa yo fun wa ni ore ofe ini olorun papa ni o so fun Paul apostle nigba ti yo ni egun kan ni hare ti o ni wahala kan ti o ndoju ko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigba ti o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti wo pe eyi ni oro kan na ti olorun so fun wa nisisin yi korinti keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wo pe wahala wa ninu ile o dabi eni wo pe ati ri nkan se o le popo o dabi eni wo pe ati ri je o soro popo fun wa ki aran ti wo pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ran ti wo pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wo pe isun gbogun ti o ki o ran ti wo pe ore ofe o wa fun enikankan wa o ni ore ofe mi to fun o paul wa so wepe nitori pe aso agbara mi olorun so fun paul wepe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara christi ki o le ma gbe inu mi ninu korinti keji kana ni ori kesan ese ikejo korinti keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo Olorun yo ma bisi yo ma po si fun enikankan wa oni bi o ba je be oni enikankan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin David ki a ri wipe awon nkan miran awon ibukun ajemunu wa fun enikankan wa bi a ba ni ore ofe olorun ninu orin dafidi ori kerin le ni 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo Olorun ti o si je ti Olorun ni toto ore ofe wa fun o loni ati wi pe gbogbo ohun rere ti Olorun ti pese sile to ti se ileri fun eni kankan wa yo je ti re loruko Jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so wi pe ore ofe iyanu olowa wa ore ofe to ta ese wayo lati tujade lori oke kan fari nibe lateje Jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o n fe ri oju re iwo ki yo ha gba ore ofe re loni ore ofe to n dari jini to n weni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi n duro de eni kankan wa bi o ba le didi duro lori ese re ti o si ke pe Olorun wi pe o mo wi pe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe Olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu Olorun lori ore ofe ni bi a ba fe ki Olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba fe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si fe ki Olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kankan wa
o wa gbadura fun wa ni opin eko wa wipe ki o re ofe ki o wa pelu enikokan wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin Ikefa, Oluwa, ma se ba mi wi ni ibinu re, ki iwo ki o ma se na mi ni gbigbona ibinu je re. Oluwa, saanu fun mi nitori ailera mi. Oluwa, mu mi larada nitori ti ara kan egungun mi. Ara kan okan mi gogo pelu, sugbon iwo Oluwa yo ti pe to. Pada Oluwa, gba okan mi, gba mi la nitori anu re. Nitori ti ko si iranti re ninu oku ninu isa oku ta ni yo dupe fun o agara ikerora mi da mi le oru gbogbo le emi mu eni mi fo ni oju omi emi fi omi je mi rin ibusun mi oju mi baje tan nitori ibinu je o di ogbo tan nitori gbogbo awon ota mi e lo kuro lodo mi gbogbo eyin onise ise nitori ti Oluwa gbo ohun ekun mi Oluwa gbo ebe mi Oluwa yo gba adura mi oju yo ti gbogbo awon ota mi ara yo si kan won gbogbo won pada oju yo ti won lojiji.
2: Je ki a gbadura. Baba wa ti nbe le orun adupe wo pe e ti ran wa lowo titi de akoko yi adupe awon oro ti a ti gbo adupe awon ti e ti se fun wa adupe fun awon ibokun lanla ti e ti fun eni kokan wa adupe fun idaniloju wo pe e wa pelu wa adupe wo pe e o fi wa sile adupe wo pe bi a ti reti bi a ti gbadura ti a ro mo ileri yin wo pe e ti se ohun ti a n bere e gba ope ati iyin wa loruko Jesu. A si n gbadura wo pe awon ibokun temi tara e te ti fun wa yo je ajemonu loruko Jesu wo pe a o ni padanu ohunkohun ta ti se fun wa bi a ti de ipari awon eto wa fun ti ipago ajinde yi a n be yin wi pe oro ta o gbo nisinsiyi ki o se ise asepe ninu okan eni kookan wa bi e ti ran wa jade lo lati sise fun yin a n bere wi pe ogbon ati agbara ati oye ati itara lati se ise naa pelu itewogba e o fi fun eni kookan wa loruko Jesu. Adupe wi pe e ti gbo loruko Jesu ni a gbadura. Adupe lowo Olorun wi pe o mo wa ri ibere o tun mo wa ri ipari ipago wa a si dupe fun opolopo ohun ti Olorun ti se fun wa mo gbagbo wi pe ko si eni to n pada lo si ile ni owo ofo a le gbe opa ebinisa wa soke wi pe titi de yi ni Oluwa ran wa lowo de bi a se ma n so ni ilu wa wi pe bayi la o ma ri a o ni ri bayi bayi. A ti so nipa agbelebo ati igbala wa a ti so nipa agbelebo ati isodi mimo wa nisisiyi a fe so nipa agbelebo ati ise isin wa ninu Johanu ori kejila ese ikerin le logun oni looto looto ni mo wi fun yin bi ko se pe woro alikama ba bo sinu ile ti o si ku o wa li oun nikan sugbon bi o ba ku aso eso opolopo ise se Kristi eti an so nihi to tobi julo si aye ati si ijo Olorun o ro mo agbelebo ati irubo re iku Jesu lo mu igbala ba ara aye irubo Kristi lo mu isodi mimo ba ijo iye ati Kristi je lo fun won ni iye ati pe iyonu re lo fi iye si wa lenu ni toto gege bi ati ka nipa Jesu ti a si n ka nipa ijo awa ti a je omo lehin re oni bi ko se wi pe woro alikama ba bo sinu ile ti o si ku yo wa li oun nikan oni ṣugbọn bi woro alikama yi bi o ba bo sile ti o ba siku yo so eso opolopo bi a tin so nipa Jesu be na ni o ye ki a ma so nipa ti ara wa nitori wi pe ohun ti o sele si ori oni lati sele si awon eya ara bi awa na bi e ba fe se sense ti yo le so agbodo se agbeyewo ogangan ibi ti agbelebo wa ninu ise isin wa awon ti won ba nko agbelebo ti won yeri fun agbelebo isoro tabi agbelebo asigbo tabi agbelebo inu ni bini ati ti inira won ko le se ise isin to moyan lori ninu ijoba olorun eje wi pe agbelebo ati ise isin wa won ma nlo ni fegbe kegbe won o le ya ara won bi o ba ti gbe agbelebo sile lori wi pe ise isin re koni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise isin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro Jesu Oluwa ati Olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eni ti o ba fe mi re yo so nu ini eni ti o ba nse akeba je ara eni ti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eni ti o ba nse be yo so emi re nu o wa nso fun awe pe eni ti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pekan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati sin oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a n to leyin bi a o ba si to leyin a o le se ise fun oluwa bi a o ba si se ise fun oluwa a ki yo le dade lojo ikehin o wa ye wa nigba na wi pe lai si agbelebo ko si ade irora iya iponju ti aba farada ninu ise isin wa si olorun ati si eniyan ni o mu ki ise isin wa ki o lere ipara eni robo ninu ise isin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise isin pelu igboran ati gbigbe agbelebo sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi a se wo awon ipa mete ta won yi lori wi pe ohun ti a npe ni agbelebo o ro mo iko kan ninu won a nso nipa igboran a nso nipa gbigbe agbelebo an so nipa ifara eni rubo asin so nipa sise apon ke wo ni okokan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kokan wa wipe aigboran o ma nba ise isin wa je aigboran o ma je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma je ki ise isin wa ki o ma je itewogba ni waju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti afeka nisisiyi ni won so fun wa awon ohun ti ani lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara tesalonika ni anka ori kini ese ikesan episteli kini si awon ara tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a si ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin dilogun luko ori kerin dilogun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji ayasebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori ikerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esin ma sin le ododo ati le otito ki esin mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypti ki esin ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni an tenu mo ninu majemu titun wi pe bi a ba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a tin ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyipada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi aba ti nka won ni ki iwo fura re ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko ni yi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun awe pe ati lati ma sin oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe ansin olorun tabi an se sesi si olorun oni la koko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti we pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon kan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fi fun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun a wi pe ki a ma sin oni la koko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun a wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sihin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wi pe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Corinthians 1 ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun a wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli keji orike dogun Samueli keji orike dogun ni ati nka ese ikerinla ati ese ike dogun on ti anka nihi o je apere fun wa bi enikokan o je apere on ti o ye ki a ma so fun Jesu Kristi Oluwa ati Olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji Samueli keji orike dogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalomu e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihi ni an ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan woyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse ati wi pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera alebo ti Dafidi ni won gba wi pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi Olowa ati Olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti Olowa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ki a mo wi pe bi a ba nba Olowa soro ki a mo wi pe o je Olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ki a si mo wi pe gege bi eni ti o se ise iranse o ye ki a so fun wi pe gege bi gbogbo eyi ti Olowa wa oba nfe nitori o le oba awon oba Olowa awon Olowa ki a si so fun wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi oluso agutan lori wa o ye ki a le mo wi pe bi oluso agutan bi o ba ti nlana sile wi pe ise esin ti a o se niyi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so wi pe ohun gbogbo ti Olowa tabi ti adari wa ba nfe awa iranse re amura tan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si we pe Olowa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo Olorun iru oro yi ni o ye ki o wa lenu wa wi pe Olorun wa Olowa wa oba lori wa oba lori ijo wi pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o kara maisiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise ese be si Olorun o daju wi pe won o tako wa won o se inu nibi ni si wa won o gbo ewuro si wa loju won o si gbiyanju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu nibi ni won yi ni a n pe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin Olorun nisisiyi ipa keji ninu iwaaso wa sisin Olorun ati ijo Olorun pẹ̀lú ìfara ẹni rúbọ, sísin ọlọ́run pẹ̀lú ìjọ ọlọ́run. Yẹ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ ọlọ́run, nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin ọlọ́run, o ní láti sin ìjọ ọlọ́run. Nínú Chronicle 2, orí 15, Chronicle 2, orí 15, ẹsẹ̀ 3. Ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Israeli, tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Israeli. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ ní lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Israeli ti kọ́, kì yóò sì jẹ́ ẹrù lé èjìká yín. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni, ṣùgbọ́n wọ́n ń sọ wípé kí wọn kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. Ó ní ẹ̀sìn Olúwa Ọlọ́run yín nísinsìnyí àti Ísíráélì àwọn ènìyàn rẹ̀. Ó ní ẹ̀sìn Olúwa, bí ẹ bá sì ti ń sin Olúwa, kí ẹ rántí wípé ẹ ó sin àwọn ènìyàn rẹ̀. Láti ìfihàn inú ìwé mímọ́ ni a ti kọ wípé ohunkóhun tí a bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run là ń ṣe sí. Ohunkóhun tí a bá sì ṣe fún àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run ni a ń ṣe fún. Oore tàbí ibi tí a bá ṣe sí àwọn ènìyàn Ọlọ́run, Ọlọ́run fúnra ara rẹ̀ ni a ń ṣe sí. Láti òní lọ, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ṣe ìkà sí ọmọ Ọlọ́run, o ń ṣe ìkà sí Ọlọ́run. Bí o bá ṣe ìkà sí ẹni tó ń tẹ̀lé Jésù, ìránṣẹ́ Jésù, ìránṣẹ́ Ọlọ́run, irú ìkà bẹ́ẹ̀ kìí ṣe ènìyàn ló ń ṣe sí. Ó ń ṣe ìkà bẹ́ẹ̀, ó ń ṣe sí Olúwa fúnrara rẹ̀. Bí o bá sì ṣoore, bí o bá ṣe iṣẹ́ àánú, bí o bá ṣe iṣẹ́ ìsìn, bí o bá tọ́jú ọmọ Ọlọ́run kan, Ọlọ́run ló ń tọ́jú, Ọlọ́run ló ń fi ìfẹ́ hàn fún. Nítorí wípé ohun tí a bá ṣe fún ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnrara rẹ̀ la ṣe fún. Nínú Matthew 25, ẹsẹ 40, èyí ni a rí ọ̀rọ̀ Jésù tó sọ fún wa pé báyìí ni ó rí lọ́jọ́ ìkẹyìn, ohun kéékèèké tí a ṣe, ohun ńláńlá tí a ṣe, yálà ó dára yálà kò dára. Bí a bá ṣe é sí ọmọ Ọlọ́run, a ṣe é sí Ọlọ́run. Ọba yóò sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún àwọn arákùnrin mi, àwọn ọmọlẹ́yìn Jésù, ohun wọ̀nyí tí wọ́n ṣe é sí Jésù. Wo ẹsẹ̀ 15, ẹsẹ̀ 15, nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin kò ti ṣe é fún àwọn, fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí, ẹ̀yin kò ṣe é fún mi. Àwọn wọ̀nyí wọn ò mọ ẹ̀kọ́ tí a ń kọ́ yìí kí ó tó di wípé ìkópa ojú wọn dé. Wọ́n rò wípé bí àwọn bá rí Jésù, àwọn ò fẹ́ràn Jésù. Bí àwọn bá rí Jésù, àwọn ò ṣe iṣẹ́ ìránṣẹ́ fún Jésù. Láì mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tí a ṣe, oore tí a ṣe, àánú tí a ṣe, àdúrà tí a gbà, ìtọ́jú tí a ṣe fún àwọn ọmọ Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀, Olúwa fúnra rẹ̀ la ń ṣe nǹkan wọ̀nyí fún. Àwọn tí a sì kọ̀ tí a kò ṣe, Ọlọ́run ni a kò ṣe nǹkan wọ̀nyí, ni a kò ṣe fún. Nínú Iṣẹ́ àwọn Apostoli, orí 9, ẹsẹ̀ 4 àti 5, Iṣẹ́ àwọn apostẹ́lì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹrin, ó sì ṣubú lulẹ̀. Èyí ń sọ nípa Sọ́ọ̀lù. Ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí i pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èé ṣe tí ìwọ fi ń ṣe inú níbí ni sí mi? Sọ́ọ̀lù kò tí ì rí Jésù lójúkojú, ṣùgbọ́n ó ṣe inú níbí ni sí àwọn ìjọ. Ohun tí Sọ́ọ̀lù ṣe sí àwọn ìjọ, Jésù sọ wípé òun ló ṣe é sí. Ó ní, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èé ṣe tí ìwọ fi ń ṣe inú níbí ni sí mi? Ó sì wí pé, ìwọ ta ni Olúwa? Olúwa sì wí pé, èmi ni Jésù, ẹni tí ìwọ ń ṣe inú níbí ni sí. Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Àwa náà mọ̀ wípé a máa ń sọ ní èdè Yorùbá wípé ẹni tí a bá fẹ́ ìyá rẹ̀ ni ọmọ rẹ̀ wu ni. Nítorí bẹ́ẹ̀, ohun tí a bá ṣe sí ọmọ, ìyá la ṣe sí. A máa ń sọ pẹ̀lú wípé ẹni tí ó rí ewúrẹ́ ẹni tí ó nà án lọ́pàá, eléwúrẹ́ ni onítọ̀hún kórira. Nítorí bẹ́ẹ̀, ohun tó bá ṣe sọmọ Ọlọ́run, ohun tó bá ṣe sí ìjọ Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe é sí. Ó yẹ kí a wo ipa méjì ti iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run tí ó pín sí, tàbí iṣẹ́ ẹ̀sìn sí ìjọ Ọlọ́run tí ó pín sí. Ìkíní, sísin ìjọ lápapọ̀ gẹ́gẹ́ bí ara kan. Bí a bá ń sọ nípa sísin ìjọ Ọlọ́run, èyí pín sí méjì. Ìkànnì wípé a ń sin ìjọ Ọlọ́run lápapọ̀ bí ara kan. Ìkejì ni wípé a ń sin olórí jorí ọmọ ìjọ kọ̀ọ̀kan. Yẹ kí a wò ó ní kọ̀ọ̀kan. Ìkíní, sísin ìjọ lápapọ̀ nínú iṣẹ́ àwọn apostẹ́lì.

lọ́nà kọ́nà. Bí a ti ń wo nǹkan yìí, a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀, nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀ kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe. Nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun fẹ́, òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébùú fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe kí a bá lè ní ọ̀rọ̀ iyì àìnípẹ̀kun. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí i, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri. Ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú, nígbà tí a kàn mọ́ àgbélébùú, ó ní ó ṣe é ṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni, òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti Olúwa, ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni ìṣú máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èéṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe. Nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde
lo lakoko wakati kokanla ojo oni awon ori awon alai rise miran ti on duro o si we fun won pe ise ti eyin fi duro lati oni moni lai rise won si we fun pe nitori ko si eni ti o fun wa li agbase eje wipe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro ihirere Jesu wa nso fun awe pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa lati ese ikefa sugbon e kukuto awon agutan ile Israel ti o nu lo bi eyin si tin lo e ma waasu wepe ijoba Olorun ko si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wipe ijoba Olorun ko si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki esi ma le awon emi esu jade o wa so fun awe pe ki se to lowo ki se we pe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti a nsise iranse fun ofe le eyin igba ofe ni ki e fi fun ni so se se be mo ni so se se be ninu Luke ori kewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ile isin sugbon ti o je wipe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti ye won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura wipe o je ikan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke ori kedogun lati ese ikerin okunrin wo ninu yin ti o ni 100 agutan bi o ba so kanu ninu won ti ki yo fi 119 iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo titi yo fi ri ohun ti Olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba Olorun nigbati o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin segbe ko si ayo kan ti o le ni gege bi omo Olorun nigbati o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be ni ayo yo wa ni orun lori elese kan ti o ronu ko ada ju lori olooto 119 lo ti ko se aini ironu ko ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan Olorun julo Oluwa nfe ki a gbagbe irora wa Oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu
ki a jeje wi pe a ti setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese ti segbe gege bi paul gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapakan ti won si ba olorun damaje mo wi pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so wi pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapakan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re wi pe ki o dide wi pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu wi pe je ipe na bayi mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bo na ti le sokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na on so si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun jesu bayi pe mo setan lati sise fun o jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo setan lati sise fun o jesu emi olorun pe o on so fo wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fo wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbala wa lesi agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran o nise se o fe ko ise fun olorun olowa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

tí ẹ̀yin bá ń wọ̀ ìrìn tí ẹ̀yin bá ń rìn bóyá ò ń sọ wípé o fẹ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ni o fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ayé wọ̀nyí nítorí kíni ó ní ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ jésù olúwa ìdáhùn tí ó yẹ kí á fún àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni wípé nítorí pé jésù kristo kọ fún wa jésù olúwa wa jésù ọba wa jésù ẹni tí ń ṣàkóso ìgbésí ayé wa jésù ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń darí wa ohun tí ó yẹ kí á sọ ohun tí ó yẹ kí á ṣe ìrìn tí ó yẹ kí á rìn jésù kristo ẹni tí ó jẹ́ ọba àti olùgbàlà fún wa òun ló kọ̀ fún wa láti rin ìrìn aláìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí èdè ẹnu wa kí ó yí padà ó yẹ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó yí padà ó yẹ kí a jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ wa ìdí tí a fi ń ṣe ohun kan tàbí òmíràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ jésù kristo ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ ọlọ́run ó wà lórí wípé a ń ṣe gbogbo wọn lí orúkọ olúwa àti fún ògo jésù kristo olúwa ọ̀rọ̀ tí a kà yìí nínú kólósè orí kẹta ẹsẹ ìkẹtàdínlógún ó jẹ́ kí a wo ẹ̀kọ́ wa òní ní ipa méjì ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni òfin kan yìí ni ó kó gbogbo ojúṣe onígbàgbọ́ ni ó kó járí ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá fẹ́ sọ ọ̀rọ̀ kan bí a bá fẹ́ wọ aṣọ kan bí a bá fẹ́ lọ sí ibikíbi bí a bá fẹ́ ṣe iṣẹ́kíṣẹ́ kan ohun gbogbo ohunkóhun tí a fẹ́ ṣe òfin kan ṣoṣo yìí ni ó ń ṣe amọ̀nà wa ìkejì fífi ìmoore hàn sí ọlọ́run nípasẹ̀ kristi jẹ́ kí a wo ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni ojúṣe onígbàgbọ́ mo rò wípé o mọ ẹni tí à ń pè ní kristẹni ẹni tí à ń pè ní onígbàgbọ́ jẹ́ kí n tún ran ọ létí nínú kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá kí ó ba lè yí ọ àwọn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnuwọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra níhìn-ín ni àwọn tí a bá sọ̀rọ̀ ni a ti ṣe àpèjúwe irú ènìyàn tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ a pè wọ́n ní àyànfẹ́ ọlọ́run bí a bá ń fẹ́ nìkan ní ẹni tí a yàn fẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwọn wọ̀nyí ni a yàn tí a mú kúrò láti inú ayé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń rìn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ẹlẹ́ran ara ẹ̀dá lásán-làsàn àwọn tí ó sì wà nínú ayé ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ni àwọn tí ọlọ́run fún ara rẹ̀ tí ó yàn kúrò nínú ayé bí a bá kó àwọn ọmọ kan jọ ní ilé ìwé tí a sì ń ní iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọ̀nyí àwọn díẹ̀ nínú wọn olùkọ́ ṣeéṣe kí ó wá síwájú wọn kí ó yan ọmọkùnrin yìí ọmọbìnrin yìí ọmọkùnrin tọ̀hún ni ọmọbìnrin níhìn-ín kí ó yàn wọ́n kí ó sọ fún àwọn tí ó kù pé òun yan àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ kéékèèké wọ̀nyí fún irú ìje tí ó ṣe pàtàkì fún iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún ojúṣe kan tí ilé ìwé tí ó ń fẹ́ kí wọn kí ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tí a wà pẹ̀lú ayé tí a wà nínú òkùnkùn tí a wà lábẹ́ ìsìrú èṣù ni ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ọlọ́run nínú agbára rẹ̀ ni ó wá yan ẹnì kọ̀ọ̀kan wá láti inú ìdílé kọ̀ọ̀kan láti inú ẹbí kọ̀ọ̀kan láti inú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí ó wà nínú ayé tí ó yàn wá láti fẹ́ wa kí a má bàa dàbí ti ayé àwọn tí a ń pè ní kristẹni àwọn tí a ń pè ní onígbàgbọ́ ni àwọn tí a ti pè jáde kúrò nínú ayé kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú òkùnkùn àwọn tí a ti yàn pẹ̀lú agbára àti ìfẹ́ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó sọ fún wa wípé ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí n láàyè ọ ọ̀rọ̀ méjì yìí wọ́n papọ̀ sí ojú kan bí o bá mọ̀ wípé ọba kan ó fẹ́ràn rẹ ó rí wípé ohun tí ó ń ṣe kò ní jẹ́ èyí tí ó máa bí ọba yìí nínú nítorí wípé ọba yìí ó fẹ́ràn rẹ púpọ̀ tàbí ó ṣeéṣe kí bàbá kan kí ó fẹ́ràn rẹ bí o bá rí pé bàbá yìí fẹ́ràn rẹ nítorí ìfẹ́ tí ó ní sí ọ ó máa ṣe ohun gbogbo.

ìṣe fún dáfídì àti fún ìsírẹ́lì ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí nígbà tí ọba síríà tí ó dìde sí ọba ẹsikáyà ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ olúwa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé olúwa wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpàdà kankan tí ó lè ṣe ọ́ nìkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ olúwa ní òdodo wọn ti wá ní olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúndí ajẹ́ ènìyàn ọlọ́run àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti wípé a mọ olúwa ní tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà ẹni tí ó kún fún àdúrà bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára kúrò nínú ìpọ́njú kúrò nínú àìsàn kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótoboto káàkiri àárín ilé tí kì í lè ka bíbélì tí kì í lè gbàdúrà a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà bí wọ́n wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà ò mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé ó mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà ẹni tó ń ké pe olúwa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni wípé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí èṣù a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin dáfídì 100:7 100:7 orin dáfídì 100:7 kí a wo ẹsẹ 19 àti ẹsẹ 20 nígbà náà ni wọ́n kí gbèpè olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí jákọ́bù tí ó rọ̀ mọ́ olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa nítorí ìgbàgbọ́ nínú olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọfà ayé ló wà lára ẹ lágbájá àhómọ gbà tí wọn ti ṣe nǹkan bẹ́yẹn fún kò gbádùn ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tàfà ìgbà mìíràn ẹlòmíràn máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tàfà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tàfà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú olúwa
o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bini kini an pe ni apata e ki se apata apata yato sugbon nkan ti an pe ni apata ni pe bi enikan ba nso oko se ori awon olopa bi ijogbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti on se ijogbon won le ma ju oko si won won le ma ta fa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi ata yi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba yi ni an pe ni apata nitori wipe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so fa si oni igbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan wonyi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se oni ibi won fe be won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan wonyi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun ani abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun won segun esu won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan ye ki atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile esu agbara ni olododo sawo inu re o sila bi abati ngbadura ti angbadura ni oruko Jesu e je wipe an sawo inu ile esu nla ni ki owo esu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun e ti a o fi segun esu ti o mo we pe nigba ti esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri we pe a ni ifami ororo yan olowa e je pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo on ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o so nipa ifami ororo yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o o ti mo nisinsiyi we pe bi o ba nfe idande idande sumo to si re o nfe iwosan ni iwosan sumo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese sumo to si re ohun kan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun dore o ti di ebi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Kristi o lati je eni ti ngbadura eni ti ngbadura se o ranto owe ti Jesu pa fun awon omo eyin nipa obirin opo kan ti o so wipe on fe ki agbesun lara otahun o lo n ba adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re
nípa sísọ nígbà gbogbo nípa lílọ sọ́dọ̀ adájọ́ nígbà gbogbo ni a fi dá lóhùn èyí ni Jésù wa sọ fún wa wípé àwa náà ti a jẹ́ onígbàgbọ́ a ò mọ̀ wípé ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀ kí Ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀ kí Ọlọ́run kí ó ba lè dáàbò bò wá kí Ọlọ́run kí ó ba lè mú wa láadá kí Ọlọ́run kí ó ba lè ṣe àwọn tí a ń béè lọ́wọ́ rẹ̀ kí ó ba lè ṣe fún wa ìdúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè Ọlọ́run bí ìpọ́njú bá wà bí ìnilára bá wà bí àìsàn bá wà bí àìní bá wà bí ìpòrúru ọkàn bá wà ohunkóhun tí ì bá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára tí òun fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò sọ fún Ọlọ́run ó dájú wípé yóò gbọ́ nítorí pé Ọlọ́run kì í ṣe ẹni tí ń jani sílẹ̀ Ọlọ́run kì í ṣe ẹni tí ń dojú tini Ọlọ́run kì í ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú ṣe sọ fún Ọlọ́run rí wípé o ti di àtúnbí rí wípé o jẹ́ ọmọ Ọlọ́run rí wípé o jẹ́ ènìyàn Ọlọ́run kí o sì wá máa sọ fún Ọlọ́run nípa àwọn ìlérí tí o ti ṣe wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́ wípé o jẹ́ ẹni tí gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ gbàdúrà nípa dídúró kí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí a fi wẹ̀ ọ́ kí a fi bọ̀ ọ́ kí a fi dáàbò bọ̀ ọ́ kí o sì rántí wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè olódodo sáwọnú rẹ̀ a sì dáàbò bò ó ní ìpamọ́ rántí ọ̀rọ̀ olúwa rántí ìlérí olúwa kí o fi ọ̀rọ̀ olúwa kí o fi ṣẹ́gun èṣù bí o bá ti ní ìgbàlà kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ kí ó wà nínú ayé rẹ kí a sọ di mọ́ kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ nítorí ẹ̀mí Ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn lónìí sọ fún Ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀ wípé ìdáǹdè kíkún yóò jẹ́ tirẹ̀ sọ fún Ọlọ́run ó dájú pé bó bá gbàgbọ́ ó rí ògo olúwa.

0: hi abari eni ti o ni ibeere ninu ohun ti olukọkọ wa ninu ọrọ ọlọrun a le fi han nipa gbigbe ọwọ wa soke.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe pa nínú ẹ̀kọ́ yẹn, tí a wá pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè láti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì sójà kò súsí nígbà ọ̀sáà kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Fílípì orí kẹrin, Fílípì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon kan miran ki se eyi ni o ye ki a fe saaju ohun ti o ye ki a fe saaju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to nta wa lara labe aso o nso o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma da bada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni ton oni ki a ni iwon tun won si pelu adura wa oni Olorun n be nitosi ohun tun wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohun kohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma nda ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma n je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibugbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a we pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana bi o je ti atira sowo melo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyankun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon omo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran moses si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se ni toto ni o dabi eni pe won korin iro orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura awon ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ari wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wepe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han wepe o pese fun mi je ki n fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo n wo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to n sunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon sin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na leoba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilo won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o n bo ti ko ni bo san ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rarara o ye kan ki o be si n dupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere onkun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo odun abi odun ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobinna si won pe kan ma pa won gba ton si be si ni pa won tun wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oge de dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon to je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe awa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo arin lowo
0: e se o e je ki a dede duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa. Àti wípé nítorí bẹ́ẹ̀, bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa. Nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kú iṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá, ìbùkún tí ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún ju bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ ju bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà ju bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún titun, pàápàá

ìsìntì ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristì ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀ tí Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀. Ó ṣeéṣe gbàtí a pe orin Dáfídì orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọ́sórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ Olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ Olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olúwa wọn. Ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run nínú orin Sáàmù yìí, ó rán mi létí ìtàn kan tí mo kà. Ìtàn yìí sọ nípa àwọn ìpéjọpọ̀ kan. Nínú ìpéjọpọ̀ yìí ni a ti rí agbédègbẹyọ̀ tí ó lè ka orin Dáfídì orí ìkẹtàlélógún. A wá pe ẹni yìí wípé kí ó dìde dúró, kí ó kà á fún àwọn ènìyàn tí ó jókòó. Ẹni tí ó pè jẹ́ ẹni tí ó dàgbà, ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó wà nínú Kristì. Agbédègbẹyọ̀ yìí tí ó dàbí akéde, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó kàn mọ orin Dáfídì nítorí pé ó lè kà á ní àkàsórí. Ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á, bí òun bá kà á tán. Ẹni yìí tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó ti pẹ́ nínú Jésù, tí ó ti ní ìrírí, tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú Jésù Kristì, ṣùgbọ́n tí ó ti rí wípé Jésù tó gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún, wọ́n ó yè, nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pe ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ Olùṣọ́ àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan nujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ Olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí.
ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí kẹtàlélógún ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́àgùtàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ bí olùṣọ́àgùtàn wa nínú Pétérù kìíní orí kejì láti ẹsẹ̀ 24 dé 25. Ẹni tí ó ti ká ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébó. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébó Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dáni ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni à ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí a mọ olùgbàlà, ìkejì ni kí a mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, bí a bá wo orin Dáfídì yìí dáradára, bí a bá sì kà á ní àkàyé, a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó nínú orin Dáfídì yìí? Yẹ kí a wo ìwé òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi.
omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wipe iru omode wo ni yi se o mo wipe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma fowo to omo be wipe omo daadaa ki se be duro titi baba bi soro tan to fi peti si ohun to nso wipe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wipe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a wa si ilesin ko ye ki o je asa laarin wa wipe bi a ba n gbo iwasu ko ye ki o je asa laarin wa wipe bi a ba n soro olorun ki a ma le peti sile awon elomiran o ti je asa won wepe bi a ba ti nka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati peti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade idakonko ninu ile isin nigba ti iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi a ba so wepe a je ti olorun o ni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wepe ki a pa nkan mo ni aarin aya wa o je wipe ki a ma fi sere o je wipe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dafidi nisinsinyi orin dafidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dafidi fun ara re ti o nso nipa oluso agutan ohun paapa ti je adaran tele tele ohun paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dafidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dafidi ori kejilelogorin orin dafidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokanle laadorin o si yan dafidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fun oyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihi ni a so fun wa ise ti dafidi se tele tele dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon dafidi mo ju be lo o mo wipe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wipe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wipe ki a mo oluwa a mo wipe o ni idaniloju idariji ese o ni idaniloju wipe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dafidi ori kejilelogbon o ri iriri igbala iriri sodomo
iriri atunbi ti Davidi ti oni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin Davidi ori kokan le la dota o ri nigbati o nbebe fun anu fun iwena mo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo Olorun eyi ni o fi ro Olorun lati le ko orin Saamu yi wipe Oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo Olorun bi iwo paapa bi o ba ti ni Jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yi o le wipe Oluwa li oluso agutan mi bi a ba wo ohun ti Davidi nso nihin ari wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun Davidi ki se ru eni be nihin le o wipe ni toto lati eyin wa lati kekere ni Oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun Olorun wipe ni akoko ti o n ko Saamu yi o ri wipe Oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti Olorun wipe o ki se bi ewore o je agutan ninu agbo Olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eyi ti iwo ibale wipe Oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro Olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun Jesu ni gbo se awon o fi aye won fun Olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki Oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eranko boburu nigbati ejo lailai eni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je ru eni be ti o n fi ojo igbala dola bi o ba je ru eni be ti ko mo oluso agutan ti ko mo Oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun Jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun Olorun wipe loni ni o fe ki Oluwa ki o je Oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wipe Oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini Oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wipe ati jeun o deti ati woso o doran aye ti o je wipe a ko ni anito ati aniseku aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le sugbon awa ti a mo Olorun awa ti a ni Oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini ohunkohun eyi ni eri ti a ri ninu bibeli wipe ni igba oda ni igba kugba wipe Oluwa o ma n pese fun awon ti re aranti itan omo Israeli ni aginju ki won tile to kuro ni oko eru Egypt se aranti wipe bi won ti n pon won loju si be ni won dagba si bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore nígbà tí wọ́n sì wà ní aginjù
ari wipe ki se wipe owo ni won fin ra ounje nitori wipe mana latoke wa ni olorun fin bo won awon paapa le so ni igba na wipe oluwa le o le so agutan won wipe won ko se alaini onkohun bi o ba da be ni wipe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbomo won lara awon won yi le korin awon won yi le fofayo wi pe oluwa le o le so agutan won wi pe ni igba ti oluwa je o le so agutan won awon ko se lai ni onkohun awa paapa loni a le so pelu idani loju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je o le so agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ke a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa Dafidi yi kana le on so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile Israeli o so wi pe lati igba ti on ti wa le ewe titi on fi dagba nisisin yi wi pe on wo ti ri ke a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe Olorun ma npese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi Olorun ti npese fun awon ti re mo si mo daju wipe ninu odun titun yi a o ri wipe Oluwa yo ma pese fun wa Oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko Jesu ninu orin dafidi ori 84 ese ikokanla orin dafidi ori 84 ese ikokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lọwọ awọn ti rin dede o ti ani lati boju to ni wepe ki a rin dede gege bi oro Olorun a o ri wipe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wipe Oluwa le le so agutan wa wipe awa ki yo se alaini ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti Olorun ni fun awon ti re sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu je ki awo anfani keji ti ani nipa wipe Oluwa je oluso agutan wa ki awo ninu orin dafidi ori 23 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wepe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je pe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o nso fun anihin wepe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti Olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wepe nigba ti Olorun fun ara re ti o sise wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun ani igbala Olorun o ye ki a mo wipe nigba ti Olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew
ori kefa. Matthew ori kefa. Ese ikokan li logmon. Nituri na ema sheshe aniyan wepe kile au je ati kile au mu ati ashowo li au fi bo le au fi wawa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile au je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbo mo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin tin sise ati ti a si di ero wowole lori emi o si fi isimi fun yin egba ajaga mi si orun yin ki esi ma ko eko lodo mi nituri oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati aba mo jesu gege bi oluwa ati olugbala wa nigbati aba ni jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile da bi eni wipe ewu wa lona bi o tile da bi eni wipe ani idojuko tabi inu ni bini bi o tile da bi eni wipe ajalu wa lotun o n wa losi sibe sibe okan ma n bale ninu olorun bi o ba wo igbesi aye jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati kamo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wepe se o mo wepe awon farisi ndode re se o mo wepe awon sadusi ndode re sugbon ma nso wepe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni Galilee, iba se ni Jerusalem, iba se ni Samaria, ibi ki bi ti o ye ki o lo, a ma lo. Nitori ki ibero, o ni ki a ko eko yi lodo ohun. Wepe baba, o wa pelu ohun. Nitori baba li o ran ohun, eni ti o si ran ohun, o wa pelu ohun. Wepe nitori be, ko si eru, ni gba kugba, ati ni bi ki bi. O ye ki a wa paapaa, ki a je ki okan wa bale. O ye ki a wa paapaa, ki a ni isimi ninu okan wa ki a mo wipe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o daju wipe yo ma saniyan nitori wa ninu Philippi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o n hale mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nitori be o ye ki a mo wepe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi oluwa
gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wí pé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wí pé àlọsíwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́ rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kìí ó ní ewu, ibi tí wọn kìí ó ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kìí ó lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ sí ibi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wí pé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀. Kí ni a ń pè ní àkókò ìdákẹ́ jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjòkò jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀. A jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀ láì ka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́ jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn ni ó ti lè ṣeéṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kún tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé o rí wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù,
bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàláwa a máa tu ọkàn wa lára nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ òun ni òdodo wa òun ni ìwà mímọ́ wa òun ló máa fún wa ní òdodo àti ìwà mímọ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun nítòótọ́ ìdánwò láti ọ̀dọ̀ èṣù yóò wá nítòótọ́ ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ fani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé àti tí ó fẹ́ fani sí abẹ́ ìsìnrú èṣù yóò wá ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ó ní ó mú wa lọ ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbẹ́kẹ̀lé jẹ́ kí a sinmi le kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́ a ti sọ nípa ìpèsè àtọ̀runwá a ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa a ti sọ nípa ìtura tí ó máa ń fún wa àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin ó ní nítòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí ìwọ wà pẹ̀lú mi nítorí tí ìwọ pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn pokùnso ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà ẹ̀rù wípé àwọn ọ̀tá wọ́n ń búra múra mọ̀ wọ́n ń pinnu wọ́n ń pète lórí mi kí ni kí n ṣe báwo ni mo ṣe lè ní ààbò ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan dáfídì ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú ṣé o mọ̀ wípé sọ́ọ̀lù ó dọdẹ dáfídì fún ìgbà pípẹ́ ìgbà mìíràn ó ṣeéṣe kí dáfídì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín kí sọ́ọ̀lù kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjijì ikú fún dáfídì ó ní jésù kristi àti ọlọ́run wọn kò fi mí sílẹ̀ rí èmi kì yóò bẹ̀rù ibi kan ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn fílísítíìnì ni dáfídì yóò gbé rí ara rẹ̀ ó ní ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí jésù kristi tàbí olúwa olùṣọ́ àgùntàn wípé ó tó fún òun àwa pàápàá yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ ń láàlá tí ó bani lẹ́rù bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kò séwu nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan bí olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa a kì yóò bẹ̀rù òjijì ikú bí kìnìún ẹ̀yà júdà bí ó bá wà nítòsí wa a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ ọlọ́run kí a sà máa gbàdúrà kí a máa gbàgbọ́ kí a máa gbẹ́kẹ̀lé ọlọ́run ó dájú wípé yóò mú wa ṣẹ́gun ó ní ìwọ wà pẹ̀lú mi ìfarahàn ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo níbikíbi tí a bá wà bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ ọmọ ọlọ́run bí a bá wà nínú òdodo jésù kristi ó dájú wípé yóò wà pẹ̀lú wa nínú ẹsẹ̀ ìkarùn-ún ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lè ojú àwọn ọ̀tá mi ìwọ́ dá òróró sí mi lé orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi lé ojú àwọn ọ̀tá mi àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀ ẹ̀rù a máa bà wá nítorí wípé a kò ní ìsinmi a kò ní ìgbàgbọ́ nínú jésù kristi tí ó jẹ́ olúwa olùṣọ́ àgùntàn wa ṣùgbọ́n dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán wípé olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun níwájú àwọn ọ̀tá òun ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èé ṣe
ti olorun ko pa gbogbo awon ota wonyi re ki abale gbadun tabili ti olorun tesile ni waju wa ohun ti o ye ki o yi oni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi ati le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki o rire ko fe ki odun yi ki o yabo fun won bi abaji omo olorun eyi o se onkohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o se onkohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o se onkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le wu ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o se ohunkohun awa ti a je ti olorun a mo wi pe iwo te tabili onje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o je ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu titi odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se lo lorire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje Jesu Kristi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupadabo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o si pinu wi pe ko si ohunkohun ti o mu igbala Jesu Kristi kuro ninu okan re ki o pinu wi pe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi ohunkohun ba ni igbesi aye re nipa ti emi ni o ni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun so fun olorun yo fun olagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun olorun yo pese ni kikun fun gbogbo aini re

Àlàáfíà Ọlọ́run, ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ. A ti lè sọ fún wa nínú àwọn ọba kejì, ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin, nínú ọkàn ọkùnrin, tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú Ọlọ́run, àwọn ọba kejì. Orí kẹsàn-án, à ń ka ẹsẹ̀ ìkejìlélógún. Àwọn ọba kejì, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkejìlélógún. Ó sì ṣe nígbàtí Joramu rí Jehu, lè ó wípé, Jehu, àlàáfíà kọ́. Ohun tó bèrè pé ṣé àlàáfíà ni, òun sì wípé àlàáfíà kíni. Níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe ajẹ́ rẹ̀ ti pọ̀ tó bẹ́ẹ̀, ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn, àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́, kò sí àlàáfíà fún wọn, kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà, ibi ni wọ́n máa rí nígbà gbogbo, àfi ìgbà tí wọ́n bá Ọlọ́run lájà, tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Chronicle kejì, Chronicle kejì ni a tó fi ń yé wa. Àwọn tí kò ní àlàáfíà, à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe, ìrìn tí ó yẹ kí ó rìn, ìṣísẹ̀ tí ó yẹ kí ó gbé, kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Chronicle kejì, orí kẹẹ̀dógún, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkarùn-ún. Ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ni Israel ti wà láìsin Ọlọ́run òtítọ́, láì ní àlùfáà tí ń kọ́ni, láì ní òfin? Kí ni àbáyọrí sí wípé wọn kò sin Ọlọ́run òtítọ́? Wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ Bíbélì, wọn kò sì ní òfin, wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa, nínú ìgbésí ayé wọn. Ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni. Àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tí bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì orí kejì ẹsẹ̀ kọkànlá wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ogún, ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà. O ní ó dàbí ẹni wípé o mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbàgbà Jésù gbọ́, tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah orí ìkẹtàléníàádọ́ta 53, Isaiah orí ìkẹtàléníàádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún, ṣùgbọ́n aṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúùgbà tí o bá gbà á gbọ́,
gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa.

0: láàrin ìwọ àti ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì. Ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run. Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí òun ni àlàáfíà wa, òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni ti ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa. Nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nísinsìnyí a wá di ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, nítorí orí ọ̀fẹ́ tí ń tipasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa. Nínú ẹsẹ̀ 15, ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, ti kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì, èyí ń tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí, wípé àwa tí a jẹ́ kèfèrí, àwọn tí ó jẹ́ Júù tí wọ́n jẹ́ bí ọmọ Ábráhámù ní ti ara, wípé Jésù Kristì ó ti fi ara rẹ̀ rú ẹbọ fún wọn, kí olúkúlùkù wa kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 17, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, èyí ni àwọn kèfèrí, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, èyí ni àwọn Júù. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe kí àlàáfíà yìí kí ó lè jẹ́ tìrẹ, ó yẹ kí o ronúpọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì. Bí o bá sì ti ní ìdáríjì yìí, o rí wípé àlàáfíà yìí ó de inú ọkàn rẹ, ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí kejìlélógún láti ẹsẹ̀ 21. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì wà ní àlàáfíà, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí ni rere yóò wá bá ọ. Ó ní bí o bá fẹ́ ní àlàáfíà, ohun kan láì gbọdọ̀ má ṣe, wípé kí o súnmọ́ Ọlọ́run. Báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run? Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ, ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà. Ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, tí o ní àlàáfíà, ó ní nípa èyí ni, nípa ìbálàjà ni, nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà, Ọlọ́run rere yóò sì wá bá ọ. Ó ní èmi bẹ̀ ọ́, gba òfin lé ẹnu rẹ̀ wá, kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè àgbẹ̀ọ̀rọ̀, bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run, ohun kan tí o ní láti ṣe, ìṣísẹ̀ kínní tí o ní láti gbé, ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, kí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. Ó ní kí o mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí o jìnà réré kúrò nínú àgọ́ rẹ, kúrò nínú ìgbésí ayé rẹ. Nígbà náà ni o lè bá Ọlọ́run làjà. Èyí ni à ń pè ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ wípé a ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ wípé a ní àlàáfíà Ọlọ́run, ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà ní láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Wo bí a ṣe lo èdè yìí nínú Lúkù orí 1, ó ń sọ nípa ìgbàlà, ó ń sọ nípa àlàáfíà, kí o lè yí ọ wípé ohun kan náà ni a ń sọ nípa rẹ̀. Bí a bá ń pè ní ìgbàlà, bí a bá ń pè ní àlàáfíà Ọlọ́run, nǹkan kan náà ni a ń sọ nípa rẹ̀. Nínú Lúkù orí 1, ẹsẹ̀ 77 àti 79, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ń sọ wípé a ní ìgbàlà, eje wo pe ani idani loju o pe ati ko ise sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ise wa kuro oni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi owe pe nigbati a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o so fun wa nipa olorun alaafia nipa se Jesu Kristi oluso agutan la ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wi pe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu olorun se amo we pe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi ati nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa Jesu Kristi sugbon bi ati nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti an daroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba Jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti n rin deede bi a ti n ni idapo timotimo pelu olorun alaafia ni yio ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigbati o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ki a mo we pe Jesu ti pese ohun gbogbo fun wa ki a ma fi awon ibere wa ki a ma fi siwaju olorun pelu idope o ni bi a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa ti to kan ba wa bi nkan ba si wa e ma gba nkan won yi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wipe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wipe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa kani tabi won ala lodoju ko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi aba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idupe ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igbagbogbo alaafia nibi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje nibi ise tabi nibi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohunkohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun we pe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun o ni lati wa ni igbesi aye wa bi o ba je wo pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ese dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logun o ni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese o ni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eyi wa ninu galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora
1: iwa pele isore igbagbo ni toto ni ati ma awon kan won yi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki ati di eni nipa ti emi eni ti ati gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wepe ni toto ni emi olorun gbe inu wa awon kan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le rayi joko ninu igbesi aye wa nitori be e je ki a mo wepe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wepe won je omo olorun ninu Isaiah ti atinka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje dini logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan won yi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun sugbon ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je wipe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma n se wa ni kayefi nitori wipe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki a wo iwe mimo ninu Agai lo ti n so fun wa Agai ori keji Agai, eyi wa ni bi o ba tin lo si ipari majemo lai lai. Agai, ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowo awon mogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowo awon mogun wi ohun ti olorun so nihi ni we pe awon israeli won pe jopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihi yi li mi o fun yin li alaafia nitori be bi abaji omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oji ole bi o ba je pe ni toto ni enikokan wa ti a wa ni idapo oji ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o so fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o so fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi yesi ohun ti a nka oro ti a pe ni paapaa o nso fun awe pe nigba ti ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o wewa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe laye ka wa nisisin ya n pada sinu eberu ori ketala ese ikokanlelogun anwo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o ngba fun awon oluka episteli ti o koranse si won wo oni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wipe ki a se eni pe ati nipa wipe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun ju snow lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihi wipe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura wipe ki olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a npe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti Adamu nigba ti o wa ninu ogba Edeni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri Olorun loju koju o nso pepe o salaye ohun to nso fun wa ninu ikin pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa se aladogbo ni ise wa se ara ile wa ni ise wa se oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a npe ni pepe ni yi wipe amo ife olorun iwo ko gbodo jale yi ni ife olorun iwo ko gbodo soju kokoro yi ni ife olorun iwo ko gbodo seun ko ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a npe ni pepe ikini awon ti o ni ise re gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba ni waju re ni won bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a si n se ohun ti o se itewogba ni waju re eyi ni a npe ni pepe o ni a n se nipase kristi eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se o ni bi a ba gbẹkẹle Ọlọrun ti agba Jesu Kristi bo ti eje re ti o wẹ wa nu o ni yo je nipa ti Jesu Kristi o wa nso wo pe ise rere be ati pepe be ati ise to je te o gba be yo mu ogo wa fun Ọlọrun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti Ọlọrun ti se iru ise isodotun isodi mimo be asepe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti a nso nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo e je ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose ti n bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni a ri awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun a we pe emi o ma rin rin mi pelu ogbon li ona pipe nigba wo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe ohun tun so fun ani we pe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju Olorun lati oke ti o wo ohun ohun o ma rin ohun o ma so ohun o ma se gbogbo ise ninu ile pelu okan pipe aya pipe emi ki yo gbe ohun boboro si waju omi emi ki o gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki o gbe won si waju mi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se fun wa ki a le je pepe ti a n gba ladura ninu eko ti a n ko loni bi a ba je eni ti o fara mo oro Olorun ti a si mo wepe ko si ohun kohun to soro fun Olorun lati se a o mo wepe ohunkohun ti Olorun ba pa lase wepe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti n so ki a wo Efesu ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi apostoli awon miran bi woli awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti a ngbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a sin ko olukuluku eniyan ti a sin ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki aran ti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbinu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila oni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi n ki yin o n fi iwa ya ija gbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun eyin je ki o tun ye wa we pe bi a ba duro ninu ife Olorun ni ekun rere we pe pipe yi ti a nso yo le je ti wa nitori we pe ise Olorun ni ninu Timothy 2 ori keta ese ikerin din logun ati ese iketa din logun gbogbo iwe mimo ni o ni imisi Olorun ti o si lere fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni Olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro Olorun bi o ba je eni ti ki ka oro Olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori we pe nigba ti a ba ka oro Olorun yo fi han wa awon ti o ku ni igbesi aye wa yo fi han wa awon ileri Olorun yo fi han wa ise te je Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri Olorun mu ninu adura wa ati we pe nigba ti a ba si lo siwaju Olorun lati gbadura je Jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti nlo sile ikini ni ari ninu orin Dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife Olorun alaafia ati diduro gege bi omo Olorun o ni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore korikosun wa ki o je awon ti o n dagun la oro Olorun awon ti o so we pe mo mo pe won o pe mo mo we pe eleyi o da sugbon eyan ni mi o ki n so Olorun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapaa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwuri tabi ipini nija we pe Olorun ti o fun arakunrin yi ni ore ofe Olorun ti o fun arabirin yi ni ore ofe lati ma rin ninu ife Olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju Olorun o seese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi ti nreti iru nkan wonyi, emura giri, ki aba le ba yin li alaafia, li ailaba won, ati ailabuku li ojure. Ori wepe, o meji ti atenomo loni, alaafia, ati ailaba won, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a di mu ki a je ki o wa ni igbesi aye wa titi Jesu yo fi de nitori wipe Jesu Kristi o n pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo ẹ̀yin Kristi ẹbí Ọlọ́run bí ẹ̀yin ti ń retí bíbọ̀ Jésù irú nǹkan wọ̀nyí múra gírí kí a ba lè bá yín lé àlàáfíà àlàáfíà pẹ̀lú Ọlọ́run àlàáfíà pẹ̀lú àwọn ará àlàáfíà nínú ẹbí wa àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò wa àti kí a wà ní àìlábàwọ́n àti àìlábùkù ní ojú rẹ̀ mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn Olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní Olúwa wa Jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀ kí a máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà kí a máa fi ìgbà kankan ṣe ohun tí kìí ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run kí a máa ṣe ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa ìrìn ẹsẹ̀ wa ọ̀rọ̀ ẹnu wa ohun gbogbo tí a ń ṣe kí ó máa mú ògo bá Ọlọ́run Olúwa wa àti bàbá wa ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run ìwọ tó tí ì nígbàlà ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà nínú ìbálàjà pẹ̀lú Ọlọ́run níbẹ̀ ni àlàáfíà wà bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ o ní ìdálẹ́bi o jẹ́ ọ̀tá Ọlọ́run ó yẹ kí o lè gbàdúrà kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o lè wẹ̀ ọmọ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o mú àwọn ẹ̀gbin àwọn ẹ̀ṣẹ̀ àwọn èrí àwọn ìdálẹ́bi àwọn ohun tí ó so mọ́ tí kò jẹ́ kí o ṣe ìfẹ́ Ọlọ́run kí o mú wọn kúrò ní ìgbésí ayé rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè wẹ̀ ọmọ ó lè ṣe ọ pé ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè mú ìdálẹ́bi kúrò ó lè jẹ́ kí o bá Ọlọ́run làjà bí o bá gbàdúrà tọkàntọkàn tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ìdálẹ́bi yóò kúrò ọ̀tá láàrin ìwọ àti Ọlọ́run yóò kúrò ògiri ìkélé ni tí ó ya ìwọ àti Ọlọ́run a ó bí lulẹ̀ ó sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí o má sí ìdálẹ́bi kankan nínú ọkàn rẹ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí o di ẹni ìgbàlà kí o bá Ọlọ́run làjà kí o jẹ́ ti Ọlọ́run nítòótọ́ rántí wípé lẹ́yìn tí o bá ti ní ìgbàlà ìṣísẹ̀ kan ìrírí kan tún ń dúró dè ọ́ èyí ni ìsọdimímọ́ ìsọdọ̀tún nínú ọkàn pé kí a mú gbòǹgbò ògbólógbò ẹ̀ṣẹ̀ kí a mú kúrò nínú ọkàn rẹ kí a ṣe ọ pé kí a wẹ̀ ọmọ kí àlàáfíà Ọlọ́run kí o máa jọba nínú ọkàn rẹ kí o lè máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ pẹ̀lú àwọn àna rẹ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ àwọn tí ẹjọ́ wà ní ìṣọ̀kan náà àwọn tí wọ́n ń ṣe nínibíni sí ọ àwọn tí wọ́n ń ṣe ṣíọ̀ sí ọ kí o lè ní àlàáfíà pẹ̀lú wọn ó ṣeéṣe nítorí wípé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá kí wọn kí ó wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀ gbàdúrà wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ àtọ̀runwá iṣẹ́ abẹ àtòkèwá iṣẹ́ abẹ oore ọ̀fẹ́ kí o ṣe ọ pé nínú iṣẹ́ rere gbogbo nínú ìfẹ́ rẹ̀ láti máa ṣe ohun tí ó yẹ fún ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nípasẹ̀ Kristi nígbà gbogbo kí gbogbo ayé rẹ gbogbo ìwà rẹ gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ gbogbo tí ó ń ṣe kí o lè máa mú ògo àti ọlá àti ìyìn bá Ọlọ́run tí ó gbà ọ́ tí ó sì sọ ọ́ di mímọ́ bí o bá gbàdúrà ó dájú wípé yóò ṣe fún ọ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wí pé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wí pé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wí pé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wí pé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wí pé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wí pé àwọn ìdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wa, àkọ́bí láti inú òkó wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wí pé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹẹ̀dógún Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi òun ni kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́ bẹ́ẹ̀ ni kí èmi kí o má bàa rí iná ńlá yìí mọ́ kí èmi kí o má bàa kú Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ èmi ò gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi èmi ó béèrè lọ́wọ́ rẹ̀ èyí ni a tún sọ nípa Jésù Kristì Mósè jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa bí o bá wo orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ̀kẹ̀ wọn lé e èyí tó ń sọ nípa Jésù Kristì bí o bá ń fiyè sí àwọn ohun tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú Deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn Ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé gbà tí a sì fi Jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún ọ wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14 lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wepe Jesu Kristi mo wepe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye ke ye ke awon elomiran ma nfi eko bibeli ja fara won si so wepe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma n ko lorin wepe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri o ba je wepe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekan bi ki ba se wepe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma n ko lori pelu wepe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa papa mo wepe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti n ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo Olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se n dagba ninu eko oro Olorun bi a se n dagba ninu imoye imo Olorun bi a se n dagba ninu igbesi aye onigbagbo tooto bi a se n dagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wepe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wipe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wipe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wepe won ni ifesemule iduro sinsin ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won ṣugbọn o tun ranti wipe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wipe Jesu Kristi o dabi eni wipe ko le to fun won wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Ábráhámù, ti Ísáàkì àti ti Jákọ́bù, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristì tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti má jẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì, Jeremiah.

ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ bí kìí ṣe agbára ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàn dà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti Olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì, nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má bàa ṣìnà lọ, kí a má bàa tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristì ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí, ni wọn ó sì máa bí si bí a bá gba Jésù Kristì gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàn dà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọ lọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko.

gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Paul apostle lóminú, tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kolose, tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọ́n ó sọ wọ́n di aṣáko, wọ́n ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kolose orí kìíní, tí ó ń sọ nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Paul ń sọ nípa rẹ̀ yìí, tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún, tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú, tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dénìyàn, tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì ń sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ kìí kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì, tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì. Ó jẹ́ Ọlọ́run fúnra rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a bí ọmọkùnrin kan fún wa. Èyí ń sọ nípa Jésù Kristi. Ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára. Bí o bá jẹ́ ẹni tí ó gba Bíbélì gbọ́, bí o bá jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bí kìí bá ṣe wípé o fẹ́ mú Ọlọ́run lékèé, o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán, o mọ̀ wípé Jésù Kristi yìí a pè ní Ọlọ́run Alágbára, a sì pè ní Bàbá ayérayé, a pè ní Ọmọ Aládé Àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kìí ṣe wòlíì, kìí ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run. Bákan náà, bí a bá wo orin Dáfídì orí karùndínláàádọ́ta láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, ó ní Ọlọ́run láé àti láéláé ní ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni, ìwọ fẹ́ òdodo, ìwọ kórìíra ìwà búburú. Nítorí náà ni Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ.
bi o ba piye si on ti aka yi o so wi pe ni ese kefa o nso nipa olorun o ni olorun lai lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni ṣugbọn ni ese ikeje ni o tun so wi pe nitori na ni olorun olorun re o pe ni olorun ninu ese kefa o tun so wi pe olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu hebero ranti on ti aka we pe o n so nipa olorun o si tun so nipa wi pe olorun ti a n so nipa re yi titi lai ni itere ati wi pe opa alade ijoba re opa alade otito ni wo hebero ori kini lati ese ikefa ati pelu nigba ti o mu akobi ni wa si aye o mo wepe yin so nipa Kristi o wipe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wepe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina sugbon ni ti omo li o wipe ran ti wepe yin so nipa Kristi ni ti omo li o wipe ite re olorun lae ati lae lae ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayoyan oju awon egbe re lo yo yo nisisin iwe pe eyi ti atika ninu orin dapidi o n toka si jesu kristi o si n pe jesu kristi ni olorun eyi je ohun awamaridi ṣugbọn o je ohun ti a ṣe paya fun wa lati ọwọ emi olorun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kesan ese karun ti eni ti awon baba ise ati lati odo awon eni ti kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo olorun olobokun lai lai bi o ti n so nipa kristi ni o n so wipe oun ni olorun olobokun lai lai bi iye meji ba wa ninu okan enikeni ki o wo matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi si se ki eyi ti a so lati odo oluwa wa li enu wo li ki o le se pe ki yesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanueli itumo eyi ti se olorun wa pelu wa bi a ti n pe jesu kristi ni Emmanueli ni antumo re fun wa wipe itumo re ni wipe olorun ni o deniyan ti o wa ba wa gbe ati itanṣan imole re o je itanṣan imole ti olorun wo iwe hebero lekan si hebero ori kini lati ese ikini ki a wo ti iwe mimo nso nipa jesu kristi ti o je olorun ti o si je eleda ohun gbogbo olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ni ikeyin ojo wonyi o ti pase omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo nipase eni ti o da awon aye pelu bi o ba ti n gbero ninu okan re tabi ti o ni afiyesi wepe bawo ni a se da aye je ki o ye wepe olorun ni o da aye sugbon n so fun wa wepe eni ti o da awon aye nipase jesu kristi eni ti se itanṣan ogo re ati aworan ohun ti kara re ti o si n fi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi n so nipa jesu kristi wepe o je olorun o je eleda wa o n si ni olorun ayeraye ninu kolose ori kini wo ese kẹẹdogun lẹẹkan si eni ti se aworan olorun ti a ko ri
akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wi pe ada Jesu nitori pe awon ti won ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso wi pe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da Adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wo pe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede Greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko we pe akoko da Jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le wa le atete ko se pelu Olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko kasi iwora lati ba Olorun dogba an so fun anihin we pe o je aworan Olorun ko se kasi iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o n fe nawo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan won yi we pe Jesu Kristi yi ni se aworan Olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won toka won si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won gboju kuro ninu awon nkan wonyi ki won mo we pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re le ada ohun gbogbo ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese Olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wepe iba ase ohun ti a ri
tàbí ohun tí a kò rí ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run ìbá jẹ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀lẹ̀ wípé agbára Jésù Kristi ni ó dá wọn bí àwọn tí kò lóye ìwé mímọ́ bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe nínú májẹ̀mú titun wọ́n máa ṣe kàyéfì wọ́n máa bèèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeéṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì báwo ló ṣe lè ṣeéṣe láti jí òkú dìde báwo ló ṣe lè ṣeéṣe láti mú kí ara rìn báwo ló ṣe lè ṣeéṣe láti la ojú afọ́jú ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ ẹlẹ́dàá ohun gbogbo ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀ báwo ni ó ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú bíbélì jẹ́ kí a tún wò lẹ́ẹ̀kan sí kí a padà sí májẹ̀mú láéláé nínú orin dáfídì orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ èyí ń sọ nípa ẹlẹ́dàá ó ní láti ìpìlẹ̀ ayé láti ìṣẹ̀dá ayé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró nítòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ bí ẹ̀wò ni ìwọ ó pààrọ̀ wọn ìwọ wọn ó sì pààrọ̀ ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin kí ni a lè sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wípé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí a kìí rọ̀ nípò a kìí ṣí nípò bẹ́ẹ̀ ni kìí yí padà kí ni a ti rí ìtumọ̀ èyí sí jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀ ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá àti ìwọ olúwa lé àtètè kọ́ ṣe lí ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọ́n ṣègbé ṣùgbọ́n ìwọ wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò àti bí aṣọ ni ìwọ ó ka wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristi nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ ọ̀rọ̀ Jésù Kristi ni ó ń sọ nígbà tí ó wípé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wípé ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ àti ka èyí nígbà kan èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa Jésù Kristi yìí olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ olúwa kristi lí àtètè kọ́ ṣe lè ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba jésù olúwa gbọ́ wọn kò gba ẹlẹ́dàá ayé ohun ọ̀run gbọ́ àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣáńkálá sí jésù wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run ohun ayé àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀ ìwà ọ̀pẹ̀ tí wọ́n ń fi hàn sí jésù kristi wọ́n fi rí ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run ohun ayé wọ́n sì ń fi rí ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo bí a bá wo Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án ìwọ oníhìnrere Sioni gún òkè gíga lọ ìwọ oníhìnrere Jerusalemu gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára gbé sókè má bẹ̀rù wí fún àwọn ìlú Juda pé ẹ wo
olorun yin kiyesi oluwa jehovah yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re sin be ni waju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti an ka bi o ba yi o se ori wepe ninu ese ikesan o nso o daruko re wepe olorun ninu ese ikewa o daruko re wepe oluwa jehova ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka joanu ori kewa o ri wepe bi a ba nso nipa oluso agutan ni tooto a nso nipa jesu kristi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Kristi oluso agutan wa toto wipe oun ni eleda oun gbogbo ati ka ninu Johanu tele ri wipe Jesu Kristi nipa re le ati da oun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju wepe Jesu ti an soro re yi ohun ni eleda ohun gbogbo ati wepe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki o le ni ipo ti o ga julo nitori didu inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Kristi ni wipe Kristi gege bi ori ohun ni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara o n si ni asaju kì í ṣe angeli kì í ṣe àlá kì í ṣe ìran kì í ṣe ìsọtẹlẹ ṣùgbọn ọrọ tí jesu kristi olúwa wa sọ gẹgẹ bí orí òní ó jẹ ìtọnà fún olúkúlùkù wa nítorí wípé òní aṣáájú àti adarí wa
oni oṣọ agutan ati olutoju wa pẹlu oni iye imole fun ijo. Je ki a wo Efeso ori kini. Efeso ori kini ese ikeji lelogun ati iketa lelogun. O si ti fi ohun gbogbo sabe ese re, o si ti fi ise ori lori ohun gbogbo fun ijo, eyi ti se ara re ekun eni ti o kun ohun gbogbo ninu ohun gbogbo. Jesu yi ni o je ohun gbogbo ninu ohun gbogbo fun wa. Nitori be bi abamo Olorun ko ye ki a tun pada lo sinu iborisa tabi ki a tun pada lo sinu eseke ti awon elomiran nsin ti won ko gba we pe gbogbo ekun ohun ti o wulo fun wa o wa ninu Jesu Christi Olowa Olorun wa ati olugbala wa eleda gbogbo aye ati eleda ohun ti a ri ati ohun ti a ko ri. Mo fe ki o pada si Kolose nisisiyi ori kini lati ese kedogun ki a wo akojopo ohun ti Olorun ko wa ninu awon ese ti a tin ka yi lati ese kedogun. Eni ti se aworan Olorun ti a ko ri akobi tabi olori eni ti o ni ipo giga julo ninu gbogbo eda. Eye ki o ye wa we pe a ko le ri Olorun, a ko si si eni ti o ri Olorun ninu ola nla re nigba kan ri. Sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa si aye ti o fi Olorun han. Se Olorun lagbara, o lagbara. Se Olorun ni o da gbogbo aye, o da nipasẹ Jesu Kristi. Se a mo wi pe ko si ohun to soro fun Olorun lati se be na ni. Ko si ohun to soro fun Jesu Kristi lati se nitori ikini, nitori pe eni ti se aworan Olorun ti a ko ri le ohun ninu nitori ninu re li ati da ohun gbogbo ninu Jesu Kristi ati nipasẹ Jesu Kristi le ati da ohun gbogbo. Iseda ati re, iseda temi ati iseda ohun gbogbo ti a ri o wa lati owo Jesu Kristi. Nitori be ohun ti o to, ohun ti o ye ni lati gba Jesu Kristi bo gege bi olugbala wa, nitori pe oni o da wa ati fun ogo re ni o fi da wa. O so wi pe gbogbo ohun ti a da patapata gba, ohun ti nbe le orun ati ohun ti nbe le aye, eyi ti a ri ati eyi ti a ko ri, iba se ite, iba se oye, iba se ijoba, iba se ola, wi pe nipase re le ati da ohun gbogbo. Nitori be nigba ti o je wi pe nipase re le ati da ohun gbogbo, o ye ki a le gbekele, o ye ki a le gba agbo, o ye ki a le fi eyin ti Jesu Kristi. Nitori wi pe oni Olorun ati eleda ohun gbogbo, oun si ni eleda wa. O si so wi pe ati fun le ada nkan wonyi bi o ba je wi pe oni o da o ati wi pe o da o fun ara re lati le yin logo, lati le sin, lati le tun ba ni waju re. E se ti a ko ni fi sin Olorun, o si oun si wa saaju ohun gbogbo. Ki a to da awon ewebe, ki a to da aye, ki a to da ohunkohun ni Jesu Kristi eni ti o je Olorun deniyan ni o ti wa li ati aye raye. Ohun ti wa saaju ohun gbogbo. Bi o ba fe gbekele enikeni, se eni ti a bi ninu obinrin, eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa, se o ni o ye ki o gbekele tabi eni aye igbani, eni ti o ti wa saaju ohun gbogbo ati ninu re ni ohun gbogbo duro sokan. Ninu Jesu Kristi ni ohun gbogbo duro sokan, oun si ni ori fun ara, oni gege bi amona wa, oni gege bi olutoni wa, oni gege bi olusu agutan fun wa, oni gege bi adari, oni ori fun ara. Eyi ni ni ijo, eni ti se ipele akobi ninu awon oko wa. Bi o ba gba Jesu Kristi gbo, bi iru eni be bi o ba ku ni asiko ajinde, yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo. Bi o ba yin Olorun ti o pori bale fun Olorun, bi o ba sin Olorun ni aye ti a wa yi, bi o ba di orun pelu o ma sin. Nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re. Awọn ti o fe da okan awọn ara Kolose ro, to fe si won ni ko pada, to
ton fe ko ju won si olorun ajeji ton fe so fun wi pe o dabi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wi pe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wi pe bi a ba gba Jesus Christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wi pe ko si ohun ti a nilo ko si ohun ti a nsa fe ri ti a ko le ri ninu Jesus Christ nitori wi pe bi abale to olorun baba wa nipase re nipase Jesus Christ yo le seju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun olorun wi pe o la wa loju wi pe o mu akuro ninu okunkun o je ki a mo wi pe Jesus Christ ni aworan olorun ti a ko ri Jesus Christ ni eleda ohun gbogbo ati wi pe Jesus Christ ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ran ti pe Jesus eleda ohun na ni Jesus olugbala Jesus eleda ohun na ni Jesus olusoagutan ohun ni o fi eje re rubo fun wa Jesus Christ yi kan na Emmanuel olorun deniyan olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba olorun gbo bi o ba fe sin olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Kristi ni kan soso nitori wi pe oni eleda on gbogbo oni aworan olorun ti a ko ri oni olori ijo oni oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe olorun ki o si fi igbagbo re ninu Jesus Christ ki o fi han nitori pe Jesus Christ ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun olorun wi pe o gba Jesus Christ gbo o gba Jesus Christ gbo gege bi eni ti a fi han ninu oro olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyi gege bi oro re ninu isiresi olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je ki enikeni ki o tan oje wi pe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wi pe ni lati tun ma wa awon angeli kaakiri wi pe ogbon ijile to wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si o ni a fi fun wa lati gba wa kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

tí èṣù tí ó ti fi pamọ́ sí ọ lára tí ó fi pamọ́ sí ẹbí rẹ nígbà tí o bá gba ìfọwọ́kàn Jésù gbogbo rẹ̀ la ó lè jáde lórúkọ Jésù. Ìkẹta ni ìfọwọ́kàn tí ìwòsàn. Kí ó yé wa wípé agbára kan náà tí Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìṣẹ̀dá, agbára yìí kan náà ni Ọlọ́run fi sí ojú ìṣe ní àkókò ìyípadà, agbára kan náà ni Ọlọ́run sì tún lò ní àkókò ìfọwọ́kàn tí ìwòsàn. Nínú Máàkù orí ìkẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélógún, ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Wọ́n bẹ̀ ẹ́ wípé kí ó fi ọwọ́ kàn án nítorí wọ́n mọ̀ wípé bí Jésù bá fọwọ́ kan afọ́jú, ojú afọ́jú á là. Bí Jésù bá fọwọ́ kan arọ, arọ yóò dìde láti rìn. Bí ó bá fọwọ́ kan ẹni tí ó ní àrùn, yálà nínú ẹ̀jẹ̀, yálà nínú egungun, tàbí nínú ẹran ara, bí Jésù bá fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ìwòsàn yóò dé. Èyí ni wọ́n fi sọ wípé kí ó fọwọ́ kan ọkùnrin yìí. Nínú ẹsẹ̀ 25, ó ní lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kan lójú, ó sì mú kí ó wo òkè, ó sì sàn, ó sàn lórúkọ Jésù. Ó sì rí gbogbo ènìyàn gbangba múra sílẹ̀ nítorí wípé láṣáálẹ̀ yìí nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ó rí ìfọwọ́kàn ìwòsàn Jésù. Olùwòsàn ńlá ni Jésù, òun nìkan ni a wo gba àrùn mágbẹ̀jẹ́. Òun ní ìwé mímọ́ jẹ́rìí rẹ̀ wípé ó ń kiri sóore, ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nínú ìwé mímọ́ la tún ti sọ fún wa wípé ó ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa nínú Matthew orí 9 ẹsẹ̀ 35, Matthew orí 9 ẹsẹ̀ 35, Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogo wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àrùn gbogbo àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nínú Matthew orí 12 ẹsẹ̀ 15 ní nígbà tí Jésù sì mọ̀ ó yẹ ara kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn láradá. Ṣé o gbàgbọ́ wípé Ọlọ́run yóò mọ̀ láradá? Ó ní Jésù jáde lọ ní Matthew orí 14 ẹsẹ̀ 14, ó sì rí ọ̀pọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ́ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Ṣé o rántí obìnrin onísun ẹ̀jẹ̀ 12? Fún ọ̀pọ̀ ọdún ni ó fi dá àjọ Àìkó sọ́wọ́ àwọn oníṣègùn láìrí ìwòsàn. Ọjọ́ tó kófìrí Jésù bí wọn náà ṣe wá ní àṣálẹ̀ yìí, tó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ní ìsun ẹ̀jẹ̀, ìsun ìtìjú, ìsun ìbànújẹ́, ìsun ìkorò ló gbẹ nínú ayé obìnrin yìí. Bí èṣù bá ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀mí àìmọ́dé ọ, bí àwọn ọmọ aráyé bá ti ta ọ lọ́fà, bí ó bá dàbí ẹni wípé wọ́n ti tàbọn fún ọ lójú oorun, kété bí o bá ti gbúro Jésù láṣáálẹ̀ yìí, tí o bá ṣe kòǹgẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, tí ó fi ọwọ́ kàn ọ, ni àwọn ẹ̀mí èṣù tí ó ti ń dá ọ lóró yóò gbàgìrì lórúkọ Jésù. Ìfọwọ́kàn Jésù yóò mú ọ̀tá àwọn ọ̀tá, àti ti àwọn ẹ̀mí èṣù yóò mú kí wọn kí ó pòórá, kí wọn kí ó yòrò dànù ní ìgbésí ayé rẹ. Pẹ̀lú ìfọwọ́kàn Jésù láṣáálẹ̀ yìí, gbogbo igikígi tí bàbá mi ti ń bẹ Lọ́run kò gbìn ni a ó fàtú tí gbòǹgbò lórúkọ Jésù. A ó sì wọ́ wọn sọ sínú iná. Bí ó bá dàbí ẹni wípé o ní májèlé nínú ẹ̀jẹ̀, tàbí o ní ẹ̀jẹ̀ ríru, tàbí o ní ègún ìdílé, gbòǹgbò ìkorò, àìsàn ọjọ́ pípẹ́, wọn ó fẹsẹ̀ fẹ́ ẹ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí sàtánì sì ti da iyọ̀ yín mọ́ yẹpẹ̀,

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé ó jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ eléèrí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí eléèrí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí eléèrí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí 9 ẹsẹ̀ 12, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé eléèrí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 26 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun ti a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí yóò sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeéṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré.

nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristi. Nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. Àtúnwò Kolose lẹ́ẹ̀kan sí Kolose orí kìíní ẹsẹ̀ ogún, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébo rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, a dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Róòmù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wí pé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre, bí a bá wà lábẹ́ ẹ̀bi, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ́dọ̀ Ọlọ́run, tá a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀, bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, kì í ṣe fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹ̀bí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nà mọ́, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bá lájà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Yohánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìre Jésù Kristi tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ, tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn.
imode ni wepe nisisin Jesu ti ku fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wepe arin ninu imole bi a ba wo oro Olorun ti o tan imole si ipa ona wa ti a si rin gege bi oro Olorun ti a nbere ori ofe lowo Olorun wepe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wepe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere wepe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je wepe arin ninu imole o wa nso fun a wepe bi a ba je ni ti o rin ninu imole be wepe eje Jesu Kristi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Kristi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le se se fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ani igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe nigba gbogbo ti a ba wa si iwaju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a nso fun ani yi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni temple le ati faya eyi je wipe enikeni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti a npe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun a we pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun a wepe nipasẹ eje Jesu Kristi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o ye o wepe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura a gbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa biye si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun
tàbí ẹnikẹ́ni gbàdúrà sí kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù satani, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run làjà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébó, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedéédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Képe Ọlọ́run, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkún káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọ́rúkọ wọn sí ìwé ìyè Lọ́run. Ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ̀ọ́ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú un kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
ambe yin wepe ke da eni yi sile ni oruko Jesu. Emu larada. Eje ki o go olorun ki o farahan ni igbesi aye re. Ki ara dida sasa ki o le je ti re. Adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Enikan nihin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo npe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo bebe fun awon won yi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin we pe ke da won sile gbogbo igun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo enkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata amu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loni nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n bẹ yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbẹ pẹlu agbara olorun pẹlu agbara ti o wa ninu ẹjẹ Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe fi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se àwa sọ̀dọ̀ yín nísinsìnyí a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí o bímọ láyọ̀ àti lálàáfíà
ki o le wa jeri ise rere ti Olorun se lara re ni oruko Jesu Christi Oluwa wa. Enikan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o Olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wi pe e ti gbo ni oruko Jesu Christi Oluwa wa. Iwo ti o da bi eni pe igbese wo Olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi Olorun ba le pese fun o fe san awon igbese ti o wa Olorun re bi o ba nowo soke ipese Olorun ni kikun yo je ti re Oluwa wa Olorun wa an wo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo Olorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese Olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si bi ise won ti won fi sa won igbese won yi ni oruko Jesu adupe pe ti gbo ni oruko Jesu Christi Oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri Olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin wi pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo ki kun ni oruko Jesu baba an bere wi pe eni ni ti o ni idi yiyo an bebe wi pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu e to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo a bebe wi pe agbara atorun wa ki o ba le nisisin yi ki o mu kuro ni oruko Jesu awon ti o dabe ni pon ma nsubu won ma ndide won ma nsubu won ma ndide to si nfe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko Jesu awon ti won ti ni igbara ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ise kuro ni igbese aye won e je ki gbo awon ti o wa ni inu won ti ko ba ife Olorun mo e je ki o kuro patapata ni oruko Jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi Olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro Olorun agbara ti o ma fun ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina Olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko Jesu a nbe yin wi pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbe be wi pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko Jesu obirin ni ti o wa nibe ti o dabi eni wi pe omo re ni o nfa ibanuje fun o to wi pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsin pe owo Olorun yio wa lori omo naa emi Olorun yio ba le omo naa a n be yin wi pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko Jesu arabirin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: Orin ìkejìlá, gba ni Olúwa, nítorí àwọn ẹni ìwà bí Ọlọ́run dásẹ̀, nítorí àwọn olóòótọ́ dásẹ̀ kúrò nínú àwọn ọmọ ènìyàn. Olúkúlùkù wọn bá ẹnìkejì rẹ̀ sọ asán, ètè ìpọ́ni àti ọkàn méjì ni wọ́n fi ń sọ. Olúwa yóò ké gbogbo ètè ìpọ́ni kúrò àti ahán tí ń sọ̀rọ̀ òun ńlá tí ó wí pé, ahán wa ni àwọ̀ fi ṣẹ́gun, ètè wa ni tiwa, ta ní ṣe Olúwa wa, nítorí ìnira àwọn tálákà, nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní. Olúwa wí pé, nígbà yìí ni èmi ó dìde, èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ̀ sí ọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ funfun ni bí fàdákà tí a yọ ní ìléru erùpẹ̀ tí a dà ní ìgbà méje. Ìwọ́ pa wọn mọ́, Olúwa, ìwọ́ pa olúkúlùkù wọn mọ́ kúrò lọ́wọ́ ìran yìí láéláé. Àwọn ènìyàn búburú ń rìn ní ìhà gbogbo nígbà tí a bá gbé àwọn ènìyàn kéènìyàn lékè.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkẹtàlá, ìwọ ti gbàgbé mi pẹ́tó, Olúwa, láéláé. Ìwọ ti pọ ojú rẹ mọ́ pẹ́tó kúrò lára mi. Èmi ó ti máa gbìmọ̀ ní ọkàn mi pẹ́tó, tí èmi ó máa ní ìbìnújẹ́ ní ọkàn mi lójoojúmọ́. Ọ̀tá mi yóò ti gbéraga sórí mi pẹ́tó. Ròó, kí o sì gbóhùn mi, Olúwa Ọlọ́run mi. Mú ojú mi mọ́lẹ̀ kí èmi kí ó má baà sun oorun ikú, kí ọ̀tá mi kí ó má baà wí pé èmi ti ṣẹ́gun rẹ̀. Àwọn tí ń yọ mí lẹ́nu a sì máa yọ nígbà tí a bá ṣí mi ní ipò. Ṣùgbọ́n èmi ó gbẹ́kẹ̀lé àánú rẹ, ọkàn mi yóò yọ ní ìgbàlà rẹ. Èmi ó máa kọrin sí Olúwa nítorí tí ó ṣe fún mi lé ọ̀pọ̀lọpọ̀.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wí pé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wí pé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú wọn kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú wọn kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run,

o ye ki a ni igboya nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla wo heberu ori kokanla ese iketa leni ogbon awon eni nipase igbagbo ti won segun ile oba ti won sise ododo ti won gba ileri ti won si di awon kiniun li enu ni ori kewa ti mo ka fun o nso nipa igboya ni ori kokan layi ni o nsoro nipa igbagbo awon ikoko meji won yi ni o ye fun wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni ale mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan awon ohun ti yo dan igbagbo ati igbekele wa wo eni ti ise isin re yo je tewogba ni waju olowa ni lati fi igbagbo ati igboya han o daju pe inu ni bini ati iponju lati owo esu ati lati owo awon omogun re yo ma daya fo opolopo awon eniyan awon won yi pelu bi ati daya fo won o sese wi pe ki ifaseyin ki o deba awon eniyan be fun awon elomiran airije airi nise lowo aini olutoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wo pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronicle 2 lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele odedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile juda ati benjamini ati lati inu ilu ti o ti gba lati oke efraimu o si tun pepe oluwa se ti o wa niwaju iloro oluwa o je asiko ti iponju ati wahala wa sibe ohun ti a ni akosile fun asa ati awon omo juda ati benjamini ni akoko na ni we pe won fi igbagbo ran mo olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa
o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo olorun ninu iwe jobo lati ori kini ni mo tin ka fun lati ese ikerinla iwe jobo ori kini lati ese ikerinla o nse kan si to jobo wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si nko won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o ti nso li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan sosho le o sala lati royin fun o bi o si tin so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan sosho le o sa asala lati royin fun o bi o tin so le enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile egbon won okunrin si kiyesi efufu nlanla ti haijo fe wa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ko emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun Jobo ni ojo kan sosho to je wi pe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Jobu hu ni akoko yi ti a n lo gege bi apere fun wa ni ese ogun nigba naa ni Jobu dide o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura wepe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Jobu ko se bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú nínú ọ̀fi ọ̀ọ́là tó wà nínú ayé ó yẹ kí a sọmọ ọlọ́run ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bẹ pẹ̀lú wípé ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà ó dájú wípé ọlọ́run yóò tún ṣàánú fún wa ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú gbogbo àwọn sọmọ sí rọdẹdẹ yí wọn ká tí ó dàbí ẹni pé wàhálà wọn kò ṣe é dojúkọ kò sì ṣe é kọjá nínú rẹ kí a wo kí ni ìdúró wọn kí ni ìjẹrìsí wọn kí ni àwọn ohun tí wọn sọ láti lè tẹlé ọlọrun àti faramọ ọlọrun ní tímọtímọ ní Habakuku orí kẹta láti ẹsẹ ìkẹtàdínlógún ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ tanná tí èso kò sí nínú àjàrà iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù àwọn oko kì yóò sì mú oúnjẹ wá a ó ké agbo ẹran kúrò nínú agbo
ọwọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀mọ́ ní ibùsọ̀mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Ábákùkù ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀ èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Òun sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin, yóò sì dè wá mú ní orúkọ Jésù. A wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Ìkejì, ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹrin, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìkíní, ìpèníjà ti àkókò wa. Nínú Fílípì orí kejì ni a ti ń wo ohun tí Ọlọ́run ń sọ fún wa, wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa, tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbà tí bíbọ̀ Olúwa wa yóò súnmọ́ tòsí, bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn, kí ni àwọn nǹkan tí Ọlọ́run ń sọ fún wa, kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́, kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá. Fílípì orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn. Bí a tilẹ̀ ní wàhálà, bí a tilẹ̀ ní ìṣòro, bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí, nínú ilé, níbi iṣẹ́, ó yẹ kí a máa súnmọ́ Ọlọ́run, kí a máa sin Ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú. Ní ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ Kristi, pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stélì tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ń sọ fún wọn, wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà, ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúru ọkàn, ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ń dojúrú, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú, kí a máa sin Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa gbàdúrà láìsí ìkùnsínú, kí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run láìsí ìkùnsínú, kí a máa tẹ̀lé Jésù láìsí ìkùnsínú, kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa,
fún àwọn ẹbí wa àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí yálà nínú ìjọ yálà nínú ibiṣẹ wa kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn ó ń sọ fún wa ní ẹsẹ kẹẹ̀ẹ́dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ ọlọ́run àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run aláìlábàwọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa àwọn alábàgbé wa wọ́n ní ìwà wíwọ́ wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn ó ń sọ wípé kí àwa kí a máa tan ìmọ́lẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere kí a mọ̀ wípé bí ayé bá ṣókùn ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà bí ayé bá kún fún ìrí bí ayé bá kún fún ìwà ìdọ̀tí ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí olúwa nínú tímótì kejì epístólì pọ́ọ̀lù ìkejì sí tímótì láti ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inúnibíni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kì í ṣe ẹni tí ń tàn wá jẹ a dúpẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa ó ti sọ fún wa ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni ìpọ́njú tàbí wàhálà yóò wà èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò rí inúnibíni ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun kí jésù kí ó tó dé èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ ọlọ́run kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa kí ló yẹ kí a ṣe ó sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ ẹsẹ̀ kẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀ ìwà búburú yóò máa gbilẹ̀ ìtànjẹ yóò máa gbilẹ̀ ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀ ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀ ìwọ tí o ti faramọ́ jésù ìwọ tí o ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ bí ayé tilẹ̀ ń bàjẹ́ bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn ó ń sọ fún wa wípé kí a wà kí a dá dúró kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ ẹni tí a sọ di mímọ́ ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí ọlọ́run ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run
ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni tin sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi a tin salaye fun wa awon ohun ikose popo lo sese ko wa ni be ise tabi ninu ebi tabi pelu awon aladogbo wa awa ti a mo we pe an sare eje ti a si mo we pe an lo si ilu orun rere wi pe Jesu Kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki awa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo we pe imo eko science o gbele kan awon ero science ayara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o man je ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o man je ki awon elomiran boju weyin awon nkan yin do man je ki awon elomiran ro we pe ese ti a fin wa sinu ijo ti a nka bibeli ti a njeri lojojumo ti a so nipa ti emi a so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o ngbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fin gba wa niyanjo we pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi aba duro lori ileri olorun ti a sirin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oruko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon nkan won yi ko wa lese bi a ba je ki awon nkan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon wonyi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli wonyi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wipe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wipe ki olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o tile je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wipe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu
bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú Bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa, ó fi hàn wípé a ní àìgbàgbọ́. Bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí, yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa. Bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀, ó máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà: ìkíní, ìfàsẹ́yìn. Wo Hebrew 10:10, ẹsẹ̀ ìkejìdínlógójì, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo, a ó sì ní iyì Ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé, ó máa ń fa ìfàsẹ́yìn. Ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn, bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn, ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i. Àwa tí a ti ń sáré tete láti wá sí ilé Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé Ọlọ́run, ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa, ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò, ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé Ọlọ́run. Ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn, tí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn Ọlọ́run, ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa, èyí jẹ́ àmì àìgbàgbọ́. Ó jẹ́ àmì wípé a ti ń kọ Ọlọ́run sílẹ̀, ó sì jẹ́ àmì wípé ìdájọ́ Ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa. Ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara: bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara, èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa. Nínú Jeremiah 17:5, ẹsẹ̀ ìkarùn-ún, báyìí lèlo wa wí: ìgbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Wàhálà, ìpọ́njú, àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi Ọlọ́run sílẹ̀, ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara, bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a sì mú ọkàn wa kúrò nínú àwọn ìlérí rẹ̀, èyí jẹ́ àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Ó sì ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, wípé ègbé tàbí ègún, èyí jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí àwọn tí wọ́n ní àìgbàgbọ́. Ìkẹta, títẹ̀ sí ọ̀nà ara wa. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó tẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó máa rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá ti ń wọlé, ni ó máa ń di wípé kí a máa tẹ̀ sí ọ̀nà ara wa, ni ó máa ń di wípé kí a máa dá inú wa rò, kí a sì máa ṣe ìpinnu wípé báyìí tàbí lọ́nà mìíràn ni a ó gbé ìgbésí ayé wa rìn. Ní Samueli 1:8 láti ẹsẹ̀ ìkẹrin, gbogbo àwọn àgbà Israẹli sì kó ara wọn jọ,
won si to Samuel lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko sirin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri wepe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi le olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wipe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon ona buru loju Samuel nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo e ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wipe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wipe o ti su ohun wipe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wipe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wipe o ti su ohun wipe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro olorun lai duro de bayi le oluwa wi ori wipe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu heberu ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni wipe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wipe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wipe ileri olorun ni o n gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma n ri awon elomiran ti won ma n so wipe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wipe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wipe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbesi aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki gbogbo nkan ki o so wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo
a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon kan ti o nsele si wa ile ari ninu numeri ori kerinla lati

kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Israeli ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹyìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹyìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀ wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹyìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Israeli ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin jẹ́, nítorí náà báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elijah sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlè mára dúró, àìlè dúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọwọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá, Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà, Júdà ẹsẹ̀ ìkẹta, Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà,
nipa inu ribi ni nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti an ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri awon ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suro on lo ma nfa ki a ma ni oju kokoro on lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin on lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun on ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun oni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti o pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mo nkan wa si aye abi a mo nkan wa si aye oni be ni a ko le mu ohunkohun jade lo bi abasi ni onje ati aso iwon yi yo te wa lorun sugbon awon tin fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ife kufe popo ti pani lara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesun sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o nso wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese kokanla sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo bi iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti ohun ti ni ipinu ti o si nfe ki awon ara rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo jesu ni rome ori kejo lati ese ikarun din ni ogoji tani yo ya wa kuro ninu ife kristi tani yo ya o kuro ninu ife kristi se onko le ya o kuro ninu ife kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi josepho won ni wahala won ni inu ni bini awon bi shedraki meshaki ati abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi danieli awon miran ti a ti ko nipa won bi paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni pe ikun wa won kaakiri
ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paul apostle ti ń sọ wípé tani yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inú ibini tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹdà. Ní ẹsẹ̀ 16 gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ lí a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́. Ó ṣeé ṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ́ tiwa, ìmúláradá yóò jẹ́ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ. Nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí iyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ẹ̀sìnsìn yìí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paul ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàǹbá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti iyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí yìí àti àwọn nǹkan tí ń bọ̀, ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeé ṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí ò ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì, orin Dáfídì 67 ẹsẹ 1, ọkàn mi ti múra Ọlọ́run, ọkàn mi ti múra, èmi ò máa kọrin, èmi ò máa kọrin, ọkàn mi ti múra. Wàhálà ìbá àdé, ìpọ́njú ìbá wà, àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká, ọkàn mi ti ṣetán, mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi Ọlọ́run sílẹ̀. Ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ? Mo fẹ́ kí o dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le, bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ, àìrímọ, àìrílégbé, àìráṣọwọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò, onítọ́jú àbí aláfẹ̀yìntì, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀ síbẹ̀ a ó máa sin Ọlọ́run. Ọkàn mi ti múra tán, ọkàn mi ti múra Ọlọ́run wípé èmi ó máa sin ọ́, èmi ó máa bu ọlá fún ọ, èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo, wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya Ọlọ́run, wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé Ọlọ́run, a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan, ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú Olúwa, wípé o ó sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o ó sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o ó sin Ọlọ́run nínú wàhálà, nínú ìpọ́njú, nínú inúnibíni, nínú àìríjẹ, nínú àìrímu, nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí Ọlọ́run wípé o ó tẹ̀síwájú láti máa sin Ọlọ́run. Ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà. Ṣe ìpinnu wípé o máa tẹ̀lé Ọlọ́run, nǹkan lè le, wàhálà lè wà,
ìpọ́njú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọn kò sílẹ̀ wọn kò sì bójú tó wọn kò sì ṣújà ọ́ ṣùgbọ́n sọ fún ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run rántí Joseph ní májẹ̀mú láéláé rántí Job ní májẹ̀mú láéláé rántí ìpinnu Habakkuk níwájú ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré ìjẹyìn ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí Shadrach Meshach àti Abednego rántí Daniel rántí Paul apostle rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ṣe nínú ìbíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kó ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ súnmọ́ ọlọ́run ó fara súnmọ́ ọlọ́run ó sì sin ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ nínú nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn lè a ó gbalà.